0: Ọlọ́run ó ti pàdánù èèyàn sọ́wọ́ Satani. Ó wá ń bẹ̀rẹ̀ sí ní lo èèyàn bó ṣe wù ú. Ó wá ń lo èèyàn against Ọlọ́run. So èṣù ti wá rò pé ó ti parí fún èèyàn, èèyàn ò ní retí mọ́. Èṣù náà ti wá rò wípé ó ti parí fún Ọlọ́run. Ọlọ́run àti èèyàn wọn ò lè lájọṣepọ̀ mọ́. Ipò tá náà ó sì wà títí láé láé. Ọlọ́run mọ̀ bínú sí wọn náà ni ó sọ pé tọ̀ bí wọ́n ṣe ń bínú sí wọn yẹn náà ni ó mọ̀ pa wọ́n run. Ni ó mọ̀ jẹ wọ́n yà sí. Ó ti rò pé ó ti parí iṣẹ́. Gbogbo ni fún Ọlọ́run lókè ọ̀run.
1: Hallelujah.
0: Ọlọ́run fà jù lọ́run Sátánì. Ìrètí Ọlọ́run àti èèyàn ni Jésù. So bí ẹ bá wá rí ẹ̀dá èèyàn tó wá sí ayé tó kọ ìrètí yìí, ó léwu. Tí ò gba ìrètí yìí, ó léwu. Èṣù náà ló sí àwọn ló fún àwọn èèyàn lójú tó dì wọ́n létí láti jẹ́ ká mọ rò pé ẹ̀sìn ni ìrètí Ọlọ́run tàbí ìrètí èèyàn. Ìrètí Ọlọ́run ò sínú ẹ̀sìn, ìrètí èèyàn ò sínú ẹ̀sìn. Bó ti wù kó lè ṣẹ̀sìn tó, ò lè pàdé Ọlọ́run láéláé. A fi agbára sínú ẹ̀sìn láti dá èèyàn padà sọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀yin olùgbọ́ mi, lórúkọ Jésù, etí wa ò ní di sí òtítọ́.
1: Amen.
0: Ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi, ẹ jẹ́ kí àyà yín sí òtítọ́, ẹ gbọ́dọ̀ mọ òtítọ́, ní ẹ̀yin ó mọ òtítọ́, tí yóò sì sọ yín lómìnira. Téèyàn bá mọ òtítọ́ ó léwu o. Ẹ já padà lọ sínú ìwé Efésù orí kìíní yẹn, bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkẹsàn-án yẹn. So ó ní sẹ́bàwá kan ní.
1: Ẹni tí ó ti sọ ohun ìjìnlẹ̀ ìfẹ́ rẹ̀ di mímọ́.
0: Mímọ̀
1: fún wa gẹ́gẹ́ bí ìdùnnú rẹ̀ èyí tí ó ti pin nínú rẹ̀ fún iṣẹ́ ìrìjú ti kíkún àkókò náà kí ó lè kó ohun gbogbo jọ nínú Kristi ìbáṣe èyí ti ń bẹ nínú àwọn ọ̀run tàbí èyí ti ń bẹ ní ayé àní nínú rẹ̀ nínú ẹni tí àwa fi wá ṣe ìní rẹ̀ pẹ̀lú àwa tí a ti yàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìpinnu ẹni tí ń ṣiṣẹ́ ohun gbogbo gẹ́gẹ́ bí ìmọ̀ ìfẹ́ rẹ̀.
0: Ẹsẹ̀ kọ̀ọ̀kan náà lè kájà mí. Hallelujah. Mi ò nílè mọ tu bó sì yẹ kí n tu nítorí kí àkókò mi ó kéré lórí afẹ́fẹ́. Bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kẹsàn-án yẹn, ó ní ẹni tí ó ti sọ ìjìnlẹ̀ ìfẹ́ rẹ̀ di mímọ̀ fún wa. Ta ni wọ́n sọ báyìí? Having made known unto us the mystery of his will. Ìfẹ́ tá ń sọ kìí ṣe love, will, ètò Ọlọ́run, ìpinnu Ọlọ́run, ìtí tí Ọlọ́run fẹ́. Tí ń bẹ láyà Ọlọ́run. So Ọlọ́run wá ní ó sọ ìfẹ́ yẹn di mímọ̀. Ìfẹ́ tí mo sọ wíìlì yẹn ètò Ọlọ́run yẹn ó sọ di mímọ̀ ni pé fún ẹni tó ti sọ ìjìnlẹ̀ ìfẹ́ rẹ̀ di mímọ̀. Ìjìnlẹ̀ ìpinnu rẹ̀, ìjìnlẹ̀ ètò rẹ̀, ìjìnlẹ̀ wíìlì rẹ̀ fún èèyàn fún ayé ó sọ di mímọ̀. Ó fi hàn fún wa, kò fi pamọ́. Torí ṣáájú àkókò ni mo má jẹ̀mú láéláé, ó fi pamọ́. sumun gbata dinu ma je mutitun o si paya lati le je ki ari ipinu re ife re ti wa ni di okay je ki mo fun gege bi idunnu re o mo mo se ni o yo lati nu re ni eyi ni ipinu re eyi to ti pin ninu re o ti pinu nkan yi pe inu Jesu lo ti se kini ife re kini ipinu re o na ni igbala olorun ira pada olorun to o ti wa pin ninu tani ninu Jesu Christi lo pinu re pe to won o ti gba yan da en to ti so jin le fere di mimo fun wa gege bi idunnu re eyi to ti pin ninu re so eyi to ti pinu ninu o ti ka lara re to fe si olorun ti pin ninu re pe ona ti gba yan la ri o ona ti bi ra yan pada ri o ti pin ninu re o wa so di mimo si so di mimo to so di mimo lo je ka ni ori ofe igbala idi niyan ti bibeli fi se pataki ko loye re loruko Jesu ko ni baje fun wa
1: amen
0: igbata wa de ese ikewa yen wa n salaye o ni fun ise idiju kikun akoko na fun ise idiju kikun akoko na o n so nipa yen riri olorun ijo olorun to o fi han wa gan ko le ko ohun gbogbo jọ nu Kristi aleluya bi ta n lọ ni ko le ko ohun gbogbo jọ ninu Kristi bi ta fi sọ pe Jesu ireti Ọlọrun ati eyan nu so yan ni pe esu ti fan gbogbo nkan t'Ọlọrun o ti fan ka o ti da nkan ru mọ Ọlọrun lọwọ o ti le eyan jina si Ọlọrun o ti ba nkan yi jẹ eyan ti Ọlọrun ti padanu eyan o ti padanu kan rẹ sugbọn ọna t'Ọlọrun wa seto lati pada ko nkan yẹn jọ tàbí láti wẹ pé kí nǹkan yẹn ó lè padà sọ́dọ̀ ọlọ́run òní kristi láti dáhùn yẹn padà sọ́dọ̀ rẹ òní kristi ọlọ́run ní ọ̀nà míì tí ó fi dá èèyàn padà sọ́dọ̀ ara rẹ nǹkan ọlọ́run tó ti bàjẹ́ ọlọ́run lọ́nà míì tí ó gbà tún ṣe junú Jésù lọ ẹja wo ẹsẹ̀ yẹn ó ní fún iṣẹ́ ìríjú kíkún àkókò náà mi ò lè túbọ̀ ní ẹkí tú o ko le ko gbogbo jọnu kristi mo fẹ kari nu ko le ko gbogbo jọnu kristi so fi hàn pé àwọn nǹkan yìí ti fọn ká arákùnrin so gbogbo àwọn èèyàn tó jẹ t'ọlọrun èso ti já wọn gbà gbogbo nǹkan ọlọrun tó jẹ t'ọlọrun èso ti já gbà ṣùgbọn ọlọrun wàá fẹ sa nǹkan rẹ yẹn jọ àwọn èèyàn rẹ ó fẹ sa wọn jọ àwọn nǹkan tiẹ ó fẹ kó wọn kájọ papọ ó wàá gbé Jésù kalẹ pétọ gbogbo nkan ti esu ti bajẹ mọ mi lọwọ to ti fọka mọ mi lọwọ awọn eyan to ti jagba mọ mi lọwọ inu Jesu bayi lohun o ti gba pada inu Jesu lohun o ti ri pada inu Jesu lohun ti se akojọpọ rẹ so bi o ba jẹ pe t'Ọlọrun ni ọ o ni dandan ko gba Jesu ka le ku ọ ko le wa lara awọn nkan Ọlọrun ta ko pọ o lorukọ Jesu ko ni bajẹ fun
1: wa amen
0: n ta n sọ naa ni pe Jesu ni ireti Ọlọrun ati teyan so ọmọ ireti Ọlọrun ati teyan so inu rẹ naa lo ti seto igbala yi fun yan gan iyawo gun mo pe o ti sọnu mọ Ọlọrun lọwọ Ọlọrun mọ pe ajalu to ba damu ati ipajọ naa o n padanu nkan o ka Ọlọrun la bawa mo ka la ni wa mu nkan ọmọ rẹ o ba ku èso wa já yan gbà wa ń jọba lórí èyí ó ń jọba lórí ọkàn yìí ṣùgbọ́n àwa sọ mẹ ogomọ ni fún Ọlọ́run ló
1: kọ́
0: Jésù Ọlọ́run fi tóbi rẹ hàn kí ó lè kó gbogbo jọ nínú Kristi ó wá sọ pé ìbáṣe èyí ti ń bẹ nínú àwọn ọ̀run tàbí èyí ti ń bẹ ní ayé àní nínú rẹ hallelujah abájọ tó yẹ pé lọ́run gan gbàtí Jésù kú tán wọ́n gbé ẹ̀jọ̀ yẹn lọ wọ́n lọ fi fọ ọ̀run mọ́ wọ́n lọ fi fọ ìtẹ́ Ọlọ́run mọ́ wọ́n lọ fi ṣe àtúnṣe lọ́run inú Jésù láti kó gbogbo nǹkan Ọlọ́run ká fún kájọ inú Jésù ni ìrètí Ọlọ́run àti èèyàn wà So la fi wa n pe o sinu eto yi lonu ki wo na wo nu eto Olorun Esu ti le o ti gba o so lowo Olorun sumo Olorun fe gba o pada ko si ni ona mi ti o gba o pada ju pe ko gba Jesu ge bi Oluwa to gba la re lo ayabi to ba ni je to Olorun ayabi to ba fe so mo Olorun lowo patapata bi yan ba si se awon so mo Olorun patapata iru eni be o pari ri ajo re so run apadi Iru eni bẹ yi o se gbe e ba o wese dada fun ise idi
1: ki ise idi ti ko pa koko na ki o le ko gbogbo
0: ki o le ko gbogbo di onu ki o gbogbo e gbogbo lo o gbogbo ko le ko gbogbo jo ninu kini o
1: ninu Kristi iba se yi tin be ninu
0: awon ninu tani
1: ninu Kristi
0: se nu esin ki se ninu ododo ara eni ko le ko gbogbo jo ninu Kristi loruko Jesu yo dara fun wa
1: amen
0: ki se nu esin ki se nu ododo ara ki se nu ogba ara ni inu Kristi ni idin niye to fi si Jesu fun wa idin niye ti ijo fi wa loruko Jesu ko ni buru fun wa
1: amen
0: la fi wa npe o ko wonu eto Olorun yi wa ko wonu igba Olorun yi wa ko wa gba eto Olorun yi so ki won na le di ni Olorun ko le di ni Kristi ko le di ni ni Olorun so ki o le gba edidi ni Olorun ta fi so pe akori yen bi pe Jesu ni ireti Olorun ati eniyan inu Jesu l'Olorun ti ni ireti o ki se nu elomi tori na loruko Jesu yo dara so a tun tesiwaju pe Jesu Kristi ni ireti Olorun ati eyan on t'Olorun ti sonu oni Jesu l'Olorun ti gba pada bo ninu Olorun si ni dun si Jesu abajo to fi so wipe eyi ni ayefo mo mi eni ti inu mi dun si gidigidi inu Jesu ni eto Olorun ti le se lori e inu Jesu ni maje mo ti se lori e ta ba so eto Olorun yi won mo ro pe to wo won mo ro pe ile kiko won mo ro pe pe an lo lu igbo igbala Olorun gbigbo Olorun ewu Olorun apadi ni ni iye ani pekun gbigbe pelu Olorun alaja pelu ayeraye ni ni isopo pelu Olorun dida pada sodo Olorun nu e lo ti le se tori na lo fi ni lo Jesu so e ja wo gbe luku yen se adukade le be ati kade le ni so o wa ka tese le mi pe ninu eni ti a wa se ninu eni ti a wa fi se ninu eni ti a fi wa se ini re pelu haleluya na mo so so inu Jesu lati di ni Olorun ta fi wa se ni Olorun again inheritance ogun Olorun to ba ti gba Jesu Kristi bo o ti di ni Olorun to ba ti gba Jesu Kristi bo o ti dogun Olorun o yi se property Olorun Olorun ni kankan se pelu e awon to gba Jesu bo lo je ni re awon lo fi emi mo se didi ko to mark won pe ini mi lele so to e ko ti gba Jesu bo to ko Jesu to e pe nu esin na lo si wa ini satani ni o omo satani ni o omo okunkun ni o bo tun ko dodo re se po to bo tun ko logbon to bo tun ko mowe to bo tun ko lowo to o tin so inu Jesu la fi wa se ini re in whom also we have obtained an inheritance bo so wa wo ko je ti satani awa ti ati yan tele gege bi ipunu erin tin sise wo gogo gege bi imo fe re haleluya kini imo tele ati yan wa tele si sodo mo ati yan wa tele si ni kini ni akini ona wo la fi gba yan wa tele ati gbe Jesu kale bi eni ti awon omo to jade ile ilewe secondary school ni tan fe wo aya institution gbogbo o ti ni eto ti ijoba se pe won o se jamu won o se gbo tan ba jade won ni credit ba won o se jamu processing niyan so tan ba wa ro mo kan to jade to lohun ti e ni kankan se pelu won ni diko ni 500 bit won ni diko ni de won ni diko se jamu o sa wo university dandan so le wo e di pe ijoba ti se to pe awon ti o wole re won o mo won lo ko won o mo won ni ibi won mo won nipa and to ba ti merit to meet the requirements yo. So be one no bad in your long along the me awon to ti mo tele yen requirement ti wa wo lo meet ye kini requirement yen o na ni pe gba Jesus gege bi oluwa to lu bala re je wo Jesus loluwa to lu bala re gba iku ati ajinde re bo to ba ti meet requirement yen lo fin so fokunrin mo so ni jo ninu wa su mi na jo ni wi pe oni and so fun Nicodemus oni abi e ba ko ba to eyan bi o ko ni wojo bo o requirement mo si won o bodo di atun bi esin o le tun won bi ese kokre mo wa awa ti ati yan tele ona ta gba yan gege bi ipinu tin sise on gbogbo gege mo processing ni gege bi mo re his own will o ti se to yen le wo lo wa gbianju ko ba eto yi mu won lo gbianju ko meet requirement yen so ti meet e bayi abu gbadu mercy o do pe afani wo o ni Jesu fi se iwo na ti to pe ni rare ni Christian o ti di pastor o da Jesu ni okan gbo atigba na lo ti di ododo loye o fi ni title baba tun yan bi ko le wojo bo lo o gboro meet requirement ko to le la ko to le di ni olorun ka to le da opada sinu olorun so Jesu ni reti eyan tolorun so to ba ti ko Jesu ti e ba ona mu to ba ti ko Jesu o ni jobo orun lo na mu o wa je bi ona tolorun be lowo re pe sa so fun aba so fun so gbo abo gbo eyin elesin te wu ri mesin amo yin mo se mi o eni lo Jesu so ese kokala na kadi abi ese kokala jadi ka pari
1: ati ka pari
0: eri mo fe e ja ton wa wu ti olorun Jesu ni reti olorun ati eyan inu Jesu da olorun ti san kan re jo to ti bo so mo lowo e ja lo wo Luke yen 19:10 ki lo wi ìyàwó lukú 19:10 kí ló wí lukú 19:10 kí
1: ló wí nítorí ọmọ ènìyàn dé láti wá àwọn tí ó nù
0: kiri ẹ mọ gbọ́ o nítorí ọmọ ènìyàn dé láti wá àwọn tó nù kiri àti láti ṣe kí ni
1: àti láti gbà wọ́n là
0: gbólóhùn Jésù ló dé o lápè lọ́mọ ènìyàn bẹ̀ o táwọn ẹ̀ ìtukú tó bá mọ tó wá náà yẹn tó ń pe Jésù lọ́mọ ọlọ́run pé wọ́n á pera rẹ̀ lọ́mọ ènìyàn bí kó lòdì síra wọn bí Jésù ṣe máa ń sọ̀rọ̀ rẹ̀ ni baba pe lọmọ èèyàn ọmọ èèyàn ni torí gbàgbọ́ èèyàn wò baba pe lọmọ ọlọ́run ọmọ ọlọ́run torí àbí nípa ìdàpọ̀ ọkùnrin àtobìnrin làmọ ìpọn jiyàn so ìyàn tó jàjàjà tó fi bára rẹ lọrun àpádìmọ ìyàn tó jàjà títí ó fi bàjẹ tó fi lọrun àpádìmọ ọlọ́run ní bó ṣe fẹ́ ṣe nǹkan lọ ni kò lè ṣe bẹ́ẹ̀ ṣé ìwọ lọ mọ́jọ ọlọ́run lọ ni àbí ìwọ lọ yeye jọ ọlọ́run àbí ìwọ lọ ọlọ́run àmọ gbọ torí ọmọ ènìyàn dé wíwá rẹ nu láti wá àwọn tí ó nù kiri àti láti gbà wọn là àwọn wọn ló nù àwọn tí sátani ti gbà mọ ọlọrun lọwọ àwọn tó ti sọnù mọ ọlọrun lọwọ ọlọrun fẹ sàwọn jọ padà tó bá wá ṣe tọlọrun ọọni gbọ ìrere náà ni o ara wíwá kí Jésù gbà wọn kiri òun náà ni ire tó ń bọ tó bá ṣe tọlọrun dọpẹ tèṣù ni ọ pé ọtí yan ọrun àpáàdì láti lọ ló jẹ mọ wípé ọọni fetí sí ìrere ọlá sí là ń sọ ọọni rọ là ń pa ní àwọn kiri yóò lè parọ irọ náà ń pa ẹnu wọn dùn ọyí ṣe tọlọrun ni so Jésù ti dé nípasẹ ìrere rẹ ó ń wá àwọn tó sọnù àwọn tí sátani jágbà mọ ọlọrun lọwọ àwọn tí sátani ti fọnká mọ ọlọrun lọwọ kí sẹ nìkan láti wá gbà wọn ẹ padà ẹ mọ bọ ilé sì wà fún yín ayé sì wà fún yín ọlọrun sì fẹràn yín ọlọrun ta yín nù pátápátá so yóò tún gbà wọn là so inú Jésù lọlọrun ti fẹ gbà yàn là ló ti fẹ dá yàn padà sọdọ ara rẹ nítorí náà lọ fi wá nílùú Jésù kó lè gbà ọ là kó lè dá ọ padà sọdọ ọlọrun kó lè yè torí gbogbo ẹni tí èso ti jágbà mọ ọlọrun lọwọ pátápátá kò lè yè mọ ọrùn àpáàdì ń parí ìrìn àjò wọn sí lórúkọ jésù ìmọ àti àní parí ìrìn àjò wọn sọrùn àpáàdì ẹjẹ àwọn tó tún sọnù jọnù orí kejìlá yẹn ẹsẹ 32 ẹjá ogun tó wí John orí kejìlá ẹsẹ 32 ẹjá ogun tó sọ.
1: Àti èmi.
0: Àti èmi.
1: Bí a bá gbé mi sókè kúrò ní ayé, èmi ó fa gbogbo ènìyàn sọ́dọ̀ ara mi.
0: Alleluia. Àti èmi. Bí a bá gbé mi sókè ní ayé, èmi ó fa gbogbo ènìyàn sí ọ̀dọ̀ ara mi. Alleluia. Bàtà dé ẹsẹ 33 yẹn.
1: Ṣùgbọ́n ó wí èyí, ó ń ṣàpẹẹrẹ irú ikú tí òun ó kú.
0: Alleluia. Yẹn ni pé ikú o. Ni o da àwọn èèyàn padà sọ́dọ̀ ọlọ́. Ikú ni o fa èèyàn wá sọ́dọ̀ o. Ikú inú rẹ̀ ni ìbálàjá wà. Wọ́n sì ti gbé sókè báyìí. O ti kú lórí àgbélébù. Ikú ni o fi tu Ọlọ́run lójú pé Ọlọ́run mọ̀ bínú mọ̀. Ṣé bí ikú tó yẹ káwọn èèyàn kú mo ti kú kí lọ tó ń bínú sí. Iṣẹ́ tí àgbélébù rẹ̀ ó ṣe láti wípé Jésù ni ìrètí Ọlọ́run àti tèèyàn. Tó bá ti kọ̀ láti gba Jésù gbọ́, ìrètí Ọlọ́run nú ayé rẹ̀ já sásán nù. Ìrètí ìwọ náà já sófo nù. Kò sọ́nà àbáyọ míì mọ́, kò sọ́nà àti ìlà míì mọ́. Lórúkọ Jésù kò ní bàjẹ́ fún
1: wa. Àmì.
0: Ẹja wa wò, a wá sọ pé ikú àti àjínde Jésù Kristì Ọlọ́run fi ṣẹ́gun Sátani. Ó fi bàtí Sátani jẹ. Ẹja wo John 12 yẹn 31 to 32 kìlọ̀ wí.
1: Nísinsìnyí ni ìdájọ́ ayé yìí dé. Nísinsìnyí ni ìdájọ́ ayé yìí dé.
0: Nísinsìnyí ni ìdájọ́ ayé yìí dé.
1: Nísinsìnyí ni a ó lé aládé ayé yìí jáde.
0: Ó ti ṣe ìdájọ́. Ó ti ṣe ìdájọ́. Ó ti ṣe ìdájọ́ Jésù. Ó ṣe ìdájọ́ rí. Jésù fi kú ṣèdájọ́ Sátani. Ó gbàgbára lọ́wọ́ rẹ̀. Bí mo ṣe ń gbàdọ́ ẹ̀, a dá èṣù lẹ́bi láyé rẹ̀.
1: Àmì.
0: A dá òkùnkùn lẹ́bi láyé rẹ̀.
1: Àmì.
0: A dá ìgbàgbọ́ lẹ́bi láyé rẹ̀.
1: Àmì.
0: A dá àwọn àpáàdì lẹ́bi láyé rẹ̀.
1: Àmì.
0: Jésù ti ṣẹ́gun Sátani. Ó ti gbàgbára lọ́wọ́ rẹ̀. Ẹ já lọ wò. Matthew 12:29 kí ló sọ? Matthew 12:29. Mo fẹ́ kí a lóye yìí. Mo bá tábà lè sọ. Ká sọ kẹ́yìn lè là. Matthew 12:29 kí ló wí.
1: Ṣùgbọ́n bí ó bá ṣe pé ẹ̀mí Ọlọ́run lèmi fi lé àwọn ẹ̀mí èṣù jáde, ǹjẹ́ ìjọba Ọlọ́run dé bá yín?
0: Ṣé ẹ̀lẹ́ ń ka Matthew?
1: Yes sir.
0: 12:29.
1: Yes sir.
0: Alleluia.
1: Ògo.
0: Ṣíṣe ìdájọ́ Sátani. Matthew 12:29.
1: Tàbí ẹnìkan yóò ti ṣe wọ ilé alágbára lọ, kí ó sì kó ní ẹrú. Ní ẹrú. Bí kò ṣe pé ó kọ́ de alágbára náà. Nígbà náà ni yóò sì kó ní ilé.
0: So 29 ló pé alleluia.
1: Ògo.
0: So ibi tí Jésù ti de Sátani nígbèkùn tó ti gbagbára lọ́wọ́ rẹ̀, tó ti ṣẹ́gun rẹ̀, jẹ́ mo gbàdúrà gbogbo ipá àti agbára tí èṣù ń lò lórí rẹ, tó ń lò lórí aya rẹ, tó ń lò lórí ọmọ rẹ, tó ń lò lórí ọkọ rẹ, lórúkọ Jésù ó dasán lé.
1: Àmì.
0: Abagbára òkùnkùn jẹ lórí yẹ.
1: Àmì.
0: Abagbára èṣù jẹ lórí yẹ.
1: Àmì.
0: O nílò Jésù yìí. Lórúkọ Jésù kò ní bàjẹ́ fún.
1: Àmì.
0: Ẹ já wa lọ́rùn ìwé Efésù orí kẹrin yẹn. Ẹsẹ̀ ìkẹsàn sí ìkẹwàá. Ẹ já wo tó bí. Efésù orí kẹrin yẹn, ẹsẹ̀ ìkẹsàn sí ìkẹwàá.
1: Ǹjẹ́ ní ti pé ó gòkè lọ?
0: Ní pé ó gòkè lọ.
1: Kí ni ó jẹ́?
0: Kí ni ó jẹ́?
1: Bí kò ṣe pé ó kọ́ sọ̀kalẹ̀ pẹ̀lú lọ sí ìhà ìsàlẹ̀ ilẹ̀.
0: Ó kọ́ sọ̀kalẹ̀ pẹ̀lú lọ sí ìhà ilẹ̀.
1: Ẹni tí ó ti sọ̀kalẹ̀, òun kan náà ni ó sì ti gòkè rí kọjá gbogbo àwọn ọ̀run kí ó lè kún ohun gbogbo.
0: Alleluia.
1: Ògo.
0: Ó bẹ̀rẹ̀ lẹ́sẹ̀ kẹjọ ó ní torí náà ló wí pé nígbà tí ó gòkè lọ sí gíga, ó di ìgbèkùn ní ìgbèkùn, ó sì di ẹ̀bùn fún ènìyàn. Ó di ìgbèkùn ní ìgbèkùn, ó fi ẹ̀bùn fún ènìyàn. Kí ló kọ́ ṣe? Ó kọ́kọ́ sọ ó gòkè lọ sí gíga. So ǹjẹ́ ní pé ó gòkè kí ló jẹ́? Bí kò ṣe pé ó kọ́ sọ̀kalẹ̀ pẹ̀lú sí ìsàlẹ̀ ilẹ̀, ó kọ́kọ́ kuná. Ìdí Jésù fi ṣẹ́gun Sátani nìyẹn, tó fi gbagbára lọ. Ikú ò lè dì mú. Ta ló fẹ́ tẹ̀lé? Arákùnrin. Ṣé Jésù ni? Jésù ń pè ọba ẹ̀ kí ìrètí Ọlọ́run má bàa já sásán lórí ẹ̀. Kí ìrètí tẹ náà má bàa já sásán, o nílò kó gba Jésù. gẹ́gẹ́ bí olúwa tó gba lárí. So tẹgbá mi ká
1: ẹsẹ̀ kọkànlá ó sì ti fi àwọn kan fún ni bí apostẹ́lì
0: àti kádẹ́sẹ̀ kẹwàá
1: bẹ́ẹ̀
0: lórúkọ Jésù kò ní bàjẹ́ fún
1: àmì.
0: So àǹfààní ńlá ní bẹnu Jésù Kristì, àǹfààní ńlá ní bẹnu kò gba Jésù Kristì bọ. Jésù ní ṣẹ́gun èṣù, ní ṣẹ́gun ẹsẹ̀. Ló fi sọ wípé nínú Revelation 12:10 jákàtẹ̀ ló lẹ́fún torí àkókò wa. So ó ní wọ́n sì ṣẹ́gun rẹ̀ nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn.
1: Wọ́n sì ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà.
0: Sọ́yìn nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́
1: àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn.
0: Nítorí ẹ̀rí
1: wọn kò sì fẹ́ràn ẹ̀mí wọn àti dé ikú.
0: Bọ́ so Jésù ó ní ìrètí Ọlọ́run àti ti èèyàn, ó sì wá gba ìrètí lónìí. So lórúkọ Jésù kò lè dára fún ọ.
1: Àmì
0: ẹ̀jẹ̀ àgbàdua orúkọ Jésù.
1: Àmì
0: ọba ògbó gba ọpẹ́
1: wa. Àmì
0: ẹ̀mí mímọ́ olúwa gba ẹ̀yìn
1: wa. Àmì
0: mo ti rán ọ̀rọ̀ rẹ jáde báyìí lórúkọ Jésù. Ọ̀rọ̀ rẹ kò gbà wá.
1: Àmì Jésù
0: ó yá kó dá wa.
1: Àmì
0: ó yá kó ṣẹ́gun fún wa.
1: Àmì
0: gbogbo ẹni tẹ́ ń bẹ nísòro ẹ gba iṣẹ́.
1: Àmì Jésù
0: kí ọkàn yín kó bá.
1: Àmì
0: lórúkọ ti Jésù Kristì olúwa wa.
1: Àmì àmì àmì lórúkọ Jésù.
0: Ṣé ẹ bá fẹ́ pè wá àgùntàn tẹ ń pè wá sí náà lè máa pè wá sí 08034-6843-03 lórúkọ Jésù yóò dára fún
1: yín. Àmì.
2: Ó dá mi lójú pé ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ ẹ ti gbọ́ yìí yóò mú yín láradá látinú ìjọ Kingdom of Christ Gospel Church. Fún ẹ̀bẹ̀ àbí àdúrà ẹ lè pe Ajíhìnrere Vincent Sola Mohammed sí 08034684303 ní orúkọ Jésù tí ẹ náà ní sòrò sí.

0: Adura kẹrin.
1: Prayer number four.
0: Epe.
1: That's prayer.
0: Ọrọ odi.
1: That evil words.
0: Jade lara
1: mi. Out of my body.
0: Fi omi si ororo.
1: Put every two hands in the
0: water. Mọ si ara rẹ.
1: Speak with my body.
0: Ori ogbodo gbabọ.
1: Your head should not be weak.
0: Ṣẹdá ogbodo gbabọ.
1: Your death should not be weak.
0: Olu lobi ogo wa.
1: You are going to a place of
0: force. Ẹyin ẹyẹ ma kẹ.
1: You shall.
0: Ma ja lara mi.
1: Be breaking for me.
0: Ẹyẹ ma ja.
1: Break.
0: Ma jade.
1: Begin to ja.
0: Epe.
1: Every spare.
0: Egun.
1: Negative words.
0: Jade.
1: Out.
0: Ide epe.
1: Out.
0: Ja.
1: Ide
0: egun. Ja.
1: Go.
0: Baba ọmọ ẹ̀mí mímọ̀.
1: Ọ̀rọ̀ òde egun.
0: Èpè egun jáde. Ìdè egun ìdè èpè mọ já.
1: Èpè
0: já.
1: Egun já. Èpè jáde. Egun jáde.
0: Èmẹ̀.
1: Èmẹ̀.
0: Ẹ gbàdúrà karùn-ún.
1: Bí ọdún bàbá
0: yìí. Ta ló lo tí mo mú wáyé.
1: Who is using my divine virtue?
0: Ẹ bọ̀ sí o.
1: Naked them all out.
0: Ẹ bá ń gbé nǹkan mi.
1: Give me my property.
0: O tí mo gbé wáyé.
1: What I brought to the world.
0: Tí ẹnìkan lò.
1: That somebody should stop me.
0: Ẹ bá ń gbà lọ́wọ́.
1: Wọ́n lọ collect it for me.
0: Ẹ tó ń lo tí mo mú wáyé.
1: Who is using my divine virtue?
0: Já sí o.
1: Lord naked them.
0: Mo gbẹ̀tọ́ mi o.
1: I take back my
0: power. Yo.
1: Lọ́kọ̀ jẹ́. Baba Shadow to mo mu waye Oluwa jacho Oluwa jacho ebi mo jacho Oluwa jacho ebi mo jacho Oluwa jacho ebi mo jacho
0: Amen
1: Amen
0: mo so tele
1: I prophesy
0: gbogbo ase
1: every authority
0: to ti paro original yan me
1: that exchange original destiny
0: ase yan baje
1: let that destroy
2: oru meta ti jami ati se iyanu ti ma sele Olorun samu ojo pe o ma bo wa dare
3: ogun to bo rin ajo su kejo asiri e ma tu oni bo ri ko jaso su keso lo fi e ko darapo mo gbogbo eya ti ede lori oke ogun asejire nbado lojo saturday 29 the monday 31st august oru asiri cross over akuriti ebi olorun alaye fun oli re eni ti orun ataye ngbo ti e professor with authority breaking generational curse fifu ati wiwu gbogbo egun pile ogun abijo nibi ta ti bi o to so isere re ti waju awon asiwaju jesu oluwa wa eni ti gbogbo agbara lorun ati aye nbe lowo e pelu eje majebu tata sile ni ka bayi o ma fo gbogbo egun tipilẹtipilẹ iwọ naa ma dominira lo fi yẹ ki iwọ naa darapọ mọ gbogbo ẹya ati ede labẹ ipe ọlọrun lori woli samujo authority baba woli ori oke ogo lọjọ saturday 29 the monday 31st august wakati adua mẹsan laarọ pẹlu iṣẹ oru lati ibadan tabi ipinlẹ ọsun aṣejire ni ẹ ma bọ ladojukọ kokakola ori oke ogo lẹde yẹ ìkórìtà ìpínyà rẹ fún wa tó mọ ọjọ pípẹ jẹ àjọ gbàdúrà.
4: Ibikíbi tí o bá wà oore ọ̀fẹ́ àti àǹfààní tí ọlọ́run tún fún wa lẹ́ni Tuesday yìí yàtọ̀ ǹjẹ́ ló mọ̀ pé gbogbo àwọn àdúrà tá à ń gbà yìí ó níbi tó ń tọ̀ sí ìyẹn ni àdúrà àwọn kan àná ló ṣiṣẹ́ lẹ́ni àìgbàdúrà àwọn kan lánàá ló yọ sílẹ̀ lẹ́ni ó ti ń jẹ́ agbára ọlọ́run àti ẹ̀mí rẹ̀ ó ń lèyàn kọ́kọ́ mọ́ ń gbà nínú àdúrà òun ló mọ ń jẹ́ kéèyàn lè gbé nǹkan sí láì ní ìdádúró ẹni Tuesday gbogbo èèyàn ló ti gbọ́ pé 24-hour prayer a máa gba àwẹ̀ láàárọ̀ yìí títí di agogo mẹ́ta ọ̀sán ẹni tí ò bá lágbára dago mẹ́ta máa break lago méjìlá bí mo ṣe ń wọ nàìjíríà ni mo ń lọ straight sínú ìpàdé Tuesday ọ̀sán kan àti òru kan ohun olúwa ló pàṣẹ rẹ̀ ẹnu olúwa ló ti jáde agbára rẹ̀ yóò sì farahàn yóò yí ìpín àti ayé àwọn èèyàn padà olúwa ló máa ṣe ju bí a ṣe rò lọ gbogbo wọn tó ní cases tó lágbára tó strong ẹ jẹ́ kán gbé wá sí ìpàdé yìí there is a special oil ta se fun ipade 24 hours yi back to sender oil breakthrough oil ati bebe lo so e pe gbogbo awon to ti de ori oke yen ri pe ni ago mejo laaro yi a de ma pari titi 1:32 to ba tun ti de ago mesan lale a o bere ti night section a o pari ti ago meta si merin eyi ni ipade akoko ti mo ma se bi mo se n ti ilu Canada de mo gbọ́ ọlọ́run gbọ́ fún ayé yín pé ẹ rí orí ọ̀fẹ́ gbà ẹ rí àánú gbà ẹ rí ògo yín lò mọ̀ jẹ́ kí ẹnikẹ́ni ròyìn irú ìpàdé ẹ̀ ní fún ẹ èyí tí ẹ wọ online ẹ connect mọ́ wa gbogbo èyí tí ẹ wà ní Èkìtì àti agbègbè rẹ̀ mo máa wọ ìlú Èkìtì náà àárọ̀ ni mo fi ìpàdé Èkìtì sí tẹ́lẹ̀ bọ̀ àwọn tó ń lọ sí ọ́fíìsì àwọn òṣìṣẹ́ ìjọba ati awon ti won ni a lot of things lati attend si won ti ba wa soro pe woli e ba wa gbe ipade yen si agogo meta irole agogo meta irole tori pe akirin e fanta le meji. So I'm coming down to Ekiti tomorrow by 3 p.m. ago meta la ma se pade Ekiti ni ola Akure lo ma je aro ojo Thursday aro ojo Thursday ni dede agogo mejo aro ti awon yan ba ti pari ton sare se emphasis up bebe apade ni Akure ni aro Thursday mo gbo Olorun gbo nipa ipe awon woli pe wa serere ka to pada si Abuja ni ale Friday emi ri pe o serere o on the 29 30 31 ori oke ogo ni aseji re lati ma pade hey oga mo je ki won royin ojo crossover ile fun e o nitori pe owo Oluwa wa ni ara mi engineer Jaduke.

0: kò ní lọ nú àdúrà báyìí. Orogún ìgbà kan ti ń kọjá lọ, àyálé ti ń pray, ìyàwó náà ti ń gbàdúrà. Ẹ̀gbọ́n ké àbúrò náà ò dákẹ́, oníkálukú ti mọ̀ pé bàbá ké polúwa, ènìyàn kan lè wà bẹ́ẹ̀ láyé yìí, kọjọ́ sì mọ lọ lórí ẹ̀. Torí ogun ọ̀kọ̀ọ̀kọ̀ àtẹ̀jèjì ló ń ja oníkálukú ẹ̀dá láyé téèyàn ò lè wá ìbéèrè sí, nítorí wípé Ọlọ́run nìkan ló mọ bí ogun ti ń wá. Ẹni bá wa dákẹ́ tara lè bá dákẹ́. Ẹ dìde ńlẹ̀, ìjọ ò wá ibi ìpàdé tó ti lè jókòó síbẹ̀ fún odidi ọjọ́ mẹ́ta tí ètò ààbò tẹ̀mí àti tara dẹ̀ dájú, tí gbogbo àwọn ọlọ́pàá àti gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò tán wà ní àyíká àti agbègbè láti ṣe ààbò fún àwọn ènìyàn tí ò séwu nípa tara àti tẹ̀mí, tó ti lè gbàdúrà wọ́nọ̀wọ́ pẹ̀lú ẹlẹ́dàá rẹ tó jẹ́ pé lẹ́yìn ọjọ́ kẹta tó bá padà sílé, dandan ni kí àyípadà ti bá ọ, kó o ti bọ́mẹ́ni tó dì ọ́ mọ́lẹ̀ lọ́wọ́. A pàdé ó di arúgbó ọjọ́ prayer city tuntun ajá balẹ̀ tá a máa ṣí ní oṣù kẹsàn-án yìí on the 4 títí wọ on the 6 àní Friday to Sunday ni o, on the 4 ona ni tá a wọ̀ nínú oṣù September. Gbogbo ènìyàn tá a bá dì ọ́ ẹja ara yín, ìlú wo ló wà tó rò pé jìnà, ọ̀nà àbáyọ ò kí ń jìnà. Ohun tó dáa jù ni ké kéèyàn kúrò ní agbègbè, kúrò ní ilé ẹ, kúrò láyìíká ẹ, ẹ̀wọ́ olúwa lọ, wà á dẹ̀ pàdé ẹ̀ lórí òkè bímọ rẹ̀. Arúgbó ọjọ́ prayer city ibo ló wà, ó wà ní junction Apomu nílùú Ìkirè. Ariwo tó mọ̀ pa ni pé kí mọ́tò yẹn já ọ sílùú Ìkirè ní junction Apomu gangan. Express lẹ́gbẹ̀ẹ́ títí báyìí ló wà, bó o ti ń bọ́lẹ̀ nu mọ́tò báyìí ló darapọ̀ mọ́ ìgọ̀rẹ̀rọ̀, kì í ṣe pé ó mọ̀ wà káàkiri. Ìkirè ló wà ní junction Apomu, ìyẹn nílùú Ìkirè ní Ọ̀sun state. Gbogbo ènìyàn on the 4 ìpàdé ó wà lọ́wọ́ àárọ̀ ọ̀sán àti ìrọ̀lẹ́. Àwọn tó dúró láṣẹ sóru fún ẹni tí ò lè dúró sùn, ẹ̀yìn lè padà lọlé. Ẹ tún padà wá ńjọ́ kejì, ọbẹ̀ lágbe títí di ọjọ́ mẹ́ta gbáko. Ẹ̀yìn ènìyàn ètò ọ̀pọ̀lọpọ̀ ló wà ńlẹ̀ fún gbogbo àwọn tó bá wá. Ẹ ò ní kú sógun, ẹ ò ní dààmú, ìpadàbọ̀ rẹ yóò ní agbára, torí wípé àwọn ẹni tó ń yọ́ lẹ́nu ò ní lè yọ́ lẹ́nu mọ́. Ẹ mọ mú ọmọ yẹn bọ̀, ẹ lọ mú gbogbo àwọn tí ẹ mọ̀ pé wọ́n la ìjò ìdájú kankan kọjá, tí wọ́n ní ìṣòro àtìbànújẹ́ kan. Ẹ má jàn dákẹ́ sínú ilé, á pàdé gbogbo ènìyàn lórúkọ Jésù, èso ò ní dí ọ mọ́lẹ̀.
1: Everybody ẹ̀wọ̀ bílọ̀ kan.
2: Everybody look here.
1: Tí ìbá ṣe pé èèyàn bá múra dáadáa.
2: If there are someone is, you know, take care of themselves very well.
1: Kí èèyàn já ẹ̀ṣà ìmọ̀dí kúrò lórí ara ènìyàn.
2: To cut off the sin that you know nothing about from your head.
1: Ègún ìyà á mú ènìyàn mọ́lẹ̀ lójú kan.
2: Cause and suffering will trap the person in a spot.
1: Ènìyàn náà wá dàbí àwọn ẹgbẹ́ èèyàn tán ọ̀rọ̀ náà lọ.
2: And you will be like your mate that could not succeed.
1: Ẹ má tìjú tí ẹ bá ti lówó tán, ẹni tẹ́ jọ lọ school kékeré tó bá wá báyín tó ní I jọ lọ school nínà.
2: Don't be shy when you become rich and someone that you went to the same secondary school come and say we went to the same secondary school together.
1: Ẹ kí i, ẹ má ṣe bí pé ẹ mọ̀ mọ́.
2: Welcome them, don't act as if you don't know them. You know, the person that you went to the secondary school, whenever they see you, they will be struggling to either call you by your first name or use Mr. or Mrs. because your life has been transformed from their
1: eyes. Ẹ mọ̀ wẹ̀nì kan bí o.
2: Look at someone here.
1: O ma sáré sàmì kọjá anybody.
2: You will say a quick amen.
1: Wà á dìde kọjá ẹgbẹ́. Wo bí ayé ẹ máa dìde kọjá ẹgbẹ́ rẹ.
2: Your life shall rise above your mate.
1: Oya sáré gba ilé, wà á dìde kọjá ọmọ ìyá ẹ.
2: You shall rise above your siblings.
1: Ayé rẹ á dìde kọjá family.
2: Your life shall rise above your family.
1: Fíkì eléèkó sàmí ẹ̀ kán tó jí ayé tí ó ti dìde.
2: Before they wake, your life will have been lifted.
0: Gbogbo ẹ̀yin ọmọ arúgbó ọjọ́ nílọrin àti agbègbè ẹ̀, mo rí ìran tó nítumọ̀ ọdún tó ti pọ̀ láti ń pè lórí ogun ogun ogun. Ṣé wàá rí Friday ọ̀sẹ̀ yìí, a ó ṣiṣẹ́ ìránṣẹ́ tó ní agbára kan lórí ọ̀rọ̀ àti ọlá. Ìgbà mélòó la lò láyé téèyàn wà ní jóúnjẹ ayọ̀? Ó yẹ ká ti mọ jèrè, ó yẹ kí ìsinmi ó ti mọ dé, ó yẹ kọ́kọ́ ti mọ balẹ̀. Gbogbo ènìyàn, mo fẹ́ kẹ wà pẹ̀lú mi nù gbèsè ilé yìí. Ó kọjá nǹkan tẹ́nikẹ́ni ó jókòó sílé. Ẹ lọ wo bẹ́ẹ̀ ṣe lè rí yúgọ̀t. Yúgọ̀t yẹn kó sà ti jẹ́ nǹkan tó ń jẹ́ yúgọ̀t. Ó lẹ́gbẹ̀ lọ́wọ́ ìbá ẹnìkan ẹ lè ra odidi kan. Kẹ wá pin fún gbogbo ìdílé kó kálukó gbé lọ́wọ́ tẹ bá dé arúgbó ọjọ́. Ẹ lè mú cup kẹ bù sínú ẹ̀. Àdúrà ó mọ lọ, màá bẹ̀rẹ̀ sí ká sáà. Ìgbésí àdúrà tó lágbára, ọrọ̀ àti ọlá tó pamọ́ nínú ìṣúrò òkùnkùn kárúgbó ọjọ́ gbà jáde. Ó yẹ kẹ́lòmí odò nílé lójú ayé, ojú

bàtà ló ń dúpẹ́ lápalá gogo ló ń dún kògó kògó ó yẹ kó ń bẹ̀ gogo kògó ló ń ga gogo dùgbẹ̀dùgbẹ̀ ló ń ga kèrègbè ṣẹ̀kẹ̀rẹ̀ tóbi lásìkò lè ló ń ga gogo lẹ́nu á lè dẹ́gẹ̀ sí wọn bí a sì ré paripa ninsa life kò di fáfà life ẹyin tèmi ó yẹ mọ ẹgbọn mi ẹ mọ kó jẹ bí ndomie ndomie bó ṣe tàtòkò délé tó ti ga yìí ó yẹ bó ṣe wà látàpá tibẹ yẹ ẹ jẹ sí gbogbo ẹpá pàpà ìyẹn bí àwọn bàbá sọnà ló rọ tòní ní gbogbo ẹdẹ láǹfààní láti jọra wọn dáadáa nítorí pé lánàá ó rí yọ wọn o.

àjọ nítorí pàwọn pọ̀ lórí àzọ̀sáìdá wọ́n ti ṣe kí ni wọ́n ti jọ fórí òkó sọ̀dùnrún lórí lọ́ǹtaní mahamadu sáà àmọ́ orílẹ̀-èdè sẹ́nìgálì yóò ṣe kí ni wàyí yóò darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ ẹgbẹ́bọ̀ lórí àzọ̀sáìdá di ọ̀hún ìyẹn ní kò pẹ́ kò pẹ́ ó yà já àbálẹ̀ fàárà nù ó yẹ kí n mọ wọlé pápá àpá as normally ó yẹ kí bó ṣe wà látàpá àti bí orúkọ ọmọ nìjà nu ọmọ kúlukulu sí ojo tí bá lu wẹsẹ wọwọ iná gorí ilé fẹjú kẹkẹ òjò pálámi ọkà yẹ làlà adéwálé adédáyọ rí ọmọ ayé ti dé báyé ọmọ ìgboro ti dé fún gboro ẹsẹ kẹrúkọ ẹsẹ kẹ títì wẹliwẹli bí iná òjò dálẹgẹdẹ gúrù iná ti dálẹ gbọrọ lẹgbọrọ ẹyin tèmi sẹ wà ń bẹ ẹ ti sọ àbẹ jí ń láwọn jí ni o ó yá jí má sùn ọmọ ìyá mi ẹnu ọ̀rá má sùn olówó yàtọ̀ sọlọ́rọ̀ àní tán bá ń bọ sọ ọ̀gbẹ́ni gbọ́rọ̀ ọmọ olórí ó yàgbà kó fomi lò ọmọ gbòòrò ó níye ẹsẹ̀ ìwọ náà sáré fomi lò ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù liverpool àwọn náà ti sọ di mímọ̀ wọ́n ní ẹ wò ó. bá jẹ́ mórí ibi tá a wà yóò dàbí ẹnipa jálága wàgebè lórí ọ̀rọ̀ kò ní kẹ́ẹ̀pọ̀ ẹ má jẹ́ ń tàn yín a lè ta o àfi bò o àfi tó bá jẹ́ pọ̀ mọ́ náà àfi tó bá jẹ́ wípé ọmọ náà ó ti ṣe kí ni ó ti ṣe tán láti lọ sínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó wù táwọn sì ti rí agbábọ́ọ̀lù lọ́wọ́ ogun méjì eléyìí táwọn ọ́fíìsì arọ́pò wípé kò bá wa ṣetọ́jú bẹ́ẹ̀ lọ́ba àwọn òbá rárọ́pò wípé kò síbi ti ń lọ gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀rẹ̀ àní ẹ lè rí tẹ́ alẹ́sàndé ánàdì ìyẹn nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù liverpool padà pẹ̀lú àdéhùn aláyálò gbogbo bọ́ọ̀lù tí ṣe lọ nísàyí wọ́n ṣe ń yẹ̀wò bọ́ yóò ṣì máa lọ bí àbí kò ní lè lọ òun náà ni mo ń láǹfààní láti já ilé ẹyọ kọ́kọ́ ìjèjì ó yẹ pẹ́pẹ́pá ẹjẹ́ ń sáré tún bọ fún yín dárí nínú góò tí jẹ́sì góò lánàá yẹn eléyìí ti ju abẹ́dúró góò ní 31 seconds yẹn ni ó ti wà lára góò eléyìí tó jẹ́ kí ni góò tó yára jù ìyẹn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ líìgì àgbọ̀.

àǹfààní ti wà fún láti fi kọ ẹgbẹ́ ẹgbẹ́ pẹ̀lú Manchester United ilẹ̀. Bọ́ọ̀rọ̀ ṣe wá wàyí, ikọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ pẹ̀lú Juventus nìkan ṣoṣo. Òun náà ló ranjú mọ́ kínníkínní. Eléyìí tó ṣeé ṣe kó darapọ̀ mọ́. Ó tó di pé transfer window, ó máa láǹfààní láti tẹnubodò. Ìyẹn gẹ́gẹ́ lọ́sẹ̀ tó ń bọ̀.

sọ̀rọ̀ nípa àwọn agbẹ́bọ̀lù eléyìí tó jẹ́ wípé ẹ̀kọ́ ẹgbẹ́ agbẹ́bọ̀lù Manchester City wọ́n ti tà jáde lówó tó gọbọ owó tó gbẹnu tó owó tó kí tó ní kìmí tó lákàkì tí bá ta bá ń sọ̀rọ̀ nípa àwọn ẹlẹ́yọkọ̀ kejì ìyẹn ni wo ní sáàtà wàyí ẹ mọ́ jẹ tẹ̀yìn ìkọ ẹgbẹ́ agbẹ́bọ̀lù Man City sáàtà wàyí ní abẹ́ alákàràkátà fèrè sí ojú ọjà mídòmídò yẹn ó gẹ́gẹ́ onédi láǹfààní láti ta àwọn ọmọ tó wọ́n ju ẹ jẹ sáré kà fún yín nítorí pé nínú ọ márùn-ún tó tà tó wọ́n jù nínú.

ẹwà wò rìjẹ́ndà lọ́sínú kọ́ ẹgbẹ́ gbọ́bọ̀lù àkọ́sídà lórílẹ̀‐èdè saudi 61 million euros ní mọ̀nàkà yìí ẹ̀rí ròdì lọ́nù kọ́ ẹgbẹ́ gbọ́bọ̀lù bàṣà 60 million euros eléyìí tán fi rà náà náà ta gonzales 58 million euros náà ta fún ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù newcastle united ó yá mo tó ti kúrò ń bẹ̀ ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù newcastle òun náà ti gbé gonzales ìyẹn nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù man city ayọ̀ buhari yóò sì àyẹ̀wò eléra rẹ̀ ìyẹn nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù.

tó bá wá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n láǹfààní láti tún gbélé sí yín lára. Nítorí pé ikọ̀ ẹgbẹ́ gbọ́bọ̀ lọ rí lẹ́sì àwọn pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ gbọ́bọ̀ lọ sí mi lọ. Wọ́n ti forí òkó sọ́dúnrún lórí Christopher Nkuku. Kódà wọ́n ti gbé wọn ó ti lọ èlò lówó àwọn àdéhùn aláyálò náà ló bá lọ. 3.5 million euros sí ni ṣùgbọ́n buy option rẹ̀ náà ló súnmọ́ 30 million euros sí. Gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn ó yá mọ́nì ń jẹ́ bẹ́tà mọ́nì ń gbé ẹdẹ́bẹ̀ ó yá mo gbé ọwọ́ gbogbo kọ̀rọ̀kọ́ndú ó yá sí kí n gbẹ́ pàtí bí ìwọlé wàyí kí n láǹfààní láti bó fún mi. Àwọn èsì fẹsẹ̀wọ́sẹ̀ elétò láǹfààní láti wáyé lánàá kí n mọ́ gbàbẹ̀ wọnú ìyànà náà kéde mọ́sẹ́ lálàfi bọ̀ bí okósokoto. Nítorí pé ìròyìn ti ń bá níwájú mi àwọn nǹkan tí mo dẹ̀ fẹ́ jẹ́ ká yẹ̀wò lóró tò ní ó láǹfààní láti pọ̀ gẹ́gẹ́ ni ó yá gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn olùkọ́ ni kò gbẹ́ bọ́ọ̀lù Newcastle United Matthias Jesus ó ti sọ̀rọ̀ lásìkò yìí ó ní sẹ́rí ilẹ̀ wíṣọ́ agbábọ́ọ̀lù kò gbẹ́ bọ́ọ̀lù Newcastle yẹn ó ti wí fún Man U pé kán mọ̀ súnmọ́ o ewé kán mọ̀ súnmọ́ rẹ̀gbẹ̀rẹ̀ gbé bẹ̀ fún ti wuli ó kéré mọ́ nítorí pọ́mọ náà kò sí fún títà lásìkò tá a wà yìí gẹ́gẹ́ bó ṣe sọ̀rọ̀ náà di mímọ̀ ó ní mo ṣe ń láǹfààní láti gbé ẹ̀yìn tèmi débẹ̀ ó yá mo gbé yín débẹ̀ já yín bẹ́tà àjá àjá tán sẹ̀ ìjà ní mọ́ dálẹ̀ nígboro ayé kó má bà wàá dìjà kó má bà dẹ̀kẹ́ ó ló jẹ́ kí n wọ́ yín dé gbogbo lẹ́bù yẹn kí ẹ bàdẹ́ lè láǹfààní láti mọ̀ lápá tibẹ̀ ó yá pápápá nínú ìfẹsẹ̀wọ́sẹ̀ eléyìí láǹfààní láti wáyé lánàá kí ló ṣẹlẹ̀ kí ló hàpù kí ló sọ̀kọ́ ẹ jẹ́ gbéra wa débẹ̀ lápá tibẹ̀ nítorí pé bó ṣe dùn fáwọn kan ó padà kó rò fáwọn.

nínú ìdíje ìtàlẹ́ síríà ànílànà akutukuwu nǹkan gbẹ̀ngàn àná ládẹ́jẹ̀gbà tó dà pápá yẹn tó bá kí ọmọ ìyẹn gẹ́gẹ́ lánàá yẹn gẹ́gẹ́ nítorí pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù AS Roma àwọn náà bínú tẹ́lẹ̀ wọ́n dẹ̀ pa Fiorentina àmì ayò mẹ́rin tó ní wéètì

0: ẹjẹ kí n máa sọlá láfibọ látàpá àti bí bá jẹ kí n gbéra wọlé lọwọ kan láìrè dènà pẹnu ẹ bá ń kí àwọn ọmọ nàìjíríà tán láǹfààní láti gbẹwà iyan lóòrọ tóní.
1: ẹ ṣe atọkùn akẹgbọn ẹ tẹgbọn akáàkiri àgbáláyé pé ẹ káàrọ ẹ káàsán níbi tábà ti ń gbọ iléeṣẹ diamond fm ẹkọjọ méjì ẹkọjọ mẹta orúkọ tèmi ò tí yí padà gbẹ níbo lówájú òjò lórúkọ tèmi bí boy tech ni ó gbélé kílẹ.
2: a ní balùwẹ̀ tó bá fẹ́ ṣe bí odò ẹ sọ fún pé rọlùpá aráyé ló ń domi sí
0: balùwẹ̀
2: dídùn tí sun ló dùn sun iléeṣẹ diamond fm lè gbé gẹ̀ẹ́sì diamond náà pé bí. Ayọ̀dé ìṣonibára lórúkọ mi ẹ̀jẹ̀ máa bẹ́ tó bọ̀.
0: ó yá ń pápá àpáláì dènà pẹ̀lú ẹja bẹ̀rẹ̀ látàpá tv ẹja wo àná ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù chelsea ń tí àwọn èèyàn fojú sí lára nípa wọn ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ nítorí pé nǹkan gba ni ọwọ́ àárín wọn àtọwọ́ iwájú wọn lánàá ó fẹ́ dàbí ń tó wúni lórí díẹ̀ ṣùgbọ́n ní ọwọ́ ẹ̀yìn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù chelsea kíní ọ̀hún ò tí ì jọra wọn bákan náà múlé wọn elérékéré
2: lánàá òun náà fẹ́ máa ṣe bí ọ̀nà orí pé tó bá wo àná a ti ń sọ lórí ètò bí ọ̀sẹ̀ bíi mẹ́ta pé ó ṣeé ṣe kó jẹ́ pé olùkọ́ yẹn ìyẹn yẹ Xabi Alonso ó ti ń mọ nǹkan tó ṣe tíìmù yẹn àkíní ta fi sọ bẹ́ẹ̀ ni pé ó ti mọ̀ pé àti lè lo àwọn defender mẹ́rin lẹ́yìn ó ṣeé ṣe kí nǹkan fẹ́ yí ó dẹ̀ rí pé tó bá dẹ̀ wo góò méjèèjì yẹn náà lánàá afẹ́ sọ pé kì í Sanchez kì í ṣe kípà tí
0: ó yẹ ká gbọ́kànlé
2: irú tíìmù Chelsea tán máa ń ní àbọ̀n bí àwọn bíi Peter Cech àmọ́ kí n takuntakun táwọn Peter Cech àwọn bíi Courtois àwọn so wọ́n máa ń ná àwọn kípà yẹn ṣùgbọ́n ní àná àkùdé nítorí pé góò pàápàá jùlọ góò alákọ̀ọ́kọ́ yẹn nǹkan tó ṣì lè mo dẹ́rẹ́ pé tó bá dẹ̀ wo Alonso lánàá ó lo 3-4-3 àlè ní àná yẹn ó lo bíi bóyá bíi defender mẹ́fà gan la máa sọ pé ó lo nítorí Richie James gan pè láti àárín ó dẹ̀ pé nǹkan tó wá ṣẹlẹ̀ tí àṣírí yẹn fẹ́ tú díẹ̀ ni pé àmọ́ kò sí kí n lè kàṣẹ́dò nlé ó dẹ̀ rí pé Enzo náà wà ń bench à ń wò pé bóyá náà fẹ́ wò pé bóyá tóun bá padà gbé wọlé àwọn tí tó dẹ̀ start yẹn ṣùgbọ́n ó mọ̀ ká kí wọn pé ọwọ́ iwájú yẹn àbómọ̀ arojas pedro neto
0: pedro
2: àti kopama àwọn mẹ́tẹ̀ẹ̀ta ó dẹ̀ pé tó bá dẹ̀ wo
0: ó dàbí ẹni pé tí ń gbá bọ̀ọ̀lù pọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀
2: ó dẹ̀ pé tó bá dẹ̀ kí rojas àti kopama àwọn ti jọ gbá bọ̀ọ̀lù ní man city rí under 21 ó mọ̀ kó tó ti pé òun kálukú lọ ìkan lọ sí kíní aston villa ìkan wá chelsea ó dẹ̀ rí pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n ń gbá bọ̀ bẹ́ẹ̀ pé wọ́n ti ń gbá bọ̀ bíi ọdún bíi mẹ́ta àbọ̀mọ̀ sí mẹ́rin sẹ́yìn èmi wò pé tí àwọn mẹ́ẹ̀ta tán bá lè get it right ó ṣeé ṣe káwọn náà rí bíi ti liverpool ọdún bíi mẹ́rin márùn sẹ́yìn àbọ̀mọ̀ ta ni kí ni Firmino a ni kí ni Mo Salah
0: ta ni Mohamed Salah
2: a dẹ̀ ni kí ni Sadio Mane ó rí pé àwọn mẹ́ẹ̀ta yẹn goal contribution wọ́n gbà yẹn over 30 goals ó dẹ̀ mú result gidi wá fún liverpool ó ní wọ́n fi gbà yín ṣùgbọ́n gẹ́bìn kan tó sọ ọwọ́ àárín yẹn àti ìrí nǹkan kan tó dàbí alára lánàá àṣùgbọ́n èmi wò pé tí kìnìún bá dé kopama
0: ẹ̀ẹ́dẹ́gbàdé
2: bá dé àtọwọ́ àárín ṣùgbọ́n kí yẹn kó wù yẹn òun náà ó ṣe dáadáa lánàá asúbọ̀ǹgì náà ṣe dáadáa kí náà marcus náà ó ṣe dáadáa ṣùgbọ́n eléyìí tán wá rà náà defender tán rà ìyẹn eléyìí tán rà
0: láti
2: bẹ́ẹ̀ni ó bóyá wọ́n ló ní bí injury kékeré èmi ò pé géèmù wọn tí wọ́n máa play lọ́jọ́ sunday ìyẹn bọ̀ yókè brighton and north abion èmi ò pé improvement máa wọ̀ ṣùgbọ́n lánàá yẹn àwọn ni chelsea náà ló tún máa jẹ́ tíìmù kejì tí kí ni tó máa ń wín ewé nítorí pé ta bá wo gbogbo líìgì tí ìyẹn ní pa àbòmọ̀ liverpool nìkan ló ta omi tí wọ́n gbá tutù àwọn tíìmù mẹ́ta
0: torí pa agora wa ni
2: ẹgọra yín bíi 95 minutes
0: agora wa ni
2: so omi pé nínú ìdíje mẹ́wàá tán ti gbá lọ́sẹ̀ ọmọ liverpool nìkan ló gbá tutù àwọn mẹ́sàn-án ti win ewé win méjì ló wà àbọ̀mọ̀ leeds united na ọ̀nà kí northern forest mọ́lé
0: mọ́sàn-án ti máa yọ mọ́tò pa báwọn lọ́kàn jẹun mọ́sàn-án ti máa yọ
2: so àná náà chelsea náà win omi pé ewé méjì nínú tíìmù mẹ́wàá tó ti play báyẹn ìdíje bíi àkọ́kọ́ àwọn bíi mẹ́wàá yẹn liverpool ta omi adẹ̀rí ewé win méjì omi pé tíìmù méje òun ló win lé ó jẹ́ kó yé wa pé epl ti tẹ́lẹ̀ ó máa fẹ́ yí àṣùmọ́n ká kí chelsea lánàá pé nítorí pé tó bá yẹ pé tẹ́lẹ̀ nǹkan tí mo tún wá rí inú tíìmù yẹn ni pé discipline ti wà àbọ̀mọ̀ the place ẹni tó bá wọ géèmù yẹn discipline ti wà nítorí pé tó bá yẹ pé chelsea ti last season ìgbà tí kìíní kówì ti ní júrì yẹn irọ́ ìgbà tí kìíní kówì tó ti ọkọ̀ gba kí yellow card àti kìíní láfíà
0: yellow card lókù tí ó tẹ̀lé
2: ẹ bẹ́ẹ̀ ni kówì gbà ní 5 minutes
0: kò tí ju bíi 25 minutes látọ́jú bí ayé kàdé ojú yẹ yellow card méjì
2: láfi àgbà ní 12 minutes àtọ́bá yẹ́pẹ́ sáà tó lọ òṣèṣe kan ni rẹ̀ kà ṣùgbọ́n discipline ti wà wọ́n dẹ̀ manage tíìmù yẹn àti lè gbá 3-2 nítorí pé tó yẹ́pẹ́ tẹ́lẹ̀ òṣèṣe kan ta omi ṣùgbọ́n alonso yẹn ó get it right lánàá.
0: ó yá ní pápákọ̀ aláìdè náà pẹ̀lú kákókó wulẹ̀ wọ inú àwọn àfojúsùn àwọn nǹkan tá a ti sọ pé ó ṣeé ṣe kó ṣẹlẹ̀ káwa wọ náà lọ légbó nílà bájì gan báyìí nínú líìgì la liga santander kọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù barcelona náà gbọ́ nǹkan kan bíi márùn-ún na pa eche lọ́jọ́ ẹ̀kú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù real madrid wọ́n tún ti ra ka nìkan tó jáwé olúborí méjì sẹ́yọ kan nínú díje la liga santander kí ni ó bà dé sáyìí
1: kí ni a retí. Sherastan Jerry Atletico náà kì í ṣe tíìmù tó yẹ pé èèyàn lè fọwọ́ rọ sẹ́yìn o.
0: torí pé lè
2: gbé ọjọ́
0: ìrọ̀ ajẹ́gbẹ́dọ̀ l'Atletico ó máa ń yìnyàn lágbèrè àwọn ẹ̀jẹ̀ ni ó ń bà sí jẹ́ ní adẹ́tẹ̀
1: bà sí jẹ́ obì tí ń so lẹ́rùn ni. Sherry Tabanika wo ẹ̀rí mọ̀ pé lóde ẹ̀rí Spain tábà ti mú Barca àmú Madrid wọ́n jọ ń gba La Liga síra wọn náà ni bẹ̀tẹ̀ bá wo lọ́wọ́ tí Barcelona fi bẹ̀rẹ̀ La Liga báyìí ẹ̀rì mọ̀ pé wọn ò mú ní ṣeréṣeré náà ẹ̀rẹ̀ jẹ́ ká wo Real Madrid tá à ń sọ yìí náà kì í ṣe pé báyà àwọn náà mú ní ṣeréṣeré ṣe pé kò rọrùn téèyàn bá ṣàpàrọ̀ àwọn kankan kò sí bí ìyàtọ̀ ṣe ní débà náà olùkọ́ tuntun ló wà ń bẹ̀ mòríò gbogbo aládẹ̀ mọ̀ pé nínú ikọ̀ Madrid kì í ṣe kóòṣì tó jẹ́ pé èèyàn lè fọwọ́ rọ́ sẹ́yìn gbogbo alámọ̀ pé ó ti kó ikọ̀ yìí náà jẹ tipẹ́tipẹ́ kó tó ti kó tún lọ ó tún padà wá náà ṣé níbi tí La Liga sì bẹ̀rù wà báyìí líìgì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ṣẹ́tígẹ́ẹ̀tì ẹ wo ìdíje tí chelsea gba lánàá ẹni mọ̀ pé gbogbo ojú ló ń wo ikọ̀ chelsea lánàá pé wọ́n tún fi ìdíje tiwọn sí ọjọ́ ajé ṣẹ́tígẹ́ẹ̀tì gbogbo ojú ló ń wo náà ní La Liga báyìí tabasi ní ká wò pé tabani kan pé ọmọ tí ò tí wo La Liga rí tabani nínú ikọ̀ mẹ́ta tó kàn wá lẹ̀ Real Madrid Barcelona Atletico tani ìwọ rò pé ó lè gbà máa La Liga ikọ̀ méjì náà ni ó mú àní tí Barca ò bá gba Real Madrid ó gba ló tabani ká wo àárín àwọn méjì náà ni La Liga wà kò sọgbọ́n tí Barca ò bá gba Madrid á gba bet ọwọ́ táwọn méjèèjì jì fi bẹ̀rẹ̀ báyìí ẹni pẹ̀lú Madrid ó rọra kó tó jáwé olúborí ni bet Barcelona ń tiẹ̀ ó jáwé olúborí láìsí pé báyà kọ́nukọ́ kankan ó náà ni Sherastan báyìí lórí pé àárín àwọn méjì yẹn náà ni La Liga sì wà
0: wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. ẹ jẹ́ mi tún bá mi lọ ikọ̀ ìgbà gbàgbọ́ lónìí ká sùn tọ ọmọ tó pọ̀ lóòótọ́ ṣùgbọ́n nínú gbogbo ọmọ tó pọ̀ tí ikọ̀ ìgbà gbàgbọ́ lónìí ká sùn tà kí n sọ pé ní sàtòlù àti ní sáì ẹnìkan ló dàbí ẹni tó fà ń bẹ lára rẹ̀ Alexander Isak ní ọjọ́ Àìkú Sunday kò tán rí nǹkan kan ṣe. Ní St. James Park tàbá sùn Anthony Gordon nínú ikọ̀ ìgbà gbàgbọ́ lu Barcelona ó mẹ́rù lẹ̀ tàbá wo Sandro Tonali nínú ikọ̀ ìgbà gbàgbọ́ lu Tottenham Hotspur bó tilẹ̀ jẹ́ pé ikọ̀ ìgbà gbàgbọ́ lu Tottenham Hotspur wọn padà fi
1: yapa náà
0: ṣùgbọ́n Sandro Tonali náà kò kéré pẹ̀lú àwọn nǹkan tí òun náà ń ṣe nísìnyí káwo Bruno Guimaraes náà nínú ìfẹsẹ̀wọnsẹ̀ rẹ̀ tó gbá fún kọ́ ní community shield kó tó di wípé ó ní injury kékeré eléyìí tó ń bẹ lára rẹ̀ báyìí ṣùgbọ́n Alexander Isak yìí ó nìkan ló fagídí sọ wípé dandan lá òun fẹ́ lọ tó sì fẹ́ tàǹgbà náà ṣùgbọ́n láti ìgbà tó ti wá fagídí lọ nǹkan ò jọra fún un nínú ìgbà gbàgbọ́ lórí liverpool tó lọ.
2: a ti máa ń sọ lórí ètò pé most of our players òun kà kú ló ní èròǹgbà tiẹ̀ interview kan tí michael tó ṣe fún kinní oscar ó nígbà tí offer china wá ó lóun fẹ́ lọ ó ní ṣùgbọ́n ìyàwó òun ló sì ní ó mọ iye nǹkan tó wà ní brazil àwa ọmọ ló wò so nǹkan tá à ń sọ ni pé àwọn player míì wà tó yẹ pé à ń fẹ́ gbá bọ̀ à ń fẹ́ gbowó à ń fẹ́ gbafe inú wọn la ti máa rí àbí mbappe à ń fẹ́ gbá bọ̀ à ń fẹ́ gbowó à ń fẹ́ gbafe ẹ̀lì alandi wà nù wọn ṣùgbọ́n àwọn player míì wà tó yẹ pé tán bá wà tíìmù kan mọ̀ tán bá ti ń wo sàkún pé ibi tá a wà ó ṣe ṣe ká mọ̀ rí fi gbà à ń fẹ́ lọ orí pé tó bá wo tíìmù Aston Villa gan àwọn tó gbá europa final ń gbà
0: yẹn ibẹ náà ni mo fẹ jẹ ká gbà débẹ ni
2: inú àwọn first 11 player bíi méje ló ti kó ń bẹ
0: nèṣe báyìí estrikosa ti kó ń bẹ morgan rogers ti kó ń bẹ oli watkin náà ti ń lòdù wípé ó fẹ lọ sí saudi
2: so ní àná síjẹta emri sọ pé ó ní watkin pé kò fẹ train pé ó sọ pé òun lọ kí ni wọn náà tírì wọn kan náà lọ sí phd àbúmọ̀ lórí
0: ètò faransé lucas dean
2: so nǹkan tá a sọ nìyẹn pé àwọn player míì wà tán bá ti ń wo sàkún pé newcastle ọwọ́ tí newcastle fi bẹ̀rẹ̀ bíi sáàbí mẹ́ta mẹ́rin nígbà tí kinní ra tíìmù yẹn gbà bàbá olówó láti saudi àti ń wò pé bóyá nǹkan tán ṣe sí man city pé wọ́n máa kó dáadáa tàbí psg bọ̀ ó fẹ́ dàbí pé newcastle kò rí yẹn orí pé nú ẹ̀ àwọn player ti lọ olùkọ́ wọn náà òun náà ó lọ ṣùgbọ́n èmi kàn wò pé ebi ti nkan de na tan ba le kowo jade ti an ba le gbianju pelu nkan tan se njo Sunday yen tan ba kan le qualify fun Champions o se se kan lo soju
1: seri bi afikun e je ka wo arike nigba to wa nu ko Tottenham se understand se mo o wu pe inu iko yi to ba wa nu ko yi o wa kan ma gba goal dibu to wa ma gba high goal scorer papa sibe sibe ko si fe e mo pe gba to na wo pe ko tete se kini o ete wa one way or another o lo wa ko wo ro kan fi se understand e wo bi to wa ba ile ni se ti ke ba yen o ti gba ife nkan ta n pe ti player kan ba da to ba wa nu kokan ti o ba ti ri fe gba e ma ja tanra wa inu e o le du bo se din ese inu prega kan wa nu ko Newcastle se ife wo lo fa gba
0: e ja to wa we le bayi awon eyan so yupe ko egbe agbawo last night ko lo ni league odun yi bi pa le gba back to back le se bayi awon tan da ko ara won ganju iya tan fi panu lojo
2: e kuku le la mole wa so pe man lu
0: mi o like e mi o like e mo ko ba mi o
1: league je se bere
0: mi o like e mo ko ba mi o
2: e ti gojo league je se bere
0: awon ti won pe awon yupa won la won le gba league ganju to ja yupe won ma wo so ready
2: o ma do sele baba yi arole
0: o je sore
2: a lo fe ri sawon a wa fi atejise kan ranse pe gbogbo obi sisi bi mefa si meje pe ti ma yuba ti oko lule pe a ma pari si top 2
0: o top 3 top 2 na gba be a ma se meji le wa league
2: so nkan ta wan so
1: yen pe o lo gba champions league
2: so nkan ta wan so yen pe ki se man u ta mo ni 2020
0: mi o ti debi ti mo lo o le se bayi ko igba gbawo lu man u a le so pe be ke kari ke olukoni tuntun ni ninu ko igba gbawo lu yen so en ne se bayi o ti mo nkan to need lati sa to koja to ti koko do wa gege bi fidi e le ke se pe esi ni se mo so pe nkan to wa ri abi pe se se fe si le ti first 11 gbogbo to si leti na iyalo bade lowo iyalo bade lowo si
2: ti nkan ta so sori awon player to wa man u bayi emi wo pe o ye kan ma mo pe ki se man u ta mo nitori pe o fe da n pe nkan ta fe gbe sori awon player to wa man
0: u a ti gbe bale ba
2: a to oluko yen
0: won ni bale ba won ni le ni yoro won ni luxo
2: o gbe bale o gbe bale
0: nkan ta fe
2: gbe si ori oluko to wa man
1: u o gbe bale fufu
2: eh anti bale ba ori nkan ta fe gbe sori awon player to wa man u ati coach won ni pe e sa wa to fo akide se man u ta mo abun laye awon satisfaction to pe nkan tan ba fe o lo gbe fan passi wa o de fun lasogun igba kan na wa to lo gbe valencia wa ti o de fi n gba ife so nkan to wa lori man o de pe a de so to de pe ki ta wa wo squad ta wa wo squad ki se iko to le gba champions league o pe to le gba ipa
0: tambe abi ki se ko to le gba fa
2: draw kin be champion bayi o ma a ma se draw ojo friday
0: ojo thursday
2: na ma se ni pe emi wo pe o ye ki erongba ti wa man u as il anatel ori pe to ba wo sa to lo idije ogoji na gba o mo 38 ni pe fa eyo kan ekin na karaba ko pe yo kan asugbon sa yi o kere tan abu mo ni champions a ma gba game mejo epa 38 fa 21 nbe awon player to de won man u yi a ri pe awon player ti man u fe ati pe transfer market ti won an ti se nkan to da o mo dabi alara pe a fe barcelona ju ipa
1: awon to wa
2: ta ba gba wole epa yi ba e to di show fun ju arsenal nkan ta so yen pe titi n ba ti n gba fe awon player na ma n wo pe
1: stability ga wa wa si won lara
2: an le lo n tori
0: stability wa ninu team ko igba agbabodo arsenal lati owo eyin lowo waju
2: adu ti pe
1: atamule gan
0: omo so disi ti won to gbe yen omo ti
2: so nkan ta so yen pe awon to wa arsenal bayi inu won ti n dun pe nkan ti an fe e ti n fun wa pe o ti n fi apere han pe odun yi odun to lo agba ipa a de the final champions nkan ta so ni
0: o wa ku kan iko igbagba pelu man city mo de ko igbagba pelu arsenal lagboda na sugbon so maresca odun jo ni o tori first 11 mu ninu iko igbagba pelu man city o fe yiwo fun lo injo sunday
2: eh bo
0: elekeji iko igbagba pelu liverpool nigba tan na gbara tan na gboro ibi tan tun wa fe dari si ibi tan ti so po daro lord alexander arnold wi pe boya won le ri gbe ni lohun lati ni ko igbagba bo lori amadidi loku ta to fe mo ro
2: ko ma si na tin fa gan bayi gapo bayi
0: ma si ti bayi ni sin bayi awon na mo no do to fe doro lati se kaule so pe tasna ba jawe olubori fese won se marun lera kaule so pe fese won se league to ti lo fun e ra ni sin mi
1: e se ri te ba wo arsenal ni saa ta lo tan yi gbogbo ala mo pe o je kokan to je pe o gbonje fe gbe o gba wo bo se to ba pe o le ori champions league yen gba mo ni aba ma so pe ni gbogbo ona o ni glad bayi arsenal loga now se ri emi si ro pe ma se ri man city na lo fe da pe o si n compete pelu Arsenal lowo ta wa because e ba wo first match Arsenal ni league ton gba e ri mo pe won mi ni e won mi ni business won didi sise latori amule e je ka wo de viraya e je ka wo awon safe
3: lori oro ma city to so oro lati wi pe bo if e so ti won 80 minutes ge ko to di
1: eh ko to di pa won
3: ja na ta be oda bi 80 minutes ti ba sa won sa won gan en ta gbadi gba na ge bi eni pota sa so wi pe kan bi pe yen kan lo fogun fago lati bi
2: kan o le fe maresca ma nche awon kankan na ni do yen omo kini omo England yi Opie sarin abun to play ni kini yi Crystal Palace
3: eyan meja kokko to ba kokko po wole loro to ni won bo card fun loro to ni ka fi bere sisin leyin ma je wa ki le ri kini nkan to ba de akuna matata ta lo wa nbe o ya gbo soke mi o ni wa oti
2: oda
3: Victor just pe mi leyin eto won fun ni card won fun card o ne 165 ne 1011 akuna matata ta lo wa nbe akuna matata
4: babu ala
3: o ya o ko yibo le tin pe yi
4: o je to la gebe la tu ko so
3: o ya o
4: o ma ko egbe bolu Barcelona
3: o ye da si gbogbo n to wa nle ta tin so lataro yi
4: Arsenal won ti gba league ten ma gba match marun aku eje so ti ri match wa lana yen ben prince o ri
3: eye
4: se o
3: eye
4: o si rara bayo kasu lo gore against liverpool
3: eh mo ti gara ni eh bo liverpool yen ti ma je file and ti ora ti ma san mi ma pe mo ti ni team to da to ba yen aku na batata
4: babu ala e ka ro e ku to
3: olodun lo to
4: baba bola ni wa
5: Manchester
3: alaji jo saturday na je wan yin
5: baba o se lo so go lato go saturday
3: kai
4: Ari mo ko ja sobi olowa pata bo se dido a gbọdọ wa to daada iru bale bata lo ra na injury player na ni
6: ah
4: eh lo ra ba play ni se ga o di pale osu pese ko to play
0: abi
4: e ja ma wo na
6: eh
4: awon injury ki ba le se sugbo lowo lowo ta wa bayi
0: a ti dara rara ko ko si reti eh ma so toro a ma bo
6: seri en to ba wo bo man yu eh sori elomi kan ma wo pe anje ye ki se man yu ta mo 15 years ago pe a fe gba fe awon player to wa nbe ata awon coach pe e sai kan qualify for champions so ko ne ko ri be o se pe to ba je wo awon alase won gan abun transfer yi gan an se dada
0: ya je mo lo lopa ti be yen o je tori pa koko ti komi papa mara awon meji yen won lafani lati fun ni card lo roto ni bo se je niyan loruko ayedeju so ni bare tajo lafani lati jo se loruko bolu ajojo o ya bule sowo jersey number 1 jersey gbogbo pele osun mi o ne white se yi lo mo gala ni ta kojo aja ba trend price mo da siru ba logun awon je duro kakaraka loju raye mi o ne wa gbogbo yin ti la se du mare e je mo feleze lojo adewale adedayo lo ko temi titi digba mi ta mo lafani lati pade o ro fo abai for now o dabo.

0: láwo nígbà tí wọ́n ṣíde iṣẹ́ òpópónà ìbàdàn síjẹ̀bú òde o wọn pe àìdámọ̀ràn orí káyọ̀tẹsẹ̀ lẹ̀ o wọn ni ìjọba nípínlẹ̀ ọ̀yọ́ mọ̀ ni wọ́n ti ṣàlàyé pé ṣe ni wọ́n mọ̀ ṣe ìfẹ̀hónú ẹ̀ o lórí bí wọ́n ṣe yọ ìyẹn gómìnà gsm gómìnà ṣèyí mákindé nu o tìpínlẹ̀ ọ̀hún kú o nígbà tí wọ́n ṣe iṣẹ́ ìgbédìde òpópónà oníbejì ti ìbàdàn lọ sí ìlú ìjẹ̀bú òde o níjọba ìbílẹ̀ olúyọ̀lé nípínlẹ̀ ọ̀hún o bí wọ́n ṣe gbé síta ṣe kò sóhun tó dẹ́rù bẹ̀ gbá bí ìbọn o kò sì sóhun tó ń bí ara ọ̀fà nínú bí ọlọ́run ó pànà mọ́ o wọn níjọba àpapọ̀ mọ̀ ni wọ́n mọ̀ sí lójú àkànṣe sẹ́nà ní ìdí ayùn rẹ o lánàá ojú ajé o wọn ni lára àwọn tó wà níbi ètò ọ̀hún láti rí gómìnà ìpínlẹ̀ ogun dàpọ̀ abiodun mínísítà fọ̀rọ̀ iṣẹ́ david umahi ẹni tí ń ṣe olùwápò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú apc nípínlẹ̀ ọ̀yọ́ sẹ́nítọ̀ sàràfà dèyìn àlè tó fi mọ olùbàdàn tilẹ̀ ìbàdàn ọba rasidi ládọjà o nígbà tó wọ́n ń sọ̀rọ̀ pé ètí rí tí mákindé gan tí ò sí níkàlẹ̀ ṣe ni kọmíṣánná ìyẹn tó wà fọ̀rọ̀ tó lọ nípínlẹ̀ ọ̀yọ́ ọmọọba dọ̀tun oyèlàdé sọ pé sẹ́rí bí wọ́n ṣe pa gómìnà tí wọ́n yọwọ́ gómìnà kò láwo kí bí ètò náà yóò ṣe lọ ló mọ̀ níṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú o àti pé tó wá yẹ kó rí bẹ́ẹ̀ torí àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kúrúnà nígbè kánná o bó bá pẹ́ títí ipá ọ̀bẹ kì í ka o nàìjíríà tìbò ló gbẹ́ròyìn eléjì rẹ o.
1: tó ọ̀pá lówùúrọ̀ tòní ìwọ rèé tó ń ṣàlàyé ní ìpínlẹ̀ ọ̀yọ́ kẹ̀kẹ́ ròyìn mi mo gbé padà wá sílé ní ìlú ìlọrin lónìí ó mọ̀ padà fún lédè tó ní ẹ̀ wò ó bí ìlú kan bá fi lè bàjẹ́ àmọ̀ wá wọ àwọn àgbààgbà tó wà níbẹ̀ náà mọ̀ ni òní sákì ti gòbìrì àti màdáwákì ti ìlú ìlọrin alhaji yakubu gòbìrì ti ra wẹ́ẹ̀bẹ̀ sí sàdúnà ti ìlú ìlọrin gómìnà abdulrahman abdulrazak àti turaki ìlú ìlọrin sẹ́tọ̀ soliu mustapha rí pé àwọn méjèèjì kan gbàgbé ọ̀rọ̀ àná pàápàá jùlọ kan tẹ̀síwájú gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tímọ́tímọ́ bẹ́sìrì àwọn méjèèjì kan bọ̀wọ̀ fún ara wọn pàápàá jùlọ fún àǹfààní ìlú ìlọrin gòbìrì gọ̀bìrì nígbà tó sọ̀rọ̀ ó ṣàlàyé wípé àwọn méjèèjì ọ̀rẹ́ ni wọ́n bẹ́ẹ̀rẹ̀ wọ́n tún jẹ́ ìbátan ó wá ké sí àwọn alátìlẹ́yìn àwọn méjèèjì kan jáwọ́ láti mọ́ sọ ògúnlù tú ọ̀rọ̀ ránṣẹ́ síra wọn gẹ́gẹ́ bó ṣe wí ó ní kan jáwọ́ nínú àwọn ìpolongo títà àbùkù ara ẹni ó mọ̀ tẹnumọ́ wípé àgbà ìyẹn ní ọ̀rọ̀ òṣèlú kò yẹ kó wá nìkan táwọn wọn tàbùkù ara ẹni gẹ́gẹ́ bó ṣe wí ó ní ẹ̀wò àwọn méjèèjì ó ní wọ́n jẹ́ èso dára pàápàá jùlọ kí àwọn èèyàn táwọ láti máa tàbùkù sára wọn wọ́n tẹ̀síwájú onídàájọ́ méjèèjì náà kan gbègbè sí akin láti rí i pé wọ́n jókòó ìtùbí ìnùbí kan sì rí pọnpọ́n ra wọn wíwèé gẹ́gẹ́ bó ṣe wí ó ní ká mọ wò ó ọ̀rọ̀ òṣèlú àbí ẹgbẹ́ òṣèlú ó wà fúngbà díẹ̀ gẹ́gẹ́ bó ṣe wí ó ní ìṣọ̀kan ìlú ìlọrin olówà títí ayé ó wá ké sí àwọn olóṣèlú àti àwọn tọ́rọ̀ kan ní ọ̀rọ̀ ọbalayé kan fi àyè gba àlàáfíà ìdàgbàsókè ìjọba rere pàápàá jùlọ ìgbésẹ̀ tó ṣe ìrànwọ́ fún ògo àti ìṣọ̀kan ìlú ìlọrin fún àwọn ìran tó ń bọ̀ àti àwọn tó wà lẹ̀ lákòóta wà yìí dámọ̀ ìlú sọ̀rọ̀ lórí ọ̀tọ̀ ní ọ̀pá.
0: ó dá ẹ̀mí tún wà nínú ìròyìn nàìjíríà tìrìbù bí mo ṣe wà tẹ́lẹ̀ náà ni o ṣé òyìnbó ní ń sasọ elédùà ní mọ̀ ń ṣe fítin ọ̀gá ní pínṣẹ́ elédùà ní pẹ̀lú baríkà o ìjọba àpapọ̀ wọ́n ṣe àgbéjáde orúkọ àwọn tó wọlé ẹ̀kọ́ unity fẹ́tò sá ẹ̀kọ́ 2026-2027 o wọ́n ni wọ́n ti ṣàgbéjáde orúkọ àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ tí wọn yóò gbà sínú ilé ẹ̀kọ́ GSS 1 o láwọn unity college káàkiri orílẹ̀-èdè yìí o gẹ́bí wọ́n ṣe ní ilé iṣẹ́ ìjọba àpapọ̀ tó wà fọ́rọ̀ ètò ẹ̀kọ́ ṣe kéde ọ̀rọ̀ nínú àpilẹ̀kọ́ tó fi léde lánàá ọjọ́ ajé o látọ̀rọ̀ ní ti ṣe adarí ìròyìn àtọ̀rọ̀ tó ń lọ wọn ìyẹn borí owó fọláṣadé àpilẹ̀kọ́ náà sọ pé sẹ́rí mínísítà fẹ́tọ̀ ẹ̀kọ́ dr maruf tó jí aláùsà lẹ́ni tó máa fọwọ́ sí àgbéjáde àwọn orúkọ náà gẹ́bí ara àwọn akitiyan ìyẹn tí wọ́n ṣe o lórí àwọn ìgbésẹ̀ àti pé wọ́n gbaniwọlé ẹ̀kọ́ lọ́nà tí ò ní juju nínú o tó jẹ́ gbangba la santa àti láti pé gbogbo àwọn tó jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn òbí wọn mọ̀ ni wọ́n láǹfààní láti mọ bó ṣe ń lọ o iléeṣẹ́ ìjọba náà ṣàlàyé pé sẹ́rí ìgbaniwọlé ní ètò náà làwọn ṣe láti fàyè gba àwọn akẹ́kọ̀ọ́ tó bá perégedé o láti pé àwọn náà wọlé ẹ̀kọ́ kọ́lẹ́ẹ̀jì yẹn unity college tó jẹ́ tìjọba àpapọ̀ mọ̀ ni eléyìí tí wọ́n ní àtàwọn òbí àtàwọn olùkọ́ tó fi máa wọn àtàwọn òbí àtàwọn tó jẹ́ alágbàtọ́ ni ó jẹ́ kó rọrùn fún wọn láti pé wọ́n lọ rèé yiri wò lórí báwọn akẹ́kọ̀ọ́ bí ó ṣe wọlé ẹ̀kọ́ sí ọmọ tí òkú ò sì fẹ́ẹ̀lì yóò yà tó dánwò sí ni o nàìjíríà tìrìbù náà ló gbẹ́rò ìyẹn léjì rẹ o.
1: tó ọ̀pá dekajo ko worin lo si ipinle oyo lo wuro toni aisibe la ba won da se adele gomina

0: ìpínlẹ̀ Ọ̀yọ́ amòfin Abdulrahimu Adébáyọ̀ Lawa ti dá wọ́ọ̀dù nù pẹ̀lú àwọn mùsùlùmí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ káàkiri tìbútọ́rẹ Nàìjíríà ó wá ké sí wọn pé kán gba àlàáfíà láàyè ìṣọ̀kan àti gbọ́ra ẹni yẹ̀ bóyá ṣe àjọ mọ́nà bíi ìtọ́dún tá a wà yìí làwa àtàkẹ́dẹ̀ kan tó buwọ́ lò ní aná ọjọ́ ajé Mọ́ndé látọwọ́ olùbádámọ́ràn pàtàkì rẹ̀ lórí ọ̀rọ̀ ìròyìn ọmọ̀wé Sulaimon Ọláǹrẹ̀wájú ó dá wọ́ọ̀dù nù pẹ̀lú àwọn mùsùlùmí nígbà tí wọ́n ń ṣe ìrìnà tí ọjọ́ àtàbí wọ́n mọ̀ sára lé wa sálà gẹ́gẹ́ bí ó ṣe wí ó ní àsìkò rẹ̀ kán ṣe àṣàrò pàápàá jùlọ lórí àwọn ẹ̀kọ́ ànábì tó fi ààyè gba ìwà ẹrẹ́lẹ̀ àti ìgbẹ́papọ̀ ní àlàáfíà ọ̀pátò nigerian tribune ní lówùúrọ̀ tòní.
1: daily post rẹ o obesu lórí tòní ó kọ́lé fún ọ sẹ́dú bílẹ̀sì ló náà ń gbé ni ìpínlẹ̀ kwara mo mọ̀ wà kọ́lọ́ mo sànú èèyàn márùn-ún rèé o wọ́n farapa o nígbà táwọn ẹgbẹ́ awakọ̀ tí wọ́n kọlura wọn o ní ìpínlẹ̀ kwara tó di gidigbo kọ́lọ́ ó kó ayọ̀ márùn-ún lèèyàn tí wọ́n farapa o níbi ìjà tó gba ẹ̀jẹ̀ lára ẹni o tí wọ́n fi bẹ́ẹ̀lẹ̀ tó bẹ́ta o tó sì bẹ́ẹ̀lẹ̀ nígbà tí wọ́n ní àwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ awakọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ síra wọn nílùú ìlọrin ti ìsolúlù ìpínlẹ̀ kwara tí wọ́n fìjà pẹ́ta lánàá ọjọ́ ajé mọ̀ ní ìbí daily post jábọ̀ ròyìn o ní làásìgbò náà ló mọ̀ wáyé ní agbègbè ìdí àràbà àti ìtakùdímọ́ ní ìlú ìlọrin o lẹ́yìn tí wọ́n fi ẹ̀sùn pẹ́ sí ni wọ́n lọ sí àkọlù sí ọ́fíìsì ẹgbẹ́ awakọ̀ ti NATO wọ́n ní ọmọ ẹgbẹ́ NATO kan Abubakar Ọlátúnbọ̀sún ni wọ́n fẹ̀sùn kàn pé ṣe ni ló fẹ̀sùn pé sẹ́rí àwọn ọmọ ẹgbẹ́ tó yẹ ti awakọ̀ NURTW ẹgbẹ́ awakọ̀ RTEN àti àwọn oníkẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta twan ni wọ́n mọ̀ lọ́rìí ṣe bẹ́ẹ̀ sí àkọlù sóhun nígbàtí wọ́n lọ sí olúlẹ̀ṣẹ̀ àjọ ọlọ́pàá láti lọ́rìí fẹ̀sùn sun nílùú ìlọrin Ọlátúnbọ̀sún lẹ́ni tó jẹ́ pé wàá padà wá sí ìjọba ní ìpínlẹ̀ yìí láti dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ní sẹ́rí àwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ NATO ni àwọn ń bọ̀wọ̀ sófin o tó yẹ pé àwọn kò sì ní fi òfin sọ́wọ́ ara àwọn láti gbẹ̀san ṣùgbọ́n ìjọba ká má kàwé gbéra o lórí ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí kálàáfíà tá a mọ̀ ìpínlẹ̀ kwara sí kó bá lè tẹ̀síwájú láti túmọ̀ jọba nìṣó nínú ìpínlẹ̀ yìí o ṣé ìjà òdọ́là ó kọ ní sọnilẹ́jì rẹ̀ àṣejù nínú àyà o ìròrímọ̀ ti tó daily post ló gbẹ́ròyìn lóòrọ̀ tòní o.
0: tó o ọ̀páre lówùúrọ̀ tòní láàrin àwọn tó ṣe gidigbo gidigbo ọlọ́run ṣàánú wa ìpínlẹ̀ kwara àfẹ́lá sí gbòmù ìpínlẹ̀ aláàfíà ni wa tó ọ̀pá pọ́ǹchì mo gbà mú lówùúrọ̀ tòní kẹ̀kẹ́ ròyìn ẹ̀ tí mo gùn àwọn èèyàn tó fẹ́ ra epo rọ̀bì pẹntiróòmù wà níwájú wọn lówùúrọ̀ tòní tòní alágbẹ̀dẹ tó bá lórí lójú kan ó ní nǹkan kan tó fẹ́ fàyọ níbẹ̀ náà mọ̀ ni mínísítà nílẹ̀ yìí fún ọ̀rọ̀ bára ẹni sọ̀rọ̀ tó tún jẹ́ tó wà ní ìjànú ìtaniji aráàlú mohammed idrisi ti tako ìpè pé kán dá padà nílẹ̀ nàìjíríà nípa eréko pẹntiró gẹ́gẹ́ bó ṣe wí onílà kó tá a wà yìí ọ̀rọ̀ ọ̀hún ó ti di ọ̀rọ̀ àròwá tí kì ń wẹ̀yìn pàápàá jùlọ tó máa fi dá padà yóò ti ṣe àkóbá fún ọ̀rọ̀ ajé ilẹ̀ yìí idrisi gẹ́gẹ́ bó ṣe wí ọ̀rọ̀ fi dá padà ó ṣe é ṣe kó tún ṣe àkóbá fún àwọn olùdókòwò ká mọ̀ nígboyà mọ́ lẹ nàìjíríà àbí kó tún ṣe àkóbá fún ọ̀rọ̀ ajé ilẹ̀ yìí tẹ pé ṣáájú ó jẹ́ nǹkan tílẹ̀ yìí kábàámọ̀ lórí rẹ̀ wá pé wípé ìpè ọ̀hún táwọn èèyàn ń pè ó jẹ́ nǹkan lákòóta wà yìí tó lè gbà wọlé wá tẹnumọ́ wípé àwọn èèyàn tó ń pe irúpẹ̀ bẹ́ẹ̀ ó yẹ ká mọ wo ọ̀ bí tí ebi owó tiwó tíjọba na pàápàá jùlọ lórí àwọn nǹkan báyìí pọ́ǹchì lówùúrọ̀ tòní ọ̀pá.
1: tọ́ eléjì rẹ̀ ká lọ sẹ́ka ìpolówó kọ́hún kátúré lọ́rí ìpolówó táǹtà kálukú ajé bá a bá dé padà á tẹ̀wájú lórí àtúpalẹ̀ ìròyìn.

0: to e ka bo pada sori eto yin eto wa eto atupale royin ni kan da mo de 3.7 to wa ni lorin ni ipinle kwara abala kejire abala lame eto labala yi lame ta ojo awon tin ba wa wo awon koko ta daru ko ninu awon royin ka tun so ara re ka so fun yin pe we to wa lede labala yi talejo wa ni abi tan ara le o je iwoye ti won kin ni nkan kan se gege bi iwoye da 3.7 ni lorin abi ti awa atokun megeji lori eto yi manaka to ile kan asoko ti kale le kan awon o ba pe ah en so pe awon ijoba apapo bi pe opolopo gba kan ton ma chat je kala di awon araalu awon lo nse pa bi ape bi wo awon sise sugbon ipinle awon gomina awon kokon ma so awon ebo lati di pe won fi kini won sa kini logbe na ko di pe agbese lori re
1: en ara awon kan ti a so laarin yen na ni pe o ye kara lu ni understanding to po ju bayi lo tori pe te ba ri belomi se ma soro akolu to poju ori are lo nlo opolopo owo isin ni ko iso wa are lo wa opolopo owo yi wa lodo awon gomina yin ni ipinle kokan emi ro pa awon na ni gbese to po lati gbe lori ati mu ara deyan lori igba tan yo so siri tan
0: ka ba ma la sokuti
1: mo fa so lori ti atiku bawo ni ma se so lana pe ma yo subsidy ti o wa dile mi ti ma ni mi o to e da pada so ya ki le question iru eni we pe ah ki le ri te fi ni eyo se n te ri te fi le yo un se kini won si mo ni because ka so pa yo lana ka tun le to ba ti ma de be o ni yo mo to ma play pelu intelligent amo le di Nigeria en te le yo kan se mo joko daada lori e ke to so pe yo kini yo mo fun ni signal pe opolopo awon olori wa iye o mo ilu tan bo wa se kan to mo lawon dije te ba fe wa se ilu kan o ye ke le mo ilu un dada ko do olodun gan so fun wa pe te ba fe sin e koko mo un na so ilu te ba fe dari ilu yen en lati mo nipa ilu yen mo fe yo subsidy ah n ba si yo tan o nkan bayi ni ma se nkan bayi la fi se o godo mo te ba wo nkan ti president bola met tinubu mo se bo te je pa ara lo gba fun o pe ani le ayi po e ko du lo ri pe ni ko ni da pada subsidy ni da pada is gone o si do lori pe is gone so you must signal pe boya bi ta lo teni o ngbe wa lo boya ti de be ni you ni nkan ti e wa fi mo pe lori o ni o ti gbagbele ko si ti plan kini e ke bo o ti se lele awon ki so pe ma yo lana ki to ade lo ki tun ma da pada o ri ba kan emi o ro pe ko ri ba e so emi ka so se lu bayi ni sin nto e kan ma so fun wa ni pe ba wa ba de be o awon kan dekun bayi la mo se ti o mu dekun wa to ti pa ti yo subsidy
0: ka wo bayi ma la sokuti we ka lo si oro le Nigeria gangan ba se ma pin buru ji wa e ta pa wole tan wa ko gbo pada wa ko lo si federation account mo ko emi leyi bi wa di sa fun awon e ka joba kokan awon gomina o gba ti won ipinle o gba ti e awon e ka jo kan ko gba ti e nisin bayi awon ko so pe ta fe na o subsidy yi ijọba papọ ko le kan pa fun gomina pe e ba ko se nawo e labi ofin gan ijọba apinle gan ko le ko kan pa fun ara ka ijọba apinle bo se ma nawo e ona autonomy ti won labi ofin
1: bẹẹni
0: eni pe ara so fun gomina pe ah e ma se hotel ona nke se ka be sona gan ka ti sona lu e lo da awon ona gberiko tun je fi n wo lu e lo da arebi ni laipe ya areto laipe pe ka fe da ona ka da awon ona gberiko papa dido awon te pe itabu be meye te pe awon osi ti ma se seyan pa ko lu ko sawon eyan yi awon salabo wa le te debe to ko ko lo pa ojo na go da e be ko wa te da si pe ko se ko sawon araalu yen ni pe are o lagbe ofin ko e ko fa awon gomina ke ba nkan se nawo yi ko na bayo to yoro ofin lawo bayi
1: ona bayo na ni pe araalu ni o mo demand fun ton ma fe lodo gomina won gbogbo ogbe ti kaluku si nda ta wa te pe ra ijo te kaluku kan wa oro sapo ara re ni awon eyan ti jaya bon se n ja laye igba kan mo tawon ajo kan du lawon sisio kan o duro ti won mo gbe na woju gomina ipinle won pe ara nkan bayi la fe awon eyan ti se be mo bo ba ti ri won bo ba ti ra won lori won ni sikaluku won lo joko ni egbe osise ara awon oru ija ta le mo ja lele yi o ke se fun owo kun owo nikan o iru awon ija bayi te ba n ja taribo re po te tori e so pe ere yen se lodi yóò jẹ kó mọ onídìí bẹẹ ló ti àwọn gómìnà pé à sèbí nǹkan ní ká ṣe lélẹyìn ní sèbí owó yìí wá jẹ ká ṣe irú àwọn ẹja òun lèmi rò pé káwọn aráàlú ọmọ jà kì í ṣe jà pé ká sọ gbọǹkan di oselu se mo pe
0: ibi te fe lo yi gomina te ba ri ba so le so yi fun
1: ah se ri gomina
0: a
1: ko se kan ti o ti gomina e mo
0: malam asukuti gomina to ye ko ma ba ara do soro bo wa so radio bai abo se mi da chat ni pe a nje ta ba ri o so ni yi be ta ko se ba na asofin ta mo pe ni kese nu we o kan ta ri pe awon asofin ile mi asofin won ti wa labi awon gomina Sheikh Abana la kaja bi a ni kan su chama la fe so te pe awon gan na gomina na lo fun mo sibe bawo ara lu se fe ba gomina soro pe nkan ta fe
1: ni abe ofin won si labe gomina
0: nkan ta ri mo so
1: fun labe labe asa ati se oselu e le mo so labe asa ati se oselu ta nlo nisin lawo egbo oselu awon le won so di be en to lo soju wa ni legbima so fe agba ti legbima so kekere won ni independent won lati wa ansare butu wa wa to lo soju beni won o ni won sa won leto lati won sa rebu si gomina gbogbo awon to gbogbe se ki won so gomina do lori egbe di so are do lori egbe won ti ko adawo ba o se lori Nigeria ko ra nisin bayi nisin e ri pe gbogbo egbo se lo nitun mo e ri ke mo so fun yin awon mi mo ta ko mi gboro ko se egbo se lo Nigeria
0: kilawani
1: platform la sele ni ibi ta kan le gba dije lasan la ni tori ti won pe le gboselu koja pe kaka present candidate ka kan fe digbo lasan iwo lo egboselu gan o gboro nitunmo pe Mr. Tawo won like bready egbe to ba le produce bready fara adu dada lo fe mi rorun ohun ni awon mo se lapejuwe pe mi le ro so pe amo like yes egbe to ba lo le pese resi ti o fi de ti fi mo ri je lo re kore ohun ni ma lo se agboro ni ideology so ko si ideology wada gbogbo awon characters ti mo fi so pe egbe selu
0: ni ko wa ti lo ro
1: la egbe selu
0: ibi ti mo ka egbe be ka de awon gomina ta de ba soro
1: teyin o ti te na ni pe awon da subsidy pada tan menu ku nbe oro bo la lo se de wa to ti pe ti yo subsidy ni ke mo ba la lu so
0: opa je ka wele
2: keju ka wa si ipinle Kwara ka tun mo lagbon bi won ni eyan meji eyan marun won fara pa nigba ta won egbe onimoto ti won korora won ni ipinle ye lanojaje ni agbegbe idi araba si itakudimo ni inu ilu yi gebo si ni won lo si akolu si office ajo nato gẹbi ọkan lara awọn ẹgbẹ nato yẹn abubakar ọlá tó ń bọ sọsẹ ṣàlàyé ó fẹsùn fẹ gbé awakọ nurtw ẹgbẹ awakọ rtn àti ẹgbẹ àwọn oníkẹkẹ maruwa tàbá sí tuam ó ní àwọn ni wọn ṣe àkọlù sáwọn nígbà táwọn fẹ lọ fi ẹsùn ẹjọ kan ní olùlé àjọ ọlọpàá nílùú ìlọrin bí ẹjẹ àjọ wa ò pé kíní ti dàfi ẹyìn torí láwọn àsìkò kan ní ìpínlẹ táwa yìí àwọn pé ẹgbẹ awakọ àti róòdù ni wọn yìí fẹ rí national ni fẹ rí róòdù sójú ṣùgbọ́n à ń dúpẹ́ pé láti bí ọdún díẹ̀ sẹ́yìn àlàáfíà ti jọba wọn jọ ń ní àjọṣepọ̀ wọn ti jọ ń ṣepọ̀ kò sí làásìkò kò sí wàhálà òṣèlú kò sí kankan láàrin wọn kó dàbí wọn bá dìbò ẹgbẹ́ wọn wọ́rọ́wọ́ ní lọ kí lẹ lérò pé tó wàá fà tó yẹ pé irú nǹkan báyìí tó ti wáyé lásìkò tá a wáyé àbí ká pé ṣèṣe pé àwọn kan tó ń lò wọn bí olóṣèlú lábẹ́lẹ̀.
1: Ẹgbẹ́ bí nǹkan tí mo rí jẹ́ gbọ́ nípa èyí tó ṣẹlẹ̀ ní àná òde yìí kù tẹ bá wo ìdásílẹ̀ ẹgbẹ́ ròdù ẹ rí pé àwọn ni ẹgbẹ́ àwọn tí ń gbà ní ṣiṣẹ́ ọkọ̀ wíwà àwọn employers ṣẹgẹ́tì àwọn tí ń gba àwọn awakọ̀ ṣiṣẹ́ àwọn ni wọ́n ní ẹgbẹ́ ọ̀hún ó sì dàbí ipá àwọn náà ni wọ́n kọ́kọ́ dé lẹ́yìn ìgbà wọn náà làwọn òṣìṣẹ́ àwọn workers ẹgbẹ́
2: national
1: lẹgbẹ́ òṣìṣẹ́ làwọn náà dé lẹ́yìn rẹ̀ ni tóun náà dé kó tó di pé nato náà dé nsìn akọni pé bẹ́ẹ̀ ṣe rẹ́gísítà àwọn ẹgbẹ́ yẹn gan àti ẹ̀mọ̀ torí pé lọ́pọ̀ ìgbà ni àwọn ẹgbẹ́ yẹn ò ní jurisdiction kò sí nǹkan pàtó tẹ́lẹ̀ sọ pé eléyìí ló gbá mọ́kálukú wọn jọ ń sin nǹkan tán jọ ń sin nato nìkan àmì tóun nìkan lẹ́fẹ́ ẹ̀ lè sọ pé ẹgbẹ́ tóun lẹ́fẹ́ ẹ̀ lè sọ pé bẹ́ẹ̀ kẹ̀kẹ́ nìkan làwọn gbájúmọ́ tẹ́ bá wo road wọ́n ní kẹ̀kẹ́ wọ́n ní mọ́tò national àwọn náà ní kẹ̀kẹ́ lábẹ́ wọn wọ́n ní mọ́tò kíní yẹn ó sì yẹ kó jẹ́ nǹkan tí ọ̀rẹ́ kíjọba ó come into it kó define mode of operation wọn kó clear sára lu kó sì clear as everybody tẹ bá fẹ́ wá àwọn oníkẹ̀kẹ́ nísìn torí ń jẹ́ omi tí àwọn oníkẹ̀kẹ́ kan bí fóònù mi jábọ́ sínú ọkọ̀ wọn ni bí wọ́n yọ ọ́ ni tí mo tọ́ dá mi lójú pé nù kẹ̀kẹ́ ni wọ́n ti gbé fóònù mi lọ eh mo bi ti mo fe wa si ka ni pe ajo ni keke ba da wa lo loju kan ni se mo pe ti mo tarata bi ti mo lo mo need lati lo yoju si odu mo dodo national mo dodo to anu o ri phone mi di si o tori pe o ti daru mo lowo e o le so pe pato omo egbe bayi ni o le ibi kan ni sise na nta to ko gbogbo na ni won ni ba ro se operate be ise ijoba ti o kwako yawo re ni te ba fe da egbe te ba fe da egbe onimoto sile te je kan mo operate ki lejo ki le ti jobo o ni le duro lori pe ofin ti o mo te mo fi operate le leyi ko si clear okay nisin nato nisin owo re ti de won duro le lorun ko re si gba kan te gbe ko ba de tun ni issue ki to ana to re se fi wa le awon ni issue pe lawon egbe tan ba le se ra san ba o won ni issue pe lawon egbe tan ba le ko to ri pe ti won na tu satu nisin ba nisin nato na lo tu wa le bayi awon wo gan ni buwo lu idasile won en buwo lu idasile egbe to ja ku egbe to lero to po bayen en buwo lu e o si fi ilana ato e o fi to ko si kesi ma kesi je kan ma tele te ba ti je kan ma tele a o di e bi yen ru ijoba ko da je ki so kini kan fun yin awon egbe ta so egan won ni awon garage kekeke kan to ja si pe won ni awon to je kini kan ninu ijoba awon ni won ni won ti won se nkan to wu won tori pe tawon yen ba lo complain fun won ni a ibi te no un awon o le so o amọ tawon kan fe ke mo ni pe ijoba lowo si bi won se nda si awon bo se nda awon garage kekeke mi kale ti won si kan ti o si proper control ta ba lu egbe kan nisin legbe ni moto ti won wa wu akan bi kan ti o da se pe ka le toju lowo egbe won lo bo gba ti ya si pe awon kan tun ti wa ti won si se won bi o ti to ati bo ti ye se pa buru ni won wa ni mato yi pe ko ti ye kan mo operate to awon lejo ni ejo ministry of gbagbo ko won operate ile ejo lo gbagbo ko won operate ki la won wa se awon roda nta won se ni pe lati fi je kan mo pe won operate o ta ba se awon egbe won awon mu keke won awon wa gbe lo si ministry
2: sugbon lati ti wa ki se o to atana ti lati ti wa ki se ko se bere leni
1: won ti fa ara won lo bo ti pe ki se ko se bere ni tun mo rugo wa ni in so ikan ninu awon oro yen ti ma fi ka soro yen le so awon wa ko lo peto awon ta so yi owo si operate o leyin igba o lawon yi o na gege bi nta gbo lawon na wa lo de le de awon megbe to yin won ni won ko won won ni won ko won ni o ke won si ko to ni keke popo re ko wa lu awon ke wa yada now se wa buru to wa nbe ti mo du emi ju mo si ti ba awon alaga awon kokan soro ni soro nipa re dada lẹnu gbẹrẹta yìí sìn ẹ rí pé tẹ bá rí àwọn ẹgbẹ ròdù àti national tẹ bá rí bọ́sẹ̀ ṣe pọ̀ ẹ wò inú yóò dùn pé bó ṣe yẹ kó mọ rí nì tẹ bá rí ara àwọn alága wọn àwọn ọ̀gá wọn ẹ rí pé wọ́n jọ èèyàn tí yẹn lè bá ṣe torí pé wọ́n dùn rí wọ́n sì dùn rú wọ́n sì jẹ́ èèyàn tọpọlọ ń bẹ lórí wọn dáadáa ṣé kò sí bá ṣe ṣe ìbò tí ò ní rò gbẹni ìjà gbọdọ dún yí àdá ó ti di ká yí àdá ọlọ́run náà ti jẹ́ kí ìbọn pọ̀ lọ́wọ́ àwọn wọ̀nyí fa kẹ wọn ti jàjà kan àfi ká yàda ntí wọn mọ yìí mọ yìí ẹsẹ tó dá o ẹ ti sọ sẹyìn ẹdí sẹ oníjàgídíjàgan kẹsàn-án mọ yọ àdá on top of kini gbogbo orúfẹ ẹni tó bá tún yọ àdá ibi tó yẹ kí ìjọba ti wá dúró ni kí ìjìyà tó sì kẹlẹ́yà tó di tí wọn sì rẹ fi jẹwọ́ kọ́ wà kẹsàn-án ti pẹ́ fẹ́ lò wọn fọ́ sẹ́lú nìkan lẹ́ẹ̀fi fún wọn kalẹ̀ náà gbogbo aburú ìtọ́sẹ̀lẹ̀ yìí wà ẹ fẹ́ lò wọ́n fún sèlú kò ní jẹ́ kẹ ká kò yà wọ́n tó yẹ kẹ kó yà wọ́n lórí ọ̀rọ̀ wọn ẹ kẹ́ bàbá mi ẹ kẹ́ bàbá ṣe tiẹ́ rárá ẹ ní jọba ní ṣe tiẹ́ mi ṣe tiẹ́ bí n fún yín lẹ́yìn ẹ̀yìn tẹ́ ń ṣe ìjọba kí n fún yín ní skopu kan tẹ bá fẹ́ wọlé ìṣẹ́jú kan náà ní ẹ̀dákun tẹ bá ti wọlé òṣèlú gbàràbà yìí tẹ bá rọ̀ pé ọ̀dà nínú ìlú táwọn èèyàn ní láìkì tẹ bá gbégbèsè lórí ọdún àkọ́kọ́ tẹ dé náà nìkan ti gbégbèsè rẹ̀ kó tó ti pẹ́ ọdún mẹ́ta yìí tán yóò ti mú wọn lá tẹ bá dẹ́rẹ̀ gbàrà tẹ mú gbogbo àwọn onímọ́tò rẹ̀ àwọn tí ń gbàrà tẹ dájọ́ ìdájọ́ tó lé léwọ́ lórí tí wọ́n fi dọdún mẹ́rin wọ́n ti pàrí pé n tẹ́ ṣe fáwọn yìí dá àlọ́kẹ́ máa bẹ̀rù pé bàbá ṣe kíní fún wọn wọn ò dídìbò fún wa èmi ò rò pé kó rí bẹ́ẹ̀.
3: ìkéde pàtàkì yìí èyí ni láti fi tó gbogbo ènìyàn létí pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n mojú ìléjà nípa ètò ìtọ́jú ojú lájọ Benjamin Franklin Foundation ṣètò ìtọ́jú ojú fáwọn èèyàn léyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nílùú ìlọrin àti agbègbè rẹ̀ láti jẹ àǹfààní ètò yìí ẹ ó gba káàdì ìforúkọsílẹ̀ pẹ̀lú 500 naira lẹyin na ni o ni anfani si itoju aisan oju gbigba ogun te mo awo oju ta mo si medicated glasses lowo ti ogun ni lapa ibi ti eto yi tin waye ni olalomi hospital to wa ni agbegbe stadium road nilu ilorin ago meso wuro si merin role lojojumo ni eto yi fi nwaye o fun ekunrere alaye e pe ajo benjamin franklin eye foundation sori ero ibani soro yi 08032622377 ajo benjamin franklin eye foundation ni olukede
4: Fedobin Ion and Care, the good for your body, shape you, yeah.
5: Wake up, feel strong, feel free with Ferrobean. Iron for you and me. Ferrobean is a product of Feedsin Healthcare PLC, available in pharmacies nationwide. Ferrobean, the ideal blood builder.
6: Market Conference 2026 is here again.
7: Ọpọlọpọ ni o mo bo se gbadura tadura fi gba ọpọlọpọ ni se atuye asan ninu adura ma bo ki awon odise olorun ti na olorun kunu aye won ti o ma ko bo se gbadura Vineyard Christian Center for Evangelization in collaboration with Nigerian Evangelical Fellowship Kwara State Chapter and the Center for Biblical Christianity in Africa lo sagbate reto yi lododun Monday Conference 2026 with the theme teach us to pray ko wa lati gbadura date Wednesday 26 to Saturday 29th of August 2026 venue youth camp eyen korin iloni Kwara State ma What about this alone, Pade? If you want to call Boshin, but what I drop him, but not to say. I went on Shalom, Bishop Joseph Akin today, Reverend Dr. Love Adebiyi, Professor Biodu Ademula, Professor S. Kolade, Dr. Akiwumi Akiola, Reverend Dr. Wojaye, Reverend James Akiyele, at our disalon mirror. If I dare ye, my Shalodu, Lono Tomagba, that if you bad rat, I draw one, and Kiakalese, or Baleto Bugwe, Nipapawa, Evangelist Michael Adeyemi, Fala Yelakurere, 08130562260. Jesu Loluwa.
0: Oh, e ka bo pada sori eto yin eto wa eto atupale royin ni kan diamond 8.7 to wa ni lore ni ipinle Kwara opa awa le fun lojo pe kan
2: ma da 0913655692 na ni bo ba je ori whatsapp number ni 0913655864 na
0: ekojumo
8: ekarun
0: ekojumo ruko yin sa
8: ekojumo oko ile ku lati center gboro
0: oko gaga gaga oruko yin so gaga gaga oruko yin ta so yin
8: emi ni yaya mohammed lati center gboro
0: oya mi are mo
8: mo kiye enje wa lori eto yi mo si kiye jogba ti o lana noro ninu radio yi papa fun eyi te tete shorta ileri awon ni moto e ba wo joba to wa nibe nisin yi lo to won sa mu kan mi ti o da ti o da ti o da amo leri kan ti mi like a gija ke gija kan a fi okan bale ko si pe won ja loni one da lola one joji one yope gbogbo gbogbo ti a eni na iwi lori oloselu ni won se lo ti be kese bo gbogbo kini yi oloselu ti de ati ko lu si ti de ijoba ni ko tan ko sokoto re ko le kon kin gbogbo kini yi won ba kin wahala ti ati tun bere ni
0: e se kan fun wa ri wa sa a fo baje lati ore agbon ah won ni atiku won ni onwo ilana ipolongo sowo re ni won sowo re ni kan lo ni subsidy ku won yan so yin 3 be na do ni sowo re oni subsidy pe ohun ni yo ni wo ye ti odo ti won e kojumo
8: e ta ro sir
0: e kojumo ro ko yin sir
8: e pe to yan
0: afa
8: lo me lori la doctor lari ti ki experiment lati ta kure ni lorin o ki baba wa suku ti comment ati ti da so ni mo be so npa e da to ko lohun yo wo subsidy to to ni bo n ba tun de de won o tun ni yo mo ti baba su ki so pe boya ni mo je lo se lori ipo awon lo se mi wo yin kan lo wa lati bo ju pa agba ni won ni to ga mo da fi so kan ti pe ti afun me ko no abi ka gbo ko ka si atoto ofin ka si yi se mo apada a de ma se nkan ba kan na ka ma le je ti to yato can be been something to say we are expecting a different result
0: Ah, Dr. Lanio, yes, sir. Ah, Dakuni, Okunolumi, wa, and de, Mokiwa, Moni, Atiku, Boyan, so I pay, subsidy, or da pada, or to must see, pay, I shall show you, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or, or ju owo ti won gba tele tele lo lati odo jakuni okunrin olumi wa
9: ayinde e koju mo won ti won be e koju mo ruko yin
8: ruko
9: mi ni
8: mo ki lari ti ti ni yo wa lori eto olorun e gbe so la kayo
9: asukuti asukuti
8: allo ama ama asukuti wa lori eto olorun ni ko la kayo e ri nkan ti sele lori awon jabi ti jaja awon ajoba na mi ti aro e ri pe isele to ti sele e pa sele sele e ti juro lo yi tero loro olosebi de ti jaji ti jaja ti fe de won ni fe da wa la le jo laarin eni ki se parliament o ma ja kari kitohun na di gbọ́n náà ọmọ ajá kan ni ọmọ ní ojú kan náà ni wọ́n ọ̀rọ̀ kí lẹ́yìn wọn fàjà láàrin ara wọn oníkálukú náà lọ́gbọ̀n kan
0: tí ó lọ́gbọ̀n tí ẹ mọ̀ bínú lọ́gbọ̀n tí ẹ lọ ìní ìró ètò yẹn má jẹ́ ká yà kúrò kátàlá ti dá sí ọ̀rọ̀lẹ́bù yusufu láti aga kasalẹ̀ fúlàní ìlọrin wọ́n ní ìnira ló ti dé bá àwọn ọmọlẹ̀ yàtọ̀ kúrò wọ́n ní àti dé bá àwọn ọmọlẹ̀ yìí bẹ́ẹ̀ sì ìjọba kò fi ọ̀nà àbáyọ mìíràn sílẹ̀ wọ́n ní ara ni àwọn ọmọlẹ̀ yìí oúnjẹ ti wọ́n wọ́n ní wọ́n ti rí owó tó tírílíọ̀nù náírà wípé wọ́n sì lè sọ pé àwọn aráàlú rípa rẹ̀ jẹ́ àpọlẹ̀ yìí kó gbígbé sí akin fẹ́nárì wa kí wọ́n ṣe fún àǹfààní àwọn ọmọlẹ̀ ìyẹn ọ̀nàrẹ́bù yusuf àti àga kàṣàlẹ̀ fúlàní ní ìlọrin ẹ kójú mọ́ ẹ ti wá ń bẹ̀
10: ẹlẹ ẹ káàárọ ẹ pé tó
9: ọkọ yín
10: orúkọ tèmi ni ibrahim gausu láti gambadi
9: à ń gbọ yín báyìí
10: ṣé rí ọlọrun nìkan ni wọn ṣe nǹkan tí sátidé o ẹ rí i pé bàbá buhari ó kéde cashless policy ìgbà tó ní kó fẹ́ mọ ni àwọn ọmọ nàìjíríà la ó ṣiṣẹ́ kó lérí rẹ̀ àtìkù lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ fóun ló ṣe rí pé nìkan dé bá àwọn ọmọ nàìjíríà nìkì fóun olóhùn ò ní yọ sọ́síjì mọ́ ìtẹ́mígàdì ń bẹ̀ ni pé sọ́síjì tí wọ́n ń yọ yí gan ẹ rí i pé ìkánṣan jù kan lọ o tẹ́lẹ̀ tẹ́lẹ̀ díẹ̀ díẹ̀ tẹ̀ ń já sáà mẹ̀kúnù yìí lọ́wọ́ àmọ́ nísìn báyìí nísìn àwọn kan ni wọ́n ń gbé tán yányán báyìí nísìn tí wọ́n kà á mẹ̀kúnù bóyá yan látìkú rí tó fi lóhùn ò ní yọ ọ́ mọ́ à ń pọ̀ wọ́n dá padà síbẹ̀ so ẹ̀mẹ́kà ọ̀rọ̀ bàbá tó wà ń bẹ̀ yìí ni ìgbẹ́rẹ̀ tí ọba ti lérò àwọn tó wọ́ ń dé sí lọ́wọ́ ẹ wo ní bàbá yìí nísìn orí kúlẹ̀ sọ́sì jẹ̀bi ètò ẹ̀kọ́ lébi dọ́là náà nísìn báyìí náà gbogbo àwọn jẹ́nira fọmọ nàìjíríà kí wọ́n ní ìdẹ̀kùn sí nàìjíríà rí lára bàbá yìí gan nísìn
0: dáàmọ́dé fẹ̀mọ̀ kékeré ọmọ lọ. WhatsApp wa ṣàkànjọ́mọ́tà láti alóore wọn kí wa wọ́n sọ́sídì pé wọ́n ṣe yọ yìí báwọn fara mọ́ wọn ní kí ààrẹ mọ́ da padà ṣùgbọ́n àwọn aráàlú kan fún wọn ní ìwòsàn tó yẹ pé yóò dínwó pé àwọn ọmọ ilẹ̀ nàìjíríà a nílò ètò ẹ̀kọ́ tó yẹ pé yóò dínwó ní wòye ti ọ̀dọ́ tiwọn káàwọ̀ bóyá a máa jóyè mọ́.
9: kọ́mọkọ́mọ orúkọ yín nínú kẹ́yìn
8: gbogbo àwọn ọpọlọ yóò níjọba sẹẹni gbogbo tó ń ṣẹlẹ yìí àákàmọ gbàdúrà fáwọn olórí wa ibi tí bàbá rẹ ti ṣe dáadáa náà wà ibi tó kù dẹka tó wà gbogbo wa pàjọ fọwọ́pọ̀ kámọ́júkò nínú corruption bí àwọn tó ń para wọn onímọ́tò ẹ dákun o àpọ̀ náà ń bẹ̀ ẹ̀yìn náà ni ààrẹ lọ́la ẹ mọ̀ jẹ́ kán pa yín ẹ mọ̀
0: pààyàn ẹ ṣe ga fún àmì. Ọ̀pá ilé tó yá.
11: Adúpẹ́ lọ́wọ́ Malam Abdulrafiq Olariwaju Asukuti. Ibi náà ni ó máa fọ́tò ní àpàdé ní dédé àkókò kan náà lọ́la pẹ̀lú àwọn akẹgbẹ́ ojúgbà wa mí. Olariwaju Ogun ni ọ̀pá ibi tí ló kọ́ tèmi àtẹnìkejì mi.
0: Tó Taiwo Adeyemi lorúkọ mi. Ó dàbọ̀.

ètò ńlá tó ń tọ́ni sọ́nà lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa látún rán wa létí nípa rẹ̀. Ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà lórí ìkànnì yé ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wọ́bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì àwọn àlejò tó tó gbàǹgbà sùn lọ́yẹ táwọ̀ wọ́n sì kájú ìlú lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ Ẹtì Friday bẹ̀rẹ̀ láti dédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 ìlọrin. Ẹ bá wa dá sí ètò fọmọdé ọ̀dọ́ àgbà tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa. Ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí àjọ gbọ́ni.

ǹjẹ́ ẹ já figi ká lè gbọ́ ohun igi ni o ká fi ọ̀pẹ lu ọ̀pẹ ká lè gbọ́ ohun ọ̀pẹ kẹ̀kẹ̀kẹ̀ ojúmọ̀ ní mọ́kọ́ morogun mọ́rokò ojúmọ̀ ní mọ́kà tẹ̀lẹsẹ̀ mọ́tẹ̀nà àgbàbà ilé rí yẹn tiẹ̀ lẹ́rìn àbí tẹ̀lẹ̀ fà ọgọ́rùn-ún ọdún lónìí òkúta àná òkúta àná ni ọmọ jẹ́ ẹgbẹ̀rún ọdún lónìí ńkọ́ òkúta àná òkúta àná náà ni ọmọ jẹ́ wù ẹkú ìyálẹ̀ta ẹkú bójú ọjọ́ ti rí ìṣòwò oníṣòwò pátápátá ẹkú àjá àjò tá à ń bá káàkiri ajé ògúngúlùsọ oníṣọ òbòjì yóò balẹ̀ kà sọ́ọ̀dẹ̀ kó wa wà ó àárí tajé ṣe ojoojo oníṣòwò kó mọ́ bá àwọn nájà kòkòkò báyìí làrá ọ̀tá lè bàbá ti ń ta báyìí ọmọ bọ́ sójú ẹ̀ bàbá ti ń lù báyìí ọmọ dún fún wa a ṣe ìdùnmá. ẹ̀yin náà mọ̀ wípé bí aago mọ́kànlá bá ti rókè ní gbogbo ọjọ́ ìṣẹ́gun ọjọ́ tíuzdee báyìí àtàwọn àtiyín ni ìyín làwọ̀ náà ń bẹ pẹ̀lú wa akọ́ṣẹ́ ètò èyí tí lè ṣe IBEDC tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ náà ní mọ́ngórí ẹ̀rọ agbágbé nǹkan ní alálùbáríkà tá a wà yìí nǹkan ní diamond 88.7 FM nílé lọ ṣáájú ohun gbogbo ọpẹ́ pàtàkì lọ́wọ́ Báláwùrà àbí tó sọ wa lọ nínú ọláńlá ẹ̀ tó tó mú ká ṣe pẹ̀ kí rẹ̀ kí ara wa lónìí bẹ́ẹ̀ náà la tún dúpẹ́ o lọ́wọ́ ìgbìmọ̀ alábòjútó iléeṣẹ́ IBEDC wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí ló nígbẹ́ tán. La tún fi àsìkò yìí mọ rírì ìyáàfin Falilat Adébáyọ̀ Làwáọ́ tí wọ́n jẹ́ regional communication officer fún iléeṣẹ́ IBEDC ẹkùn ti ìpínlẹ̀ Kwara. Àwọn náà ń bẹ lórí ètò láàárọ̀. Ó fi dórí

0: kẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe ń yọ plug àti bí wọ́n ṣe ń lẹ́nu náà àti bí wọ́n ṣe ń kìbọ̀ socket. A ní àwọn níbi àwọn ibi tó rugudu nínú socket tó bá yẹ pé bíi television la fẹ́ plug ń sìn àbí bí wọ́n yẹ pé bóyá stab wa la fẹ́ plug.
1: Fún àpẹẹrẹ.
0: Àwọn rugudu yẹn insulation wà ń bẹ̀rẹ̀ ó wà lára ẹ̀. Ibi tí insulation wà lára ẹ̀.
1: Kí ni ìtumọ̀ insulation?
0: Insulation ni nǹkan tí ò lè gba iná. Tí o ta máa fọwọ́ mú tí ò ní ṣọ́ọ̀kì wa.
1: Tó ní bí rọ́bà lára. Tó dáàbò bo irin rẹ̀.
0: Yes, òun ló dáàbò bo òun ló cover òun ní coverage fún mẹ́ta tó wà ń bẹ̀. Then tabadẹ̀ tún wo plugs wa náà. A máa ń ní covering fún bí insulation yẹn àti metallic part láwọn tó lè conduct. Tá a bá fẹ́ plug ibi tó rugudu yẹn insulation part yẹn níbi tí rubber wà àbílẹ̀ tí ceramics wà a lè fọwọ́ sí yẹn ìyẹn la lè kí láti máa kí bọ́nú inú socket tí a bá fẹ́ lò. Ká má fọwọ́ sí bí eléyìí tí ìrìn wà.
1: Dédé ibi ẹnu yẹn.
0: Ká má sọ pé a fẹ́ fi torí
1: kó lè kì.
0: Then ẹ jẹ́ ká tún wá ṣe kínní kan wípé ẹ jẹ́ ká lákíyèsí àwọn extensions wa láwọn plugs wa yẹn wípé kì í ṣe pé ni wọ́n ń shake. Torí ibi tí socket tí plug ti ẹnu ẹ̀ bá ń shake. Ọmọ yẹn kéré máa wò pé bí adájú wa try láti àbí mọ́nu wa wọ́n try láti fọwọ́ mú bì kan. Àwọn ò ní mọ̀. So àwọn ibi tí ta bá ti rí wípé àwọn plug wa ó ti ń shake lẹ́nu lásìkò tá a wà yìí táwọn ọmọ wa máa wà nílé táwọn kékèké wà nílé tán ti wà náà lédè ẹ jẹ́ ká change gbogbo ẹ̀ ká pààrọ̀ gbogbo ẹ̀ sí dáadáa. Then láwọn ibi tí ta bá ti rí pé socket wa náà socket outlet yẹn àwọn náà ó ti ń jóná ẹ jẹ́ ká change wọn. Because by the time wọ́n ti ń jóná yẹn wọ́n ti ń lose insulation wọn. Wọ́n ti ń lose integrity wọn. Then ká dẹ̀ tún ń gba ọmọ wa níyànjú wípé kí wọ́n má sùn mọ́ iná nígbà tí ọwọ́ wọn bá tutù. Because tí ọwọ́ bá tutù tómi ti wà lọ́wọ́ àtomi àti iná kí ló orúkọ ẹ ni wọ́n ọ̀rẹ́ ni wọ́n ó máa magnetize ni. O ma shock o ma create electric shock àbí kó create burns àbí kó dẹ̀ cause electrocution. Níbi tó ti ń shock a sì lè rò pé ẹni tó bá shock máa padà sọ̀rọ̀ pé ó shock òun. Níbi tó bá ti burn ẹni tó burn ó ma sì sọ pé ó burn òun á sọ ibi tó burn. Bẹ́ẹ̀ níbi tó bá ti electrocute kò ní lè sọ anything. So ẹ jẹ́ ká dáàbò bo both the appliances and the lives that will be operating that will be working with the appliances. Then our extension wa a ma so pa lawon extension wires our extension wires yen e je ko ja won to je pe wire won ko kin se le to ti bo lara to igba mi a le fe ma wo pe ka ma kiye bi a gba to ta wa nikan nile a ma shake to fi man ton ni ànímọ̀ pa àwọn ọmọ yẹn náà wò wá.
1: Àwọn náà ti fìyè sí wọ́n
0: ti fojú sí. Àwọn náà ti fojú sí bá ṣe ń ṣe. So by the time táwọn ò bá sí ilé tí náà dẹ̀ wà tí wọ́n dẹ̀ fẹ́ wo tẹlifíṣàn àbí wọ́n fẹ́ bá mọ́nì chaajì fóònù wọn àbí wọ́n fẹ́ bá láti chaajì system wọn àbá àwọn gan fẹ́ wò pé system táwọn gan àbí part tara fún wọn wọ́n fẹ́ máa wò wọ́n fẹ́ chaajì ẹ̀. By the time táwọn náà bá lọ ṣe ẹ̀kẹ́ tí wọ́n mọ nǹkan tí
1: ibi àgbámú
0: bẹ̀ ó lè explode torí bá ti wáyà méjì bá kanra wọn ó máa padà explode ni. Then ibi tó bá ti explode yẹn ó tún lè cause electric shock then ó lè tún lè cause electrocution. So ẹ jẹ́ ká wo àwọn appliances wa nílé láwọn ibi tí wáyà bá ti bó lára ká change wọn totally. Tàbá dẹ̀ mọ̀ pé kò owó pọ̀ lọ́wọ́ láti change wọn ẹ jẹ́ ká fi insulation tape ká fi mú gbogbo ibi tí wáyà yẹn tó bá ti bó lára ká fi insulation tape mú wọn torí àwọn insulation tape yẹn la fi cover ibi tó expose níbẹ̀.
1: ara eh fun afani awon ti won gbo wa lowo lowo o se se kadi ninu awon ara le

0: jẹ pe won se si apoti radio won ni won wa wo pe ikanni tawon ja si yi diamond 8.7 fm ni le lorin ati pe eto gangan ni lo latego imole de eyi ti ile ise ibdc ti won se onibowe o na lo nba fefe sore pelu awon ti won je asoju ile ise ibdc ti an gba lalejo lori eto laaro otuni ibi mo wa lo re ibi e borode e ti salaye bi awon obi ati alagbato se le daabo bo awon omo bo won se le da won leko bi ati nlo ohun elo ile ati ina oba loju na ti daju pe ijamba ina ko se nkan ine wa lofo ninu ile e wa ja ma bo wa akoko ojo na la wa yi o e ri pe le lotun lo si ni ojo nselule baba si nsoro nipa ojo e ri pe isowo ti kini ohun fin ro lawon agbigbe si agbigbe o yato sira won sugbon ju gbogbo e lo na ni pe akoko ojo la wa e je nbiye ni bere ka gba pe waya na dede ja para soju titi ati awako ati awon ero tin be nu oko ati won tin fe serin legbe titi leba ona kini won gbudo se lati ri daju pe won daabo bo ara won ni rufe isele be boya won kan dede kan ku pe waya na lo ja yi kini imoran yin aro wa yin si awon ara ilu to je pe ti won ba salaba pade iru nkan bayi loju ona kini igbese ti won ni lati gbe
1: akoko na ti waya baja because waya to ma ja oni le nuko lati so fun ogbon ti fe ja akoko na je ka jina si overhead installations wa ka ma mu shop si be ka de ma mu bus stop si be because bibi ti won ba ti mu bus stop si be ko save nibi to ba ti mu shed sibe ko save nibi to ba ti mu shop abi to ko le sibe ko save because at that moment in time nkan me nkan awon kan to le awon ewu to le sele o ni born explosion ni to be se jagba to ja yen a cause explosion to ba ri fuel to ma ran lowo lati jona fuel to ma ran lowo lati jona lara fuel ta so re ni pe nibi to tin kan rawon tin kan rawon tin kan rawon yen ti mo yen o ba ku lasiko yen to ba ri nkan to le fi se mo jade o le jole na
0: kabiyesi olo
1: o le jo shop ni na
0: fuke bi bi bi pali nkan to sale sare mu ina
1: yes yes o le cause ina an so bi mo se so in so passing so le kan yen e ma ka gbagbe pe bi ibi ta won mo ba wa ka kọ wọn lẹkọọ wípé bí wọn ṣe ní overload extension àbí socket because by the time tí wọn bá overload ẹ ó máa ma gbóná á generate heat tó bá ti generate heat ó máa explode abẹ́rẹ́ sí jóná tó bá dẹ̀ ti ń jóná báyẹn tóbi tó bá ti ń rí rọ́bà tó dẹ̀ ń jọ́ tó ní ó máa ma yọ lọ ni débi pé ti máa ma rí àwọn ọkọ̀ míì tó máa tún ràn lọ́wọ́ láti.
0: Lati to bure kesi.
1: Lati expand dare. So ni time you know same thing no le sele ni
0: ita.
1: Lawo bi ti aba ti ri wire to ja. E ma je ka sumo be. E ka jino si be.
0: Ata kete
1: ka jino si. Then ni mo ka jino si e ni pe ta ba ni phone number wa. E je ka pe ile ise wa. Then another thing too ni pe e ma je ki a allow eni kankan lati sumo be omo ekere mi le wa ni itosi be o da bi ka ni bi ose bi meji seyin ni ona adugbo mi ti bi ti mo ma n da koja mo ri pe waya ja nle be mo ri lati duro mo wa pe awon ojise wa to wa ni itosi be e ma bo waya ja nle bi o lakoko na won ti paná but iru awa ta n rin lo a le mo bi awon ti paná yen gan but still I feel more even no yen wa ni titan ni tori ki se high tension awon kekeke yen low tension ni but a le mo ino de wa ko se nkan to mo iru awon to lo face yen nikan lo ma mo pe nkan ti se wire wa tori en le mi o ni nina awon to ba lo face yen won ni nina awon yoku ade nina iro lati ma pe awon kan ni mawo ni na niru time yen to ba di sele be do no mo se lo mori mo de duro sibe pe keyan kankan ma ba koja sibe se ni pe gbogbo yen se duro
0: tori pe yin je osise ile ise IBDC
1: o
0: yere de ye yin
1: beni so first time pe mo duro si itosi be ti mo de le awon lokada àtàwọn mọ́tò tí ó fẹ́ gba ọ̀nà ọbẹ̀ kọjá ṣe pé mo tún rá àwọn tó tún súnmọ́ bẹ̀
0: tán tún ṣàgídí
1: náà tún ṣàgídí kíní yìí wọ́n máa sọ pé mi ò láwọ̀ ẹni tí ó bá tó bá ṣẹlẹ̀ sí tó bá sì wà láyé ló máa lè sọ láyé sọ fún ẹni tí kò ti ṣẹlẹ̀ sí pé tó bá ti rí nǹkan báyìí sá fún ni o jẹ́ níbi tí mo wà yẹn náà tí mo tún ti ń lé àwọn ọmọ kékèké mo tún rá àwọn ọmọ tó ń fẹ́ súnmọ́ bẹ̀ nǹkan ìṣeré náà máa pè é but kì í ṣe nǹkan ìṣeré a ní irú àwọn installations wa bíi feeder pillar láwọn ibi tí ò bá ti wà cover because most time ibẹ̀ yẹn máa ń wà cover níbi transformer àti feeder pillar transformer àti feeder pillar wọ́n máa ń wà pọ̀ ni tẹ bá wo design transformer àtàwọn wires tó wà níbẹ̀ ẹ máa rí pé ó wà colored àwọn wires tó ń lò fún blue red àti yellow ó wà colour àwọn ọmọ kékeré like colour but ọmọ mi tí ò bá ní lọmọ kékeré mi tí ò bá ní òye wípé ó léwu láti máa wọ inú bẹ torí pé kò wà covered yẹn ó lè wò pé ibi ìṣeré ni so ẹ jẹ ká sọ fún àwọn èwe wa wípé ó léwu láti máa rìn sí láti máa rìn nítòsí
0: nírègbèrègbè ibi tí nǹkan yẹn bá wà
1: bẹẹni then àwa àgbàlagbà náà ẹ jẹ ká jìnà sí irú ibi tí installations bá wà tí kò ní fence àbí kí wọn fi wire tí wọn fi cover ibẹ ewu tó wà níbẹ̀ ó lágbára gan.
0: ẹ jẹ́ sáré bí yín níbi ìrìkan torí àkókò tí n kò wà ní papamọ́ra mo sì fẹ́ kí ìyá àfi falẹ́lẹ́ àtàdébáyọ̀ làwọn àkàwọn náà mẹ́nuba ọ̀rọ̀ kan tàbí méjì pápá jùlọ àwọn ojú òpó tí àwọn oníbàárà iléeṣẹ́ IBDC tí wọ́n lè tọ̀ mọ́ máa fẹ́ san owó iná wọn. ibi mò ń lọ rèé ọlọ́run mọ̀jà rí kò ṣe dáadáa ọ̀rọ̀ iná là ń sọ yìí iná ọba kábà pé wáyà náà jálé páànù ilé lórí báyìí gbà àbí bóyá kíọ́ọ̀sì ni wáyà náà já síbẹ̀ gbà èèyàn sì ń bẹ nínú ilé àbí èèyàn ń bẹ nínú kíọ́ọ̀sì ọ̀hún kí ni ìgbésẹ̀ ìdáàbòbò ara ẹni àkọ́kọ́ yálà ẹni tí ń bẹ nínú ilé tàbí inú kíọ́ọ̀sì yẹn tàbí àwọn ará àdúgbò tí wọ́n rí ìṣẹ̀lẹ̀ yẹn kí ni ìgbésẹ̀ àkọ́kọ́ tí wọ́n gbọdọ̀ kọ́kọ́ gbé láti dóòlà ẹni tí ń bẹ nínú ilé àti láti rí dájú pé wáyà tó jáun kò mú ìpalára bá ẹni tí ń bẹ nínú ilé.
1: a bá ń sọ kinní kan wípé safety first níbi tẹ bá ti ń rí danger ẹ má ti sọ pé ẹ fẹ́ try láti dáàbò bo ẹni tó wà nílé ẹni tí ó fẹ́ lọ dáàbò bo wọn kọ́kọ́ rò wípé ibi tó ń fẹ́ lọ ṣé ewu tó wà níbẹ̀ ti kúrò níbẹ̀ tí ewu yẹn ò bá ti kúrò níbẹ̀ ẹ má tẹ ni lọ́kàn láti wọ inú ibẹ̀ ẹ má ní lọ́kàn láti wọ inú ibẹ̀ then fún ẹni tó wà nínú ilé nǹkan tó lè ṣe ni wípé at that moment in time kó má fọwọ́ kan irin a ń sọ kíní kan ní last week a ní stepping potential àti
0: touching potential
1: nígbà tí tó bá pé orin inú kọ̀ńténà lẹ́ni yẹn wà tí wáyà dẹ̀ ti já lu ọ̀dọ̀ ẹ̀ n tó máa ṣe lásìkò yẹn ò ju pé kó parapọ̀
0: kó sún ẹsẹ̀ rẹ̀
1: kó sún ẹsẹ̀ papọ̀ tó bá dẹ̀ pé ó lè ka ẹsẹ̀ kan rọ̀ kó máa up báyẹn tí yẹn ó máa fi
0: yẹn ní ṣe lákàlàǹkà jáde
1: bẹ́ẹ̀ ni tó dẹ̀ pé ó lè sun ẹsẹ̀ papọ̀ kó a máa move ẹ̀ kó máa yà kó máa sí distance láàrin wọn kó máa wọ lọ títí tó fi máa jáde síta kí tó wá ṣe pé kó tún jáde síta nìkan àwọn kìnnìtà owó yìí electricity ó ní radius tí ẹni ẹ tó fi máa save tó máa rìn bẹ́ẹ̀ tó fi máa fi save some people say like bia 2 or 3 meters but normally it should be like kára sọ pé bóyá àti ẹ̀fẹ́ save rárá it should be bia 5.5 meters tá a máa sọ pé ká máa observe ká try láti wọ ẹsẹ̀ bẹ́ẹ̀ tá a máa fi dé ojú 5 or 6 meters síbẹ̀ so tá a bá rí yẹn ṣe láti tó bá di pé kó tó paná nìyẹn because gbogbo nǹkan tá a sọ yìí ò ju pé láàrin ìṣẹ́jú péése ni ìṣẹ́jú àyá ni iná yẹn wọ́n padà paná yẹn kò tó bá di pé lè tí wọn ò pa tá a ṣe ń rò pé wáyà yẹn ṣì ń jó ó ṣì ń jó lójú kan ẹ jẹ́ ká observe irú nǹkan tá a sọ yẹn kama taba ja ese ama pada fese si nkan to nje stepping potential ni bi ti no e wa ama pada fese sibe because kilo sele n gba yen oju pe irin ti waya yen lo gbenu ba ile le lo wa so irin yen no ma ti no ti ma wa ni ara irin yen de gbogbo awon to ba de sumo ara irin ina ya mu won so ke ma fara kan irin de bi pe ma di nkan to nje touching potential then kade ma la ese kama la ese de bi pa ma lo fara kan a ma lo fese kan a nkan to pe ni touching potential
0: ada
1: so to ba ri ba yen ta wa ti kuro bi awa ta wa nita ore kan ta le se na ni pe ka pe phone number wa why are not just see ibi bye so kon le para kon le pano so awon la le confirm fun wa pe won ti pa ino yen o ka to wa le so pe alanfani lati wole sugbon e to
0: ki ni padan awon to n ta le wole
1: awon to wa
0: anything benu le mo le jade
1: yes but ba le se ma mo boya awon to wa n ta boya won
0: ti pa no bi won ti pa
1: abi won ti pa no eni suru di igba ti awon osise wa ba debe
0: to oda tori akoko tin ko wa ni ruga laaro tuni bo ba di ojo mejo bo ba sese nipa nu olo asuju opo le fun awon ara le lati beere ti o ba n ta water se lodo okun papa julo lori eko eyi ti enko wa yi 0913655695 ni number te la fani lati pese ko to di pe anfani lati gbe ipe kan tabi meji ka fi yun sase fun taro yi iya afi fale la tadebala wa nje yin na ni afikun abi nkankan te to fe fi kun
2: a notice n pe le nijo meta yi awon eyan ton ba ti rana won ni isu pelu oro token elomi a lohun rana ohun ko wole abi awon ton sese gba meter ti won ni challenges to je pe ati lona o je problem iru awon to ba ti ni iru issue beyen gbogbo awon ojo oputa ma nso fun yin pe ke follow yen le follow abi ke de lo si customer care office wa fun ti o ba ti jina si but awon to ba fe lo online ele lori Facebook wa ibdc.ng ori Instagram ibdc.ng ori X and wa ibdc_ng ede le lo sori website wa na www.ibdc.com te ba lo sibe e lo si CRM platform customer relationship management platform nbe e engage eni to wa nbe direct no ma attend sin wa de fun ni tracking ID te ma fi tracking complain lati rin pe won resolve then another thing fun eni ti gbogbo awon ti o ba tun wa le se yen na ani phone line te le pe which is 070 070 070 01 01 23 23 99 99 99 070 070 01 03 23 99 99
0: 99 ba
2: to
0: oda e ja sare mu ipe oyo kankan ma fi yo se lo fun taro
3: hello e ka re kwetun
0: eso
3: laji atagi soro ni
0: eso adupe
3: afi anti fali ati baba tutun soro lataro
0: eso
3: olorun yo pa won pelu
0: ami o
3: pera so ki le pe ni a ri pe ni awon advanced country a ri pe ni opolopo waya awon ilẹ̀ ni wọ́n ń gbé gbà sí tó jẹ́ pé ní ó tún lè jẹ́ fún wàhálà pínbọ́yá wáyà ń já ìkànkà ǹjẹ́ àwa náà a sì ní focus lórí irú àìdíà yìí tó jẹ́ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwáyà àtọ̀dọ̀ wa ń bíbà yìí náà abẹ́lẹ̀ lápadà máa gbé gbà.
0: padà ọjọ́ sì ti lọ bó la sì fẹ́ ṣe bóyá ká sọ di
2: náà ń gbàdúrà kádé lọ́rùn yẹn gbogbo nǹkan tí iléeṣẹ́ wa bá lè ṣe láti rí i pé àdènà àbí adẹ́kun ìjàmbá náà òun ni àwọn ìgbésẹ̀ tí iléeṣẹ́ wa ń gbé adẹ̀wò ń pè with time láìpẹ́ láì jìnà ọlọ́run á jẹ́ ká dé lẹ́bùn yẹn.
0: ọ̀dà ẹja máa lọ torí àkókò tí ń kó wa ní papamọ́ra láàárọ̀ tó ní ó ní ẹṣẹ́ ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yìn tí bá fẹ́ jẹ́ ṣunṣun bí ojú ọ̀nà bẹ́ẹ̀ là ń dúpẹ́ pàtàkì lọ́wọ́ ìgbìmọ̀ aláṣẹ iléeṣẹ́ IBEDC tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí fún odidi ọgbọ̀n ìṣẹ́jú gbáko a tún dúpẹ́ o lọ́wọ́ ìyá ààfin Falilá Tadébọ́lá wa tí wọ́n jẹ́ regional communication officer fún iléeṣẹ́ IBEDC ọpẹ́ wa tún lọ sọ́dọ̀ alàgbà Abdulrahim Abubakar tí wọ́n jẹ́ regional safety supervisor fún iléeṣẹ́ IBEDC a mọ̀ bí ọ̀bẹ ní gbẹ́sọ̀ àtẹ́lẹsẹ̀ abẹnàwó ẹni bá ní a lọ kámọ́bọ̀lá ní débàǹgbà tí ìṣógun àwọn oníkó ẹ̀yin náà ní kó gbogbo wa pátápátá báyìí lájọ fi àìkú dẹ́gbẹ̀rà ẹ máa gbé nínú àánú ọlọ́yin kò ní ṣe wá àwa alámàgbé ohun tó dáa ṣe ikú wa nípa láàánú wa o àti àwa tí wọn yóò ṣàánú fún ọlọ́rìwájú oyè wọlé lóòkọ tèmi ó tún dọjọ́ mẹ́jọ o ire bàbá ó dọjọ́ mẹ́jọ.
4: Got to move prepaid meter, like the Sweetle, to avoid service disruptions. Learn how to vent on your new prepaid meter. You've already applied and gotten metered. One last step, vent on your new meter. Dear customer, congratulations on your new meter. Complete the process by purchasing your first electricity token to avoid service disruption.
5: Visit any of our trusted channels on the screen and follow the steps to purchase your token.
4: The payment, you'll get a 20-digit token. Keep it handy. Next, you'll load it on your meter. Put the token on your meter keypad. Type all 20 digits carefully. Then press enter. Your units will load right away. Vend regularly and stay in control of your power. Having difficulty vending? Contact customer care via the channels

0: lọ́wọ́ kò lè jó ni lọ fún
1: ògèlè
0: ògèlè
1: jẹ́ gbọ́ pé
0: ògèlè bí ìyá ò sí ẹ̀yẹ
1: ẹ gbọ́ ta ló ń bọ̀
0: ọ̀ka
1: ó ti pẹ́ ẹ̀
0: àti mà wà ara tíá
1: ṣe bẹ́ẹ̀ tí ń gbọ́ wa ti pẹ́
0: ti pẹ́ àti mà wà ara wa
1: ṣe rí ọ̀la lọ mí rí àjọ ọmọ wà ara wa ṣe ẹ̀ ti fojú kan gbọ́mọ lábẹ́rí àtijọ́ mọ̀ wà ara wa ẹ̀yin àtolólùfẹ́ wa àtijọ́ lẹ̀ pọ̀ gidi gidi gangan ó dàá tó bá rí bẹ́ẹ̀ ẹ lọ káyà má ẹ jájọ jẹ wàrà ká bomi sí ó yá ẹni sólógbó mọ̀ sọ kájọ jàmọ̀ là abomijá
0: karomile kábomijá
1: ó yá ẹni sóní lọrin ẹja jẹ túwó karomi sí
0: katubomijá
1: abomijá bomijá lásìkò yìí ayé òye bomijá ọlọpọ sànú
0: ìgbà
1: ìtàn lọ bí òrèré nígbà mújọ tí mo wà kéke tí a bá sọ dubai ráìsì ọwà oníkálukú ọwà da ráìsì nù wọ́n lè gba ráìsì nínú pálọ̀ lẹ́ẹ̀mẹ́wàá kí lè tó sú ẹyọ́ mẹ́ tó ti da ráìsì inú wọ́n kàn tí ẹ̀ wá rí pé ráìsì dídánù ọ̀wá sí mọ́.
0: tí ọmọ tí bá ń lọ da ráìsì inú níìsín
1: ọyọ kéèyàn lọ sí rárá ikéèyàn máa jẹ́ ká máa dà á lẹ̀ ká máa da ráìsì ká dà á lẹ̀
0: nígbà tẹ́lẹ̀
1: náà mọ̀tọ́ ọlọ́mọ tí bá ń da ráìsì
0: inú níìsín
1: wọ́n ṣe NIL yẹn àbí àbí BFN kí wọ́n yọ lọ́sẹ̀ BFN yẹn
0: ìwé lè pè ní BFN
1: kẹ́yìn ọ̀yẹ̀wò bò yọ máa lè ní
0: ọmọ tó bá wà mọ̀ pé bàbá òun
1: àbí NIL jẹ́rí
0: làìlà wọ́n lọ ṣé o tí ẹ lọ sùn
1: rárá yìí mi gbọ́ èyí tí ẹ lọ bí kankan
0: kí lọ wà ń pẹrẹ lákọ̀wé sí láti
1: lọ èmi lọ bá sọyún ṣé ń bá ń wọ ọ̀dọ̀ bàbá tù yìí wọn ò béèrè wí ẹ̀rí mi ó tí mo kó kalẹ̀ gélé mọ́
0: èyí
1: tí mo ti sọ ni pé kọ̀mọ́ṣíà ni mo ti fẹ́ máa ń ṣiṣẹ́ o ni bàbá wa ni àpé
0: orí rédíò ní kọ́
1: pìrìsẹ́ńtà ni kí n jẹ́ pé wọ́n náà mọ̀ pé wo èmi pọ̀ lóòótọ́
0: sàtífíkẹ́ẹ̀tì ru èwo ló fún bàbá sebi tí èèyàn bá se
1: pass oníìdì kò bí lé
0: èèyàn bá se fascination lọ́dọ̀
1: yìí oníìdì kò bí wọn
0: sẹ́ẹ̀tù máa bá ṣiṣẹ́
1: ni ṣé wọ́n lọ gbà mí ṣiṣẹ́ ni
0: oní nígbà tó ti fèrú wọlé
1: o àwọn ọkọ ọmọ
0: ogo
1: fún
0: ìwé ẹ̀rí búkú tó kó tó
1: director of program ọmọ ogo fún bàbá
0: bàbá sì ń kúkú ń gbọ́ ní
1: ìlú bàbá ìjọ ọmọ ogo dọ́dọ̀ wọn wọn ò sí àràǹdí wọn ni kí n kó fọmọ kan bóyá ń gbà lẹ̀ ṣé n ti jẹ wo fiwe kankan gbà mí bí ó sì máa sọrọ bí didirin abẹ́ ìwà gbà mí ẹgbẹ́ ilé epo ní ẹtì rí mi tí mo fi ní máa ń bọ
0: abájọ
1: abẹ́ ẹ̀gbọ́n tí ń bá mi sọ ni.
0: bàbá ẹ̀ẹ́dẹ̀ dáwọ̀ ọmọ ẹ̀pẹ́gbẹ́ ilé epo lẹ́tì rí
1: bàbá ẹ mọ́ dá lóhùn o ìwọ lọ chẹ́ẹ̀kì sálárì mi ju ti ẹ lọ torí wọn gbogbo kírídẹ́ẹ̀nì gbọ́ gbogbo òwe ẹ̀rí rẹ
0: èrò èbó lọ fẹ́ sọ gbogbo
1: gbogbo rẹ ni ẹ kó hàn mí nígbà mo wá yẹ̀wò mo wá sọ fún mi là ìwé mi ju tọkùnrin lọ wọn ni ẹ pé àwọn mọ
0: ebi sálárì tiẹ náà sì ju tèmi lọ
1: ní ó jù lọ
0: èmi náà mọ
1: ọ ọ mọ ni sọ ṣẹṣẹ mọ ni
0: kó jù lọ
1: times two ni mo gbà
0: bàbá ẹ dákun ẹ promote èmi náà
1: wọn ò lè promote ẹ pẹ̀lú ntọ́ka rárá wọn pamaisisi owó yẹn ò le jù bá ń lọ.
0: ṣé sàtífíkẹ́ẹ̀tì tiẹ.
1: ebi pamaisisi emi primary.
0: primary nonsense.
1: yunifásitì méjì mo lọ méjèèjì mo sì kó fún ẹ.
0: yunifásitì ìbò.
1: abẹ́ ẹ̀ wá mọ́.
0: sọ
1: kí máa gbọ́ láre iwájú ṣé ń gbà máa ń polówó yunifásitì lè ṣe ṣé wo ò ní kọ lẹ́tà sí mi láti kọ̀ màá sí àpè ẹ̀ ń polówó skul tẹ̀ ti jáde èmi ò ní jẹ gbèsè
0: ń tèmi. sàtífíkẹ́ẹ̀tì ni ó kò ní ìdí
1: ẹ ń bẹ lọwọ bàbá méjì mo kó fún ọ yunifásitì méjèèjì
0: mo tó parọ ọmọ bàbá ó ń bàbá
1: èmi ọ parọ ìgbà mo kó lọ fún wọn
0: fọmọ pé
1: bá a gbọ
0: ìgbà
1: mo kó lọ tí mo kó lọ sí tuyi pharmacy ni bàbá wa ní kí n lọ kó fún director program ìgbà mo dẹ̀dẹ̀ ọ́fíìsì bàbá wa director program mo ò sí àràǹdì ọmọ kan mo kó lé lọ́wọ́ ńbẹ.
0: kí ló kọ ọmọ tó kó lé lọ.
1: èmi ò béèrè mọkàn ní àì wọn ní kí n kó sàtífíkẹ́ẹ̀tì mi fún yín ńbẹ lọ́wọ́ wọn dì sí yín gan.
0: lọ́dọ̀ bàbá tù yìí. lọ́dọ̀ bàbá tù yìí.
1: ṣé mo wọ bí mi ò fìwé kankan wọ bí àbí dídìrín lélẹ́yìí ni ṣé mo kàṣà déédéé wá ni mi ò abẹ́ ìwà gbà mí. jẹ́ yí program ìṣe èbó ko le mo bi ti
0: ti a bere loni na
1: eh mi se bo jo tuesday
0: ori e o pe ijo lo wa ma se bo
1: eja da da ja mu jo mi wallahi ja mu jo mi o mo poko ilada
0: wallahi to ba se bo se ju mewa ti transmitter station yo ba blue
1: ti o ba pa na
0: wallahi olo ori baba wa leyin baba ni
1: emi o ni ba transmitter je lagba olowo olo mo wo ye ero la buru si mi so ti yo
0: e bo re na
1: ni ijo wa yo o pa ju n to yo lo ti n ba wonu e lisi ma tun jade ti n ba sock e pe gbogbo omo mi awon omo mi
0: nigba to di na to sock
1: mi ni minimum ko won English gbogbo omo mi patapata
0: lo ko won
1: emi English subject ti mo mo junu
0: o ya so e bo se ju meta
1: kini kin fi wi
0: ja oya so pe ayipapa ayipati omo ojo sare kule nje gure nje
1: ayipapa how many times you call ayipapa
0: e meta
1: is ayipapa raise to power 3
0: raise to power 4 ani dendere ni o
1: kabiyesi olorun oba bi edumare
0: kabiyesi o
1: iwa lo ni ka ma derin pa won osonu
0: e wo
1: ose da lo tan yi elomi o ti ere ri rarara fudi kan tabi idikeji gbogbo nko gbogbo wa le kokoko bi oju eja ati je ati mu o di wahala igba ta de awon ti won ka oju ro won ti be si ni rerin adupe o olorun oba mi edumare ise to fun wa se o je ko di ise onise adupe abojojumo gbe oga awanye o oba satiti je edumare ibare on gbogbo opin on gbogbo oto on gbogbo o se on gbogbo kabi ko si eleru niyin niyin oba tiri ko le ogbon so ile ife oba to po e po bi yanrin leti okun alabajo te so pe ti oluwa nile atekun e aye ati gbogbo to tedo sinu re e bi di re so le lori okun e tun gbe kale lori isan mi ta lo to be ti o goke oluwa tabi ta ni odun oni bi mimo re en to ni owo mimo aya fi fun ti ko gbera re soke sasan ti o ma bura etan oni oribu ku gba lowo olorun ododo ati ododo lowo olorun igbala re e gbori soke yi enu ona kagbe yin soke gbogbo lekun to je taye raye eyin lekun ta fi gi ma organic se oya egbera ilekun ta fi gi oro se oya egbera ilekun ta logi obobo fun oya egbera ilekun ta logi masonia fun oya egbera ilekun ta logi opepe fun oya egbera ilekun ti won logi roko fun oya egbera dide naro ilekun ti won logi ayun re fun eyin na ke gbo ohun oluwa egbera nle dide gbogbo lekun ta lo aluminium fun oba ogo se te yo wonu leyi wa ta ba re ni to be pe ta ni oba ogo e so fun wi pe oluwa to po nipa n to po lagbara ni e so fun pe alukudusi ni e so fun pe aljabaru ni e so fun pe algavaru ni e so fun po ni alumini alemukatabiru ayanda tayam oni King of the King only, head of the church, omnipotent, omniscience, omnipresent, along with one Kali, Ajifoba Je, Otunlero Obaku Onipo, Onipo, be la lo mi ati gbo pe fun ni ogbe to si ati gbe gbogbo pe fun oluwa oba to so wa iwoyi ijejo re o to ni ka wa laye atujo wa laye la lo mi amale bo se iseju kan royin re fun gbogbo awon to n gbo wa won yi ki won le mo pe olorun oba mi edumare la nwi oba to se pe o le fo ba je o si tun le mu oba ku onipo
0: akọmọlọbi ọláyà
1: bó o ti ń pè mí mọ njẹ etí mi òdì
0: ṣé bí ọlọrun ọba yìí ni
1: ó ní
0: ń ọmọ bóyá àwọn tí wọn ń wọ bàálùú bóyá wà lára àwọn tí wọn ń gbọ wa ẹni ọba wọ bàálùú
1: tó jókòó lójú windo
0: tẹ ti ń wọn bíi kinikan about the sea level.
1: Ọmọ rí àrà tí adániwáyé fi gbogbo ayé yìí dá
0: bó o bá ń wọ bòmí nínú atẹ́gùn
1: bí sọmọ
0: dàbí ẹni wípé ilé ń bẹ ní gbogbo ibi tó rí
1: kò sílé ń bẹ sánmà lódú ó
0: òkè náà ni sánmà náà
1: ṣé bí ilẹ̀ méje òkè méje ni
0: wọ́n pè é
1: kábíyèsí
0: bí bàálùú bá ń lọ kò tí ì kọjá òkè kankan òkè àkọ́kọ́ náà lọ́wà ẹ méjì á tan ara wa jẹ́ ọlọ́run ní jí ọlọ́run
1: lẹ́yìn rẹ̀ kò sí ẹlòmíì
0: bẹ́ẹ̀ni
1: bẹ́ẹ̀ni
0: ẹ máa jẹ́ subí ẹni wípé b be ba gbisu en joko ti su ninu oko ni
1: kabiyesi eledumare
0: be ba gbigbado e mo woye bi meta te so sori ebi
1: nigeria ile olorun ile olora ni bi ba gbisu ni sahara desert o le yo jade
0: ti to bi ni olorun oba mi
1: e gbigbado ni desert ko le hu
0: oba ti e mo te mo po hun ni
1: kabiyesi
0: kasu kaji loju orun wa elomi asi ma sun de bi pe won ta se ma salabada ni pe ti han
1: ro ni kini kan lori social media
0: sawo
1: orile ede kala de kan ba fe di eyin
0: eh
1: o wa gbe port si oju window re o ni orun ti nbe lodo awon o to di eyin igba ti o to iseju meji o da ororo si lo ba de eyin leyin ba eyin ba dididi
0: kabiyesi
1: like be sori gas oju window lo gbe si o ni ka wo orun ti nbe lodo awon wa won
0: bo se gbo na to
1: yin mo wa wo adani waye bo se seda wa orun opoju lasiko orun
0: otutu
1: opoju lasiko otutu
0: oju
1: opoju lasiko ojo oye opoju lasiko oye e wo bo se da wa oda nigeria o fi gbogbo wa lokan bale
0: wo baba rin royin olohun oba yi la roju a tu fenu wa
1: desa lo wa so wa lenu ni
0: waye tun le so wa lenu
1: e je panupo ka mo so pe
0: olubori aye eyin le jebe olopo ajobo eyin le jebe awa komadanu eyin le jebe abitu anu eyin le jebe ejide ndaye eyin le jebe egonran tete eyin le jebe patapata ola eyin le jebe orugodo oba eyin le jebe ala funfun gbo
1: Olorun
0: Olorun oba mi
1: edumare eyin kan soso le to
0: lele jebe
1: lare bomi si
2: oko mi mo oko mi baba
1: o ma down
2: sekun mi derin
1: oba to sekun mi derin
0: emi oyin ologo
1: oye ka jo yin ologo lalomi amale iyeru okin ologo mo baba to ko pele pele e ka run agba oye ti nbe nilu ajia ti
0: ba
1: ti pe o ma down o gbo yin ka e fele ni ologun fore han fun ologun oba to se n to wu ohun fohun oba ti ndabira ninu aye ohun e gbo ipo wo le yin wa te le ni fore fọlọhun
0: e
1: nitori pe je nje ale anasun e lo mu twari ke lo wa won ti o to yi ati o to yi ti dake atoju yin lo ti dake e lo so hospital elomi ti wa ni general hospital odun keta odun kerin re be ni won rogun be ni won nawo sibe sibe ara re ti iya
0: debi
1: ti won di charge e elomi nbe ni ogba ewon oro ti omo wa mese lo gbe debe awon ti mo da ko won won yi olodun dakun da soro aye won o eni o wa logba ewon ba ni ti won le eni to nbe lo hospital dakun jo je kara won ya o iyan nikan tun ko awon to je pe ati eje ati mudi nira iwo na lo npese fun eye oju orun ko si si ise ye to nawo soke ti o so po ohun eyo
0: iwo
1: lo pese fun eja ti nbenu omi ni ori eja ti o bo ta o ti o pe bi npa ohun awon eranko ti nbenu gbe iwo na lo npese fun
0: awon omage kan ni arin woko woko woko ki
1: oh yes ke
0: ologun oba o ba ni fun ani oko eko efun ati won gaga
1: alaluba
0: barika
1: barika
0: ni fun won
1: lare waju
0: awon ti arin waya waya waya ina fun
1: yin yawo
0: jo jala lubarika gbe soke

0: jẹmọ. Máwulẹ̀ bọ́kànjẹ́ irú ìṣòro wo ló ní tó wá kárí kò tó kárí sínú. Kí ni ìṣòro rẹ, kí ni problem rẹ? Wo bí ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní ìṣòro tó ju gbogbo yìí tí wọ́n torí ẹ̀ kárí bọnú ìlọ o. Síbẹ̀síbẹ̀ ó kọ ànábì wá di tọ́tẹ̀ káàkiri gbogbo àgbáálá ayé. Ànábì tó jẹ́
1: pé ọfẹ́ lọ kírun yìí dì fáwọn èèyàn jọ ọdún
0: ọmọ
1: rẹ ọkùnrin
0: ọtọ́
1: ó gbọ́kànlé ó sì kú sálẹ̀ ó sì kú.
0: Wọ́n sì fòkú ọmọ ilẹ̀ inú ilé wọn lọ kírun kábíyèsí Ọlọ́run.
1: Níbi títí ń kírun lọ́wọ́ lọ́lọ́run wa ní òun kírun ọkàn rẹ̀ sì tún yà lọ́dọ̀ ọmọ tó kú. Òun ọbọ̀ wí fa ànábì bá ọba tó bẹ̀rẹ̀ ní báńkì lọ ló fi jẹ́ pé irun yìí dì tá a mọ̀ kí àmọ̀mọ́ tó méje ráka méje torí ànábì sá ń kí lọ ni. Kò mọ̀ pé òun ti kí kọjá
0: bó ṣe yẹ
1: ẹnu bíi méjì tó yẹ kó wò
0: kíkà.
1: Ọlọ́run ní bàyẹ̀ inú jẹ́ ẹ̀.
0: Etí ń bá ọkàn rẹ̀ jẹ́ lónìí. Ń bá bá dé ńjọ́ mẹ́jọ ó pè wá pé ó ti dayọ̀.

0: ọmọ Nàìjíríà aki pé ẹ káàbọ̀ láti ẹ̀ka polówó ọjà wa ètò tá ń bá bọ̀ níjẹjọ ẹ tó ní bínú lónìí o ìtumọ̀ ni pé ẹ̀yin tẹ́ ẹ dá sétò níjẹjọ ẹ a ní play ohun yín lónìí ìtumọ̀
1: ẹ tí ìgbọ́délẹ̀
0: story yẹn
1: ìparí
0: kè parí àwọn tó send text message sí wa wọ́n lé ní ọgọ́rùn-ún kan 128 messages lọ́wọ́ sórí fóònù mi lórí ọ̀rọ̀ obìnrin yẹn ẹ̀yin ọkùnrin ẹ̀yin la ní bá sọ̀rọ̀ bọ́ ọ bá ti níyàn lé kí ló ń dààmú wá fùfù káàkiri sí kí ló ń dẹ̀bà láàmú kì í sí ogun tí ja ẹlòmíì lónìí kì í ṣogun fámìlì ogun àfọ́fàní ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà á bẹ́yàn bá ti níyàwó bágbára rẹ̀ bá gbé méjì fẹ́ kẹ́ sí tágbára ẹ bá gbé mẹ́ta fẹ́ kẹ́ sí
1: bọ́ ọ bá jẹ́ mùsùlùmí
0: o lè fẹ́ mẹ́rin ó ṣẹ̀jú kẹ́yìn ò níyàwó lẹ́kọ́ mọ́ ìyàn lè káàkiri lọ irú ẹni yẹn ń bá ikú talúdò ni tí kú bá da dọ́bù sí ìsìmọ́ lọ́wọ́ ewu ni ẹ wo ara tí ọkùnrin ìfàyè ìyàwó ẹ̀ dá èmi ò fẹ́ tí ìfẹ́ ríro ọlọ́run rí o gbogbo ọkùnrin ọmọléjọ èmi o mi ò ríro ọlọ́run
1: rí o ẹlẹ́kùnta lẹ́yìn o
0: yóò dá fún ìbéèrè tó béèrè ìjọ mo ti fẹ́yàwó mi obìnrin mi ò rí ìhòòhò mi rí ó de ní máa gbọ́ ìbọ́ àwọ̀tẹ́lẹ̀ kẹ́ obìnrin mi ò rí o lẹ́yìn ìyàwó mi òun náà ọkùnrin mi ò rí ìhòòhò rẹ̀ rí tó rájọ múlẹ̀ ni wípé ìhòòhò àwa méjèèjì ẹnìkan kan ò ní rí
1: tẹ̀fi fẹ́ra yín òróbìn rí
0: gbogbo òróbìn bọ̀ wọn obìnrin ò rí ìhòòhò mi rí
1: ìwọ yìí ọ̀dà
0: wedding ni mo ṣe tí n bá lọ ṣe sìlíìsì tí n bá tẹ̀sí àgẹ̀rẹ̀ ẹ̀wọ̀n ọdún méje ni e gbọ́dọ̀ fẹ́ lómi lóyún
1: ṣe ní ìsìn
0: ìgbà tó ṣe wedding kò jẹ́ o lè mọ atrocity kóòtù
1: ṣe wedding àwọn jórin lọ sọ.
0: Àwọn wẹ́dà ni wẹ́dà ti ń ṣe géètì torí o rí wedding gown nínú ilé wa nígbà tí a ò mi wọ wedding gown o rí tí mo bá kó nínú fọ́tò
1: bí n bá ṣáájú rẹ lọ ìní wọlé téèdé lọ́rùn ìní wọnú ilé tẹ́bí ìgbọ́dọ̀
0: rí ọlọ́run olùwàlùjẹ̀ náà ti ń fi dé
1: ìgbọ́dọ̀ rí
0: ọlọ́run olùwàlùjẹ̀ náà abẹ́ ìwà gbà mí ṣé wọn kọ́kọ́ olùwàlùjẹ̀ náà wà lọ ẹ̀yìn
1: máa kó búlọ̀bù ọlágbárí
0: dé ó tún jà lọ́run ó tún jẹ ìwà rẹ lé ayé ó tún ti fẹ́ gbé dọ́run ó máa jà lójú àmàlẹ́kà lójú àwọn màláìka ẹyin màláìka tẹ n ṣiṣẹ pẹlú ọlọrun ṣe ẹ take note o wàláì ìbáàjẹ ọgọrùn ọdún lájọ lò láyé ìbáàjẹ ọgọrùn méjì wọn ti kọ ọlẹ lìsì ó kó ẹsẹ bòmí lọrun
1: tí ìṣe kékeré
0: ṣé wọn ni kọkọ lálùjẹ náà ń bẹlú ẹ ni
1: ìwọgàn ọlọ
0: àlùjẹ náà ìwọgàn ọlọ
1: kíni ọlọ
0: àwọn àwà búkú tí ń bẹ lọrẹ ìgòlè jẹ ọlọ
1: ilà àjùjẹ náà nù ẹgbọn tó o bá ti rí wọn tí wọn níbù láì.
0: irú kan náà ní.
1: ìwúrọ ebi tí ẹ lọ ìkan lọ tẹrí kọkọrọ kalẹ yìí.
0: sóòjẹ ìtọ sórí ìtọ máa gbọ sórí ìtọ yà yìí ọ̀nà àjùjẹ náà lọ yà lọ.
1: ebi òòri.
0: sórí tiẹ̀ o tẹ̀gbẹ́ bí inú náà jáde mọ́.
1: wọ́n lọ wọ́n bá.
0: wọ́n láyọ̀ ọ̀rọ̀ rẹ kí ọ̀ máa dá. ṣé a rí ẹ̀yin ọkùnrin ẹ ẹyin lẹ́lẹ̀tọ́ fẹ́ ká ẹ máa mí kanlẹ̀ hìn la fi ń fi àwàdà kún lẹ́ẹ̀kọ̀ọ̀kan tá a bá wá gbọ́ àwàdà wa tá òótọ́ ọ̀rọ̀ rẹ̀ rí ẹgbọ́n lé ètò tá à ń bá bọ̀ jẹjọ́ láríwájú pé obìnrin un gbúdúgbò ó tó já lónìí ẹ rí wípé
1: bíbélì
0: ni ẹni tó rí aya rere orí ojú rere ọlọ́run aya rere nìkan kọ́ o ẹni ó rí ọkọ rere
1: náà
0: lọ́kọ tí ìyá lè káàkiri tí ìdààmú ìyàwó rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ọkọ òrèrè lẹni kó tó di pé ẹ bẹ̀rẹ̀ sí gbọ́ àlàyé lẹ́nu ọmọbìnrin yìí òun náà ló jókòó madame ẹ súnmọ́ bí dáadáa ọ̀rọ̀ ẹ kúnkọ́ ẹ̀gbọ́n mo sọ fún yín jẹjọ́ ẹ bá ti sunkún bí a lè yìnbọn ta ni o ẹ já lọ sọ́dọ̀ olóyè akíade adéjúmọ̀ aláṣẹ olùdásílẹ̀ ọ̀gá àgbà pátápátá yan ig fún gbogbo iléeṣẹ́ fortunate
1: mr general
0: gbogbo àwọn bread. ọbẹ̀ ni fún gbogbo fortunate bread nbẹ ní ìbàdàn nbẹ lẹkọọ nbẹ ní ìlọrin nbẹ lọsọgbọ nbẹ ní ìlà kò síbi tí ò sí o nbẹ ní ìràgbìjì
1: olókè méjì
0: takọtabo nbẹ nbẹ o adúpẹ́ lọ́wọ́ olóyè akíade adéjúmọ̀ gbogbo èèyàn ní kẹsàn-án sàmí Tora dua ni won se fun yo bi gbogbo kan se won won ni bread yin normal size 10 ge laye igba ta repo ni 200 naira per liter won ni 10 ge ngba na le to nge li se awa foro wa oloye ake ade adejumo lenu wo pe ki lo fa sababi eh won ni ere alujanna lo se pataki ju ere aye yi lo won ni ise alujanna la won se won ni loju ori be to ba ri be Alujanna no ne bosonu lowo yo.
1: Ami o ase.
0: Lari waju kesi fortunate bread. Leyin fortunate wa kesi ya ikowole.
1: Kowole.
2: Kiri o lo nile lalejo agbede o 50-50 buredi ball yo to je ti fortunate. Olori lowo o lelenu pelu opolopo adun miliki eyin ati butter to kidamudamu sibe samani gboni e ma je buredi to da idini ti le ise fortunate bread fi sagbejade buredi solu dero ta pe ni 50-50 gbogbo budo ta ja buredi te ba de 50-50 ni e ma bere fun ma si gbagbe pa

0: àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Olú-ilé-iṣẹ́ Fortunate Bread, 9 Òpópónà Tìjàní Adéjúmọ̀, lẹ́gbẹ̀ẹ́ Niger River Basin Road, Ìlọrin nípínlẹ̀ Kwara, àtìlẹ́yìn Arch Camp, Olódó nílùú Ìbàdàn. Wọ́n tún wà Londo Road, Àkúrẹ́ àti Nídágbólú, Ìkírun Road nílùú Òṣogbo. 08033781226. Jẹ̀gbádùn búrẹ́dì Fortunate 50/50 pẹ̀lú owó péréte.
1: Ó ṣe di àárọ̀ báyìí bí mi ṣe lọ sílé pastor wa nìyẹn. Nígbà mo ṣáà délé pastor wa, ṣáàrì gbogbo ojú mi, kí ló ṣe mo ní tí mo bá lọ́wọ́ ọmọ àjọ yínú o, kí ló dé kí la bá débẹ̀? Mo ṣàlàyé pastor wa ní láti sọ fún mi wípé kí ló wà láàrin mi àtẹni yẹn. Mo dẹ̀ fi gbogbo tí mo ní láyé yìí bura, mo ní kò sí nǹkan kan láàrin mi àti ẹ̀. Wọ́n nígbà tá a wà secondary school nǹkan, mo nígbà tá a wà secondary school, ó worst débi wípé mi ò ní feelings fún mo ṣe ń sọkún lọ́jọ́ yẹn nìyẹn. Pastor wa láwọn ò lè gbà pé àwọn lọ gbé bíbélì wà, àwọn ò ṣí dájú bíbélì kí n ṣe pé tó bá yẹ pé kò sí nǹkan kan láàrin mi àti ẹ̀. Wọ́n ṣáà lọ gbé wa, wọ́n ṣáà ṣe kí n mẹ́nu léègùn báyìí. Pastor wa ní kí n stop, kí n gbọ́dọ̀ sọ ohun tí mo fẹ́ sọ. Àwọn ìdáre báyìí lẹ ní kí n gégùn. Wọ́n ní tó fi lè mú ọ láti fẹ́ definitely kò sí nǹkan láàrin yín. Mo ní kò sí nǹkan láàrin wa. Mo ṣe bẹ̀rẹ̀ sí ní sunkún nù. Mo ní dádì ìyá jẹ mí. Mo ní láti just Monday lọmọ ìjọ yín tẹ́ ẹ pè ní Dickin ló ti ń nà mí pé kí n jẹ́wọ́. Dádì ní kí ló ti ń fi jẹ́wọ́? Mo nígbà tí mi ò ṣe é. Mo ní mi ò ṣe é. Mo sá sunkún. Pastor náà sá sùbà. Pastor bá ní ok. Bí wọ́n ṣe gbé fóònù wọ́n bá pé ibo ló wà? Wọ́n láwọn ti ń bọ̀. Kò pẹ́ bó náà sá ṣe dénú. Dádì bá ṣe tiẹ̀ dá ń pè arákùnrin mi. Ọmọbìnrin yìí nítorò pé ó ṣe kò ṣe o. Gbogbo ọmọ tó bí lé gégùn pé tó bá yẹ pé òun ṣe kó rí báyìí. Tó bá sì fi lè mú obìnrin láti fi lè máa fi ọmọ inú ẹ̀ rèé pé tó yẹ pé òun ṣe nǹkan báyìí. Kò ṣe é ni. Kò sí bẹ́ẹ̀ ṣe lè pa obìnrin tó kò lè fọ́mọ ẹ gégùn láyé lórí ohun tó ṣe. Mo ṣe ń sunkún lọ́jọ́ yẹn nìyẹn. Òun náà ṣàṣùbà. Pastor bá ní pé kí n jẹ́ káwọn wo fọ́tò ẹ nìyẹn. Mo bá lọ́ọ̀gìn sí Facebook, mo bá fi fọ́tò hàn. Wọ́n sá rọbíṣẹ́ lọ́jọ́ náà. Mo ní kò sí nǹkan kan láàrin wa. Schoolmate mi ni. Dádì ṣáàní kò bẹ́ mi. Ó ṣá bẹ́ mi bọ́ mi ò gbá o. Mo ṣá ń sunkún. Mo ní dádì mi lè jìyà yìí gbé. So nígbà tá a parí náà, kinní yẹn náà ò tún stop. Ó wá ní ó fẹ́ gba lóhùn kan just of recent. Ó wá lọ gba àwọn statement. Wọ́n ní kó wọ́n require statement of account. Pé kó mu wá ó ṣáà lọ gbà wọn láti ọdún tó lọ láti ó gbà láti March starting from March throughout the year gbogbo àwọn transaction tó ṣe throughout the year ó gbà nígbà tó lò tán lóyìn ò bọ̀ sí ó kàn kó àwọn statement of account yẹn sílẹ̀ ó kàn ṣe dọjọ́ kan mo kàn wá ìdùnnú ilé nìkan tí ẹ kó mo ṣáà ń yẹ̀wò nígbà mo wá ń yẹ̀wò tí ń rí àwọn transaction kan too strange mẹta láàrin ọ̀sẹ̀ the same name the same account obìnrin ni títí tọdún yẹn fi parí mo hàn pé who is this woman kí ni ó ń tà fún wọn tí transaction fi pọ̀ tó báyìí mo dẹ̀ ka gbogbo transaction yẹn mi ò rí kà mo ṣáà gbé ọ̀rọ̀ yẹn mi torí mo ti bọ́ ọlọ́run dá má jẹ́ mo wípé as far as mi ò bá ní ìdàyàkayà pẹ̀lú ọkùnrin kankan ọlọ́run tọmọkùnrin yìí bá ń ṣe àṣírí rẹ̀ ó gbọ́dọ̀ bù ó gbọ́dọ̀ máa tú sí mi lọ́wọ́ ni and the Lord keep to the promise for me ọlọ́run dẹ̀ yẹn expose ó sì ń tó ṣe dádì mi lè parọ́ fún yín mo máa mọ̀ àmì ara máa ń sọ mí due to májẹ̀mú tí mo bọ́ ọlọ́run dá ọmọ yẹn sáàní kí n ní sùúrù mo sáàní sùúrù mi ò sọ nǹkan kan mo kàn ṣe gbọ́nkú bíi ijọ́ mélòó ọ̀rọ̀ yẹn lọ lẹ́yìn ìgbà yẹn nígbà tó wá di yíẹ̀ yìí wàhálà ṣáàdé lẹ́nu iṣẹ́ ibi tí wọ́n ti fi jẹ manager ó ń bá ẹnìkan ṣe manager ni bàbá yẹn ò sí nílùú yìí gbèsè sáǹsẹ yọ shortage ń yọ ilé epo ni ó sàn ní shortage ó ní shortage ó ní shortage ìgbà mí a recover ìgbà mí kò ní recover mo dẹ̀ máa ń pè sàkíyèsí mo ní gbogbo àwọn shortage tẹ́ni yìí náà jẹnu ara wa lọ ní project kan tá à ń bá lọ tá àdẹ rán mọ́ ní àdẹ ṣe processing ìlú òyìnbó fọmọ tábà ni àwọn owó ìpọ̀ níbo lẹ̀ ń kówó sí kí lẹ ra wọlé kò sọ nǹkan kan èmi tó wá máa ń ṣe níyé pé ọkùnrin tọkùnrin bá ti ń ṣe àgbèrè ó máa ń gba èrè lọ ni á gba ojú owó á gba èrè òun ló ti ń yọ́lẹ̀ fún yìí ejo ko gbo o ngba to sa di febri pe niyan se n folopa le kaakiri niyan o sa nbo me niyan sa nbo me niyan lowo ti emi na sick from one hospital to another gbo nkan yen sa

0: ṣáájú ẹ̀gbọ́ àwọn kòkòrò tó wà nínú ìròyìn náà Ilé-iṣẹ́ ológun ilẹ̀ Amẹ́ríkà ti bẹ̀rẹ̀ ètò ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọmọ ológun ilẹ̀ yìí Ẹgbẹ́ àwọn àgbààgbà ajẹ̀ṣẹ́bí ní agbègbè àríwá ilẹ̀ yìí tẹnumọ̀ wípé àwọn ọmọ ẹ̀nẹ́tọ́ láti mọ̀ nípa àkọsílẹ̀ àwọn tó díje fún ìpàdé lọ́dún tó ń bọ̀ Àjọ NFIU fìdí ẹ̀ múlẹ̀ wípé owó tí wọ́n kó jọ kan wọ́n fi ń ṣèrànwọ́ fún àwọn àgbésùmọ̀mí Sáyégo Biri ti ké sí Gómìnà Abdulrazak Sọ́lì Mustapha wípé kán parí ìfàfà òṣèlú tó wáyé ní àárín wọn. Ní ilẹ̀ òkèrè ìjọba ilẹ̀ Amẹ́ríkà ti yọ orúkọ ilẹ̀ Síríà kúrò nínú àwọn orílẹ̀-èdè tó ń ṣèrànwọ́ fún ìgbésùmọ̀mí. Eré ìdárayá ilẹ̀ Ethiopia fífẹ̀hàn láti gba àlejò ìdíje AFCON ọdún 2028. Ẹ̀ka ọ̀sán akíwa pé a kú ọwọ́ lẹ́nu iṣẹ́. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti Kanye Diamond ti 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adeyemi ròyìn yẹn. Kazọ fún yín pé ẹlẹgbẹ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net yẹ́ wá YouTube wa ní Diamond 887 FM. Ẹ̀kúrò ìrìn àbọ̀ lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akíyin pé ẹ kú ìkàlẹ̀.
1: Ṣàdé wá. Wọ́n tó ti fẹ́ jí èrò transformer wa o. Máa wo bí wọ́n ṣe jí ẹ̀rọ aṣàkálẹ̀ àwòrán lójú pópó náà nú o. Sì máa wo mo dé máa wọn ọmọkùnrin yẹn o. Àmọ́ kí n tẹ̀mí ṣe gbogbo ìjọba nífa. Kò tẹ́kọ̀ọ́ máa jí lọ jẹ́. Ayín jẹ́ ọmọ jí lọ.
2: Rò ó wò dáadáa o. Ǹjẹ́ o tiẹ̀ mọ̀ pé dúkìá àjọba dúkìá rẹ ni owó orí tó ń sì ń san. Ni wọ́n sì fi tún gbogbo ohun tó bá bàjẹ́ ṣe lọ́nà kan tàbí èkejì ara wa náà là á sì ń kó bá ẹ jẹ́ àwọn ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ní àgbájọwọ́ là á fi sọ̀yà tó o bá rí nǹkan tí ò bójú mu fi tó àwọn aláṣẹ tó tọ́ létí.
3: Ìmọ̀ràn yìí ló ń dé tètè gbọ́yìn láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
4: Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́
5: láti ilé-iṣẹ́
4: Diamond FM.

0: ni ipinle kwara sagi gobere to je madawaki ti ilu ilorin aaji yakubu gobere ti ra webe si sadona ti ilu ilorin gomina abraham abrazaki ati etu aki ilu ilorin senator saliu mustafa awon mejeje kan gbagbe ifanfa to ni se oro selu o tenu mo bakan meje kan gbajo mo se je oba kan so si je alat leyin ara won ege bi o se wi onigbesa lo ye kan se fun idagbasoke ilu ilorin gobere so saye awon mejeje ege bi ore timotimo o se kesi awon alat leyin won kan jawo lati ma se ikolu ti ra won pa pa ju soro ko ba kun gbe ege bi o se wi o tesi waju pe oro selu oni ko ye ko fa agbara eniye pa pa ju awon mejeje kamọ ipe ko ye kan bara won ja ege bi saki gobere sewi oro awebe sadare mejeji kan lo ilana etunbinu bi asi yanju oro to wa nle o wa kesi awon alati leyin papa julo awon toro kan ni eka oro oselu ati eka oro balaye kan gba lafia laye ati joba rere o tesiwajo ipe igbese ohun oni yo se ranwo fun isokan ilu lorin ati ogo ilu lorin fa awon to nbo lona ati awon ran to wa lode bayi iroyin ekore ni amuwa se ti gboyin lati kanin da mode 3.7 to wa ni lorin ni ipinle kwara leyin simiranpe yi a lo si ilokere ni bi se ba america ti fagile oruko ile syria ege bi awon ton se ranwo fun awon agbosun lagbaye lekan si akin pe eku ikale
1: edara po mo wa ni idakun kai lu jara wa Itakun Ibadore Facebook, Itakun Abeyefo Twitter, ati Instagram, Lori Diamond 887 FM, Diamond FM, Shining Supreme.
0: Eka bo pada iroyin ekore ni amuwa se ti gboyin lati kan da mode 3.7 to wa ni lorin ni ipinle kwara iroyin ohun tesiwajo ni ilokere pale ran salaye pon se tan lati gboju agan si igbese to tilede latowo ijoba ile america lati fiya je to salaye o je igbese akin lori oro aje ile america lati ri pe won se akoba fun oro aje ile ra Minister fun oro araje ni ile ran ali mudani sade salaye pe ijoba le ran setan lati di pe o koju igbese to lede lati owo ijoba ile america pala fun pe setan pe america yo fi le demi lori igbese ohun nigba to kira tutun ta fi je ijoba ile ran akowe o eto suna ijoba ile america cost besent salaye pe won setan lati pe won fi ya je eyi keyen to ba n se ranwo fun ile ran lori oro selu papa julo tan dowo ko pelu ile ran kon fi aje awon na sibe ni ile okere jowa le america ti kede pe ohun ti yo oruko ile syria kuro rawon ile de to se ran wo fun igbesumo mi leyin kan bi odun meta dini adota gbese na oni ole de aje ki awon ludokowo lo da okowo si ile syria e ki ile syria kada sinu oro aje agbaye nigba to kede igbese ohun akowe ijoba ile america Marco Rubio sagbese na ni lati di pe won se iranwo fun ile iran ajulo bisi ara de sira se jawo ninu igbesun mi lagbaye joba trump se la pe won tin nowo re si are tuntun ni ile syria ahmed asaria to te fi igba kan je agbebon re ta america kede pe en to ba ti gba mu won fun ni owo itana ego je fide mole asara oni o je en to da egbe kan sile ton pe ni ayatai aslam ats egbe ohun won se gbe na kuro ninu awon to je igbesumo mi ni agbaye labala eroyin ere idaraya ati re bolu ni le ethiopia ti kede pon se tan lati gba lejo edije afcon si odun 2028 emoje fide mule latowo akowe si ajo elere bolu ni ile ethiopia ba italau fide mule kon setan lati di pe won gba alejo idije ohun ewe wọ́n ìfẹ́ wọn ti gba àlejò ìdíje afcon ilẹ̀ ethiopia lọ́rọ̀ gba ìdíje rẹ̀ nílẹ̀ morocco àti ilẹ̀ tanzania ṣáàrí pé àjọ káfù kò bọ̀ lọ́wọ́ pàṣẹ tó wà ní ilẹ̀ ethiopia. Agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn fún ikọ̀ super eagles ilẹ̀ yìí saidu sanusi ló ṣe ṣe kó kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù porto nílẹ̀ portugal kò lọ gbá bọ́ọ̀lù nínú ikọ̀ agbábọ́ọ̀lù akadiash ní ilẹ̀ saudi arabia sanusi onisaye ó tẹnubodò onisa yìí nínú ikọ̀ porto àmọ́ ó kò jáde láti kọ bọ̀gádì mìíràn látàrí ìfáǹfà tó lédè lórí owó oṣù rẹ̀ ikọ̀ akadiash ìfẹ́ hàn láti ra agbábọ́ọ̀lù ọ̀hún ní owó tó tó mílíọ̀nù mẹ́wàá euros. Tó lẹ́ẹ̀kan sí àwọn kókó náà rèé. A ká fún yín wípé iléeṣẹ́ ológun ilẹ̀ amẹ́ríkà ti ṣàlẹ́kọ̀ọ́ fún àwọn ọmọ ológun ilẹ̀ yìí. A tún ká fún yín pé àwọn agbagbàgbà iṣẹ́ bíi ní agbègbè àríwá acf fohùn lédè pé amóye fún ipò ààrẹ onìkan wá sọ nípa àkọsílẹ̀ wọn. A ká fún yín pé àjọ nfio ti kẹfin àwọn èèyàn tó ń dáwọ́ jọ láti ṣèrànwọ́ fún àwọn àgbésùmọ̀mí. A kà fún yín pé ṣáàgì gòbìrì kẹsì gómìnà abdulrazaki sọlí mustapha kan gbàgbé ìfàfà tó lédè lórí ọ̀rọ̀ òṣèlú. Nílé òkèrè a kà sí ti gbọ́ yín pé ilẹ̀ amẹ́ríkà ti yorùkọ ilẹ̀ syria kúrò nínú àwọn tó ń ṣe ìrànwọ́ fún ìgbésùmọ̀mí ní àgbáyé. Lákòótán a kà fún yín pé ethiopia fífẹ́ hàn láì gba àlejò ìdíje afcon ọdún 2028. O ní ààrẹ ilẹ̀ yìí ní ìgbà náà Muhammadu Buhari ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ ẹlẹ́nu mẹ́tàlá àti tànáwádì àwọn ààrẹ tẹ́lẹ̀ rí Olegbe Umaru Musa Yar'Adua àti ọmọ ogun Gantan àti tànáwádì bí wọ́n ṣe ra àwọn nǹkan ológun fún àwọn ológun ilẹ̀ yìí. Tó èyí lópin ìròyìn ọ̀hún Nedu Okore ní olóòtú ìròyìn Taiwo Adeyemi ló ti tọ́ka sí ẹtì gbọ̀nyìn. Lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ̀kọ́ wọ lẹ́nu iṣẹ́.

0: Diamond FM.
1: Láwọlẹ́sùn ní ìdáhùn sí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bẹ̀ láti fi kún àwọn ọjọ́ ètò láwọlẹ́sùn. Láwọlẹ́sùn yóò máa wáyé ní gbogbo aago mẹ́sàn-án ọjọ́ Àìkú Sunday, ọjọ́ Ìṣẹ́gun Tuesday àti ọjọ́bọ̀ Thursday. Láwọlẹ́sùn labala sọ ọ́ síta.
2: Gbogbo ayé àyíká tó sú mi, ikú ò ṣe kú fún mi ni, ẹ pé ikú rọrùn fún mi ni, àti ní kí n gbé kàjẹ.
3: Ẹjọ́ kìí ètò wa ń tẹ̀bi wípé àwọn ọmọ tó bí fún mi gan ikú ẹ̀rọ ti ń wá.
1: Gbìyànjú kọ sọ ọ́ síta lórí ètò láwọlẹ́sùn labala sọ ọ́ síta láwọlẹ́sùn lórí Diamond FM ètò fún gbogbo ẹbí kò ṣeé má gbọ́ ni.

0: matẹ.
1: Unless you expect
0: ṣe yóò matẹ.
1: Tí mi bá fọwọ́ sí ẹ̀gbọ́n mi ò lè fẹ́.
0: Ṣé ètò bá yá ò ní jẹ́nu lé mọ́. Ọlọ́pàá jẹ́ ká gbọ́dọ̀ jẹ́rẹ̀
2: ẹyin èèyàn wa tẹ́ ń gbọ́ wa nílé akànfẹ́ lè ṣe ìtọ́wò fún yín ni ẹ máa pàdé àwọn olólùfẹ́ yín.
3: Ṣé máa ń gbádùn ẹ̀ náà ni ẹ pàdé wa lágo méjì ọjọ́ ìṣẹ́gun Tuesday.
2: Níkànnì Diamond 88.7 FM lórí ètò tá a pè ní ìdílé wa. Níbi tí ẹ ti máa gbọ́ àwọn eré oníṣe eléyìí tó máa ń tún ìdílé ẹni ṣe tí kì í jẹ́ kẹ́ bí ó dàrú. Lágbára Ọlọ́run ìdílé àwa àti yín ò ní dà.

0: ọ̀rẹ́ o lóná ẹ̀yìn tá a fi rí ọ bí lénìí ó mà kọjá bẹ́ẹ̀ tí ì ṣe pa tó pàdé ń borí tọ́wọ́ fi dídì wá mi wálé ìwọ tó lé ọ lẹ́sẹ̀ àwọn ayà kiri.
1: I'm not going to be able to get a little bit of a
0: I'm not going to be able to get a little bit of a
1: everywhere. Ọ̀rẹ́ o tó ọ̀rọ̀ mú bó sọ báyìí o tó ọ̀rọ̀ mú bó sọ.
0: Ìjẹ̀bí bá já fi kan wọ mú rẹ̀ fúnra ẹ̀ lọ́sọ̀ pé kí n má dààmú wọn pé wọ́n fẹ́ jẹun. Ìwọ tí mo rò pé bí ti ń pa láti jẹ́
1: tán. Ọ̀nà ọtún sọ fún mi pé ọfẹ́ fẹ́ àwọn mi báyìí.
0: Ṣàdé o mọ ṣàdé náà o sọ mọ ṣàdé ni ọ̀rẹ́.
1: Ẹ̀rọ bà mí.
0: O mọ ṣàdé náà o tajọ o mọ wá mi wá náà ń gba bájọ o mọ wá mi wá.
1: Ṣé ilé ìfẹ́ ṣ ọmọ gidi ni ó rẹ wà.
0: Wà á gbàwọ́ mi lọ́wọ́.
1: Mi gba.
0: Mi ò tí ń fojú sùn bá.
1: Mi ò ní gba àbò ikán tí mò ń bá ẹ sọ ni pé ọ̀rẹ́ ọ̀rọ̀ yìí ń ṣojú lásán náà.
0: Ọ̀rọ̀
1: kò
0: tí ì ṣojú lásán.
1: Ọ̀fẹ́ ọ̀ṣẹ̀ kínní ọ̀lẹ̀ jáde ọ̀ṣẹ̀ kejì ọ̀lẹ̀ jáde ọ̀ṣẹ̀ kẹta ọ̀lẹ̀ jáde.
0: Ó sì kéde lulẹ̀ ó sì kejì lulẹ̀ ó sì kẹta lulẹ̀ ẹ̀rọ àpẹjọ ó sì kẹrin.
1: Ẹsì kò ní jẹ́ ń sọ̀rọ̀.
0: Ẹyà ṣé bó orin tó ń kọnu.
1: Kò ní jẹ́ ń sọ̀rọ̀ ọ̀rọ̀
0: gidi lẹ́nu tó fẹ́ sọ ni.
1: Torí wa ṣáré tó fẹ́ fẹ́ǹsì.
0: Ọmọ ìlú rẹ ni.
1: Ọmọ
0: àbúrò rẹ ni.
1: Ọmọ náà ọmọ ìlú kan ni wa.
0: Àbúrò rẹ náà tó nù.
1: Àbúrò mi kọ́.
0: Ọ̀rẹ́
1: mi ò bí a gbèsè tó fẹ gbé mi ò yá kọ ti gbé
0: báyìí
1: má sì fẹ báyìí.
0: Ìwọ́n fẹ́ sáde.
1: Torí ọ̀rọ̀ tí mò ń wo yìí kò ń ṣe kò ń ṣojú lásán.
0: Wo àkọlẹ̀ ti gbogbo tí ẹ̀ bá fọ nú ọlọ́run.
1: Tí bàbá bàbá ẹ̀ ṣe ṣe ní àbí.
0: Ọ̀ọ́nlálì bàbá mi nu. Ọ̀ọ́nlálì bàbá mi nu.
1: Tó bá jọ bẹ́ẹ̀.
0: Bàbá bàbá mi ṣe ń ṣe nu.
1: Tó bá jọ bẹ́ẹ̀.
0: Wọ́n fẹ́ ìyàwó wọn lè dànù.
1: Mi
0: mo fẹ́ bílẹ̀sì mo lè dànù
1: mo fẹ́ gírèsì mo lè dànù mo fẹ́ fẹ́lẹ̀ kejì mo sọ kí ni pé ọ̀rẹ́ ọ̀rẹ́ yóò ṣojú lásán.
0: Irọ́ bóyá wọn lọ ń ṣe mí wọn lọ ń sà sí mi nù.
1: Mi ò lè ṣí ẹ̀.
0: Wọ́n lọ ń sà sí mi. Bí
1: mo bá tí mo fẹ́ máa ṣí ẹ.
0: Wo kádàrà tèmi ni o.
1: Kádàrà.
0: Sọ lẹ́lẹ̀ tí mo fẹ́ fẹ́ sáde ni ìyàwó mi gangan original.
1: Mo ti sọ pé ọ̀rẹ́ yóò ṣojú. Ikọ́ tó ọlọ́run kọ mọ ọsọlẹ́lẹ́kẹta ọsọlẹ́lẹ́kẹjọ ọsọlẹ́lá kọkọ.
0: Wọ́n ṣe ìyàwó gidi mo lé wọn dànù.
1: Wàláì àánú ṣadé ń ṣe mí o wàláì.
0: Kí ló ṣẹlẹ̀ yín tún lè dànù. Èmi ò nílé sáré dànù.
1: Ìkan sì padà
0: dànù. Ó bá yẹ pé èrò ọkàn rẹ ni pé kí n tún lé sáré dànù.
1: Mi ì sọ pé èrò ọkàn mi ni. Sọ fún bàbá tó fọ́ ṣe pé ewé rẹ̀ kù kan o. Mi ì
0: sọ
1: pé èrò ọkàn mi ni but
0: ìkan tí ewo dúró ewo ń tiẹ ewo ní gbọ̀rọ̀ mi dẹ lẹ́rù o torí ń sìn báyìí
1: ọ̀hún fi ẹ̀dùkàn mi nù. Mo ń gbàdúrà fún ẹ jẹ́nsọ mo ń gbàdúrà fún ẹ torí mo ti rí ń pẹ́ ọ̀rọ̀ yìí ń ṣojú lásán.
0: Ọ̀rọ̀ tèmi àbí ọ̀rọ̀ tiẹ ní ìṣojú lásán.
1: Ọ̀rọ̀ tiẹ
0: kì í ṣojú lásán.
1: Bó ni ìyẹn ó ṣe wà bó ni ẹ̀dá kan ṣe wà tí ó ti sáré fẹ́ ìyàwó mẹ́rin.
0: láàrin ọdún mẹ́wàá ìyàwó mẹ́rin
1: sókè pọ̀jù ní ọlọ́run gbàgà ọdún mẹ́wàá.
0: Bí mo fi tẹ̀sí lọ́dọ̀ mi mo lé wọn dànù fáìn mo lé wọn dànù láàrin ọdún mẹ́wàá ìyàwó ti lé wọn dànù. Ṣé o ti wá pọ̀jù ni?
1: Ọ̀rẹ́.
0: Kí ló wà nù ìyànfẹ́ ìyàwó márùn-ún
1: láàrin ọdún mẹ́wàá.
0: Eléyìí tí mo fẹ́ kò tí ẹ̀ ọ̀gọ̀tọ̀ ọdún mẹ́wàá náà bóyá ọdún méje ìyàwó mẹ́rin láàrin ọdún méje. Ṣó ti pọ̀jù ni?
1: Kò nọ́mà.
0: Konoma.
1: Wallahi.
0: Yawo meje lodun meje. Eyawo merin lodun meje.
1: Konoma.
0: Konoma.
1: Okay, o te tin so pe o se para fe yawo meje bayi.
0: Mo ni yawo merin laarin odun meje o ti poju.
1: Okay, odun me. O da kusu ala ore. Mi ni so ju bayi lo.
0: Se wa je ba ki me te ba. Mo me ba te.
1: Ani mi le junje se.
0: Mo me ba te.
1: Igba e mo le ba junje bo isin mi le junje mo pelu gbugbu katikati to te nba. Mi mo go junje to fe gbe fun mi
0: bo wa o ti sas. Je ke wa sin.
1: Ma sin ni eh
0: pada le. Ma lo
1: jade. Ilẹ̀
0: ìgbà ọ̀la yìí ni. Má lọ́wọ́ ah! Jáde! Ó ti ẹ̀ ń kó owó.

0: yẹ kó bìnrin ò lẹ́nu lọ́rọ̀ ìbò obìnrin ṣe pàtàkì ó yẹ kó bìnrin orípo adarí dìmú ìjà darapọ̀ mákìtìyàn tó dá lórí àti yọ àwùjọ obìnrin kúrò lọ́fìn ìdẹ́yẹsí ni wọ́n sínú ìlẹ́nu lọ́rọ̀ lọ́sẹ̀lú àti ìkópa nínú ìṣèjọba obìnrin ò tó ìdá kan nínú ìdá mẹ́wàá àwọn tá ń dìbò gbé wọlé lórílẹ̀‐èdè nàìjíríà ìṣe nítorí àìkújú òsùn àwọn obìnrin bí kìí ṣe àwọn ìdíwọ́ tó kó ìfàsẹ́yìn bá ìkópa wọn nínú ìṣèjọba àti ìpinnu lórí ọ̀rọ̀ ìlú àwọn obìnrin lòpọ̀ múlẹ́rọ̀ onúlé igi lẹ́yìn ọgbà àwùjọ àti orílẹ̀‐èdè àsìkò ti tó tó yẹ kí àwùjọ obìnrin rí ipò tó tọ́ sí wọn dìmú ẹ sàtìlẹyìn fóbìnrin ẹ ṣe kóríyá fún wọn nínú ìkópa nínú ìṣèjọba ẹ jẹ́ ká ṣe agbódegbà fún déédé èmi pẹ̀lú rẹ lè fọwọ́sowọ́pọ̀ lórí bí gbogbo ẹni ọ̀rọ̀ kan ó ṣe lẹ́nu lọ́rọ̀ láwùjọ yá fọwọ́sowọ́pọ̀ ká kó àwọn obìnrin Nàìjíríà kúrò nípò èrò ẹ̀yìn bọ́ sípò ara wájú àjọ tó wà fún rọgùn sábà àwọn obìnrin àti ìdàgbàsókè ọ̀dọ́ Women Environment and Youth Development Initiative WOYODEF pẹ̀lú àtìlẹyìn látọ̀dọ̀ ẹ̀ka tó rí sọ̀rọ̀ àwọn obìnrin lájọsọ̀kan àgbáyé UN Women lolùkéde.
1: All of us. Are you ready for an unforgettable evening of worship, praise, celebration, and divine encounter as the Redeemed Christian Church of God, the Master's Court, presents Worship Without War Season 4. Be ready for a night where hearts unite, voices rise, and every battle bows before the power of God. Mark your calendar. Friday, 28th of August, 2026. Time is 9 p.m. And the venue is the Redeemed Christian Church of God, the Master's Court, opposite Dangote Police Post, Asadam Road, Ilorin, Kwara State. Come be a part of a powerful music ministration featuring Ola Bez, Toyin Adebayo Olajide, Asoife Oluwa Odogunyan, Moses, C Praise, CMC Choir, and others. Come with your family. Come with your friends. Come expecting a divine encounter. Pastor Nat Adejuwo, Assistant Continental Overseer, Pastor in Charge, Region 4, Pastor Victor Ojukwulola, CMC Pastor, Pastor E.A. Adeboye, General Overseer, Jesus is Lord.

0: rẹ̀ látọ̀dọ̀ Ronke Oshodi Oke ìyá wa. Gbogbo yín lọmọ Ronke Oshodi Oke dáadáa. Ìyábọ̀ ta o, wọ́n ní ó ní gbajúgbajà òṣèré kan eléyìí tí àwọn àti ẹ̀ táwọn jọ ń jà. Ó wá ní òṣèré yìí nígbà táwọn síìkì tó fẹ́ dojú ikú lọ́dún náà lọ́hùn-ún. Tó ṣe wípé ọlọ́run ọlá àwọn kọ̀líìgì àwọn ní indọ́strì ló jẹ́ kí àwọn wà dòní. Wọ́n ní òṣèré yìí ó wá sèǹdì 150,000 sáwọn lọ́dún náà lọ́hùn-ún. Wọ́n ní lẹ́yìn ìgbà tó sèǹdì owó sáwọn tán kọ pé àwọn náà pé àwọn sì máa ń pàdé ń patí àwọn lè fẹ̀gbẹ́ gbára àwọn ò tún ní kíra wọn. Ilé òṣèré yìí wọ́n ní Sọ́tayọ̀ gàgà. Wọ́n ní kò wọ́ wípé èmi àti Lágbájá ń jà àwọn èèyàn owó ọ̀fẹ́ dá sí ọ̀nà síìkì ó ní ìdí owó kò kan wọ́n ní sì send 150,000 sáwọn lọ́dún náà lọ́hùn-ún. Wọ́n ní kò wá torí bẹ́ẹ̀ kò wá pe àwọn eléyìí tó túmọ̀ sí wípé bàbá ń jà bí ìkakùkọ owó yẹn gan ni ọ̀rọ̀ yìí túmọ̀ sí.
1: Yes, I want to. I have to mention Sọ́tayọ̀. If you have Sọ́tayọ̀, it's not as if we are fighting. No, but I can need little arguments. If you have Sọ́tayọ̀, it's all right. You see,
2: I've been to 6 years.
1: Never talk about my sick. 150,000 is all you see.
2: But
1: I super be more than guy.
2: Drop it and disappear and leave.
1: Mo tun pe mo lati gba yin.
2: Oh.
1: E ma tun pade pase a tun ma koja legba ara wa.
2: Eh tun ni kira yin.
1: A tun ni kira wa.
3: Ope lope ti olu omo. Ope lope awon ni tiata egbe yin. Lo je ki wa laye leni.
2: Ansi.
3: E mo giyan mara ogun 800,000 every month.
2: Len lo every month.
3: Every month. Gba si mo sick yen ni. Ma ni mo lo si sele. But emi o. Emi o tako religion kankan. Ti elegun lọ́nbọ́n lè bàbá mi.
2: Egun lọ́nbọ́n lè bàbá
3: mi. Bẹ́ẹ̀ni. Egun bá ń lọ mo lè sátẹ̀lé lẹ́yìn. Bẹ́ẹ̀ni. Nígbà tí bàbá mi kú, egun ló wá ṣe wíìkì bí wọn. Àwọn pásítọ̀ wá àwọn egun lé wọn padà. Márèjì jẹ́ kí n mọ̀ pé ọ̀rọ̀kùnrin ò tó pọ́n.
0: Ronke Oshodi Oke náà lẹ́gbẹ́ yẹn Ronke Oshodi Oke ẹ ti gbọ́ bó ti wí ẹjẹ́ ń tẹ̀wájú lórí ìtàdé báyìí celebrity gossip ẹjẹ́ lọ polówó ọjà tó nípèsè tí ń bá jẹ lórí ètò yìí wà láyọ̀ ọmọ ẹgbẹ́ alábòsí ẹ̀yìn lẹ́sàn mọ̀ ń bọ̀.
4: Wake up, feel strong, feel free with Ferrobean. Iron for you and me. Ferrobean is a product of Feedsin Healthcare PLC, available in pharmacies nationwide. Ferrobean, the ideal blood builder.
5: Home is where we find comfort in hearts that love. Love that's shared.
6: Shared meals like delicious jollof and chicken.
5: Made with onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo riro, jollof rice, pepe soup, proper banga and starch with fresh fish made with onga.
7: That's why we say let's go home. There's food at home.
8: Enjoy the taste of home with the newly proved onga chicken flavor cube.
9: The taste of home.
10: Ooh, wow. Come taste the nourishing goodness of the new

0: ṣé ẹni lẹ́yìn ìgbà tó gbẹ́rẹ́gbẹ́ tó gbẹ́rẹ́gbẹ́ lórí ọ̀rọ̀ bàbá ìjẹ̀ṣà ọkàn lára àwọn òṣìṣẹ́ bàbá ìjẹ̀ṣà tún bọ́ ta ó tún fẹ́ máa ta ọkọ tapo sí ohun tó ti kú lẹ̀ ó ní òun mọ̀ ó dáhùn lójú ṣáká ipe bàbá ìjẹ̀ṣà ò mọ nǹkan nípa ẹ̀sùn tó fi kàn án ọlọ́kọ̀ fìyà jẹ ni lẹ́yìn ìgbà tó gbé tirégbé tégbé tirégbé àwọn èèyàn ní ǹjẹ́ léyìí necessary mọ́ ìyẹn pé ó ní àwọn èèyàn búgá nǹkan ní ẹwọ kámẹ́rà àti ó ní torí lashes àti ìhun gùn ní fídíò tó ti sọ̀rọ̀ lashes wọn gùn ó dẹ̀ pé long lashes lọ ṣe ẹ wá máa imagine àwọn èèbú táwọn èèyàn ó fi lashes ìhun bú wọn òun ló pọ̀ nǹkan mẹ́sẹ̀ ẹ̀ṣọ́ ní tèmi kọ́lẹ̀ ẹ̀ ti gbọ́ pé ìyá ti ṣàlá ok ṣe comment section kódà ẹnìkan ó ní vicky 2811 ó ní I'm loving this comment section torí ẹ̀bú pọ̀ comment section irọ́ òdà ẹ̀mí ò jẹ́ lè rí kankan tí máa mú jẹ́ máa rí méjì kà fún yín gbà mí ṣe rí comment section yìí ìrìn ẹyọ kan tí ń kà fún yín torí ó ní òun mọ̀ pé ọgá òun ò ṣe kankan ẹgbọ́ díẹ̀ ń bẹ̀ díẹ̀ ni o.
1: tó wọ́n dùn ọmọ ni mo fi gbogbo ẹnu mi sọ.
2: nǹkan tí wọ́n sọ pé bàbá ìjẹ̀ṣà ṣe bàbá ìjẹ̀ṣà ṣe
1: wọ́n dùn ọmọ ni sẹ́ set up ni.
2: set up.
0: ẹ jẹ́ ogún ọ̀nbẹ́ fídíò tí mo ra fún yín yẹn gùn díẹ̀ o àmọ́ apá ibi tẹ́ ẹ fẹ́ lò kẹ́ lè mọ̀ pé lórí ètò àdínníbàrẹ́ à ń fún yín lófo bàbá ti rí àní sọ àáwulẹ̀ pé orin a sì máa jó ni ihun tá àbá rí àní sọ ṣùgbọ́n pé pípa tún wá rí náà àátún ṣe bẹ́ẹ̀ àátún gáìdì òun ni pé allegedly. ẹ fi gí sílùú káwọn ayé gbàjọ́ náà torí kò ní wà fáwọn.

0: báwo ṣe bá gbàgbé pé lọ́sẹ̀ yìí lápàdánù gbajúgbajà òṣèré ni ògògó ṣáájú kó tó di wípé ògògó jáde láyé ọmọ ẹ̀ kíra ó jáde láyé ó ṣe ọmọ ẹ̀ kíra ó ṣe fọ́nrán kan ó ṣe fídíò kan níbi tó ti ń pariwo pé àwọn ò nílò owó oṣù gbẹni tó bá rí nǹkan tó lè kí ọ cancer stage 4 cancer kó jáde síta kí ó wá ran àwọn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jáde síta kódà àwọn tí wọ́n jáde tí mo kà tí mo save video eléyìí ni mo lógun cancer tọ̀hún ni ẹ lọ sílé ti bí ni ẹni kan gbé wọn sọ́dọ̀ mi àlọ́dọ̀ tí wọ́n máa ń wo cancer sàn tọ̀hún ni ẹ lọ ṣe kinní kan in the midst of all the bruhaha ní abẹ́ gbogbo rògbòdìyàn yẹn ẹnìkan náà send DM sí mi èmi báyìí báyìí òun ní nǹkan kan tí ń wo cancer nǹkan kan tọ̀ bẹ́ẹ̀ ni ẹ ṣe sọ̀rọ̀ ó sound convincing mo post ẹ̀ lẹ́yìn ìgbà tí mo post fọ́nrán ẹ̀ DM tí mo ní ó máa tó ẹ má jẹ́ exaggerate yóò wọ 100 people saying they have families that have cancer or some people are saying àwọn báwọn ṣe wà àwọn ní stage 1 cancer àwọn ní stage 2 cancer ẹ mọ́ mi àwọn wà ní hospital stage 3 cancer dádì mi ní kinní kan stage 4 cancer they are up to 200 the DMs 100 rather and I was like ṣé bẹ́ẹ̀ ni cancer ṣe pọ̀ tó ní Nàìjíríà báyìí because I cannot even open all those DM nígbà tí mo ti ṣí dáàrin kan mi ò lè ṣí mọ́ pé ìwárí kankan bẹ́ẹ̀yàn kan bá send kankan sí mi ní DM mi láti bí ọ̀sẹ̀ ọjọ́ bí years let me say láti bí 5 days nísìnyí mi ò lè rí torí pé ohun tó kùn ká DM mi nìyẹn lórí Instagram in particular ibẹ̀ kọ́ ni mo wá ń lọ kò wá pé sígbà yẹn la ṣáà tún gbọ́ pé tọ́ ẹlẹ́mi ti gbà á lọ́wọ́ Mr. Taiwo Azan tí gbogbo wa mọ̀ sí ògògó kọlọ́mbà wa dẹlẹ̀ rẹ̀ kó bá wa tẹ̀wọ̀n sí afẹ́fẹ́ rẹ̀ ó dùn wá dẹ́gun torí pé nínú gbogbo rògbòdìyàn yẹn náà èmi àti kíra sọ̀rọ̀ yes and èmi àti kúnlé afford náà sọ̀rọ̀ lórí àwọn because àwa náà ti dára wọn and ó dùn wá gan ṣùgbọ́n tọ̀ ọlọ́run ní òun ti dé nìyẹn lẹ́yìn ìgbà yẹn ni fọ́nrán kan jáde síta ibi tí mo wá ń lọ lélẹ̀ because ó jáde síta nípa bí wọ́n ṣe ń preserve ẹ̀wà àwọn èèyàn bọ́ta lẹ́yìn àwọn doctors bọ́ta if you want to prevent cancer ẹ mọ̀ pé tí nǹkan bá ṣẹlẹ̀ nàìjíríà ìgbà la máa ń rí every expert tó máa ń bọ́ta láti wá address ẹ how to prevent it tó bá tún ti ṣe àwọn oníkálukú ó tún máa bá reality of life òpó ẹni ọ̀yọ́ tún ẹ má jẹ́lẹ̀ ẹkúnkún máa ń ká máa jẹun mọ́ ẹni a máa jẹun mọ́ now ẹnìkan wá bọ́ta ó pè fọ́nrán kan níbi tí wọ́n ti ń fi oògùn tí wọ́n fi ń pa eku pààyàn tó fi ń preserve ẹ̀wà and wọ́n preserve ẹ̀wà yẹn wọ́n fẹ́ da ẹ̀wà yẹn sínú bag is not kì í ṣe àwọn èèyàn lọ́jà pọ̀lẹ́lẹ̀ bóyá àmì tó ti máa ń send ẹ̀wà yẹn sí tó ti máa ń send ẹ̀ síta bóyá bí warehouse ẹ̀wà bí mo ṣe rí bẹ̀rẹ̀ nìyẹn bí warehouse ẹ̀wà tó wá mú kinní yẹn kódà wọ́n fi bí ìgbà tó yàn ṣe documentary kinní yẹn wọ́n wá wọ́n sórí ẹ̀wà èyí wọ́n sọ wípé ẹni a máa fi àwọn pọ́ọ̀tù kan dáná mọ́ ó máa ń kó cancer báyàn ẹni a máa jẹrú oúnjẹ báyìí mọ́ ẹni a máa mu nǹkan ní ṣúgà mọ́ àwọn ẹ̀fọ́ tá a wá ń jẹ kí ló fi ń gbìn ẹ̀dẹ̀ ni a máa jẹ̀fọ́ ẹ̀wà tẹ́ni a máa jẹ kí ló fi ń gbìn ẹ̀ sì ni a máa jẹ̀wà ìrẹsì tẹ́ni a máa jẹ kí ló ń wọ́n sí kí kòkò bá ń bá ọ náà wọn ohun tẹ́ni a máa jẹ yìí gan ṣá ń tọ́ bá a ti ń gbìn if tá a bá fi lè wú kí ní yìí ti gbòǹgbò ọlọ́run má jẹ arógun cancer ni ó ń ṣe kéyìí bọ́ta nígbà tóun náà rí fọ́nrán yìí ó sọ̀rọ̀
1: kí ká tágídí ẹ̀ṣà lè máa ra ẹ̀ṣà lè máa lọ fi dáná ta oúnjẹ fáwọn èèyàn lọ́sì tọ́ àmọ̀kàn tó fa cancer bó ṣe ní oúnjẹ tá à ń jẹ sẹ́nu yìí ó ṣòro fún mi pé 85% oúnjẹ tá à ń jẹ sẹ́nu yìí òun ló ń fa àwọn àìsàn yìí ṣẹlẹ̀ yìí ìyá ọlọ́jà kẹ́ǹtajà nínú ọjà ẹ̀yin mọ́nìsì mo fi ọlọ́run ọba tó láyé àti ọ̀run mo fi bẹ̀yìn ẹ̀yìn ta irọ́ fún àwọn èèyàn kí ni ìdí tá ṣe máa ra òróró tí fóònù màmá yọ nínú òróró ẹ̀yin ẹlẹ́jà ègùn kọ́lọ́rìn tẹ́ fi ń pa bóyẹn ṣẹ̀mọ̀kọ́ tó mísì tó fi ń di kọ́lọ́rìn tẹ́ fi ń pa ẹja bóyẹn ẹ̀yin tẹ́ ń tẹ́ epo pupa kí ló dé tẹ́ ń ha di kọ́lọ́rìn sínú epo pupa ẹ̀ mọ̀ pé ń pa àwọn èèyàn ni ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ lóko tẹ̀ wà lábúlé tẹ́ ń ṣiṣẹ́ lóko tẹ́ ń gbin ogun tẹ́ ń gbin
0: èfó. So gbogbo kinní yẹn bẹ́yẹn báwo la ṣe fẹ́ ṣe o ẹ jẹ́ máa rí eto yi tori ala koko to po lori eto yi awon yin ko yin se po yo ji po yo ji po sugbon ihun to mo fi ka se jawe ni pe gbogbo yin te wa ni in charge authority eyin alagbara wa e ba wa wa kini kini won fi se wa kini won fi pi awon to nta esa se o ye ke sa ma wa loja awon to nto je fun wa nita ta lo nje oni tree o ta wo ni won lo bawo lo se nse because this cancer is sorting the pandemic yo omi dola yin ka aja ni ajibaye mo nje lagbara olohun a ni rogun cancer a ni rogun kidney failure a ni rogun aisan la se ledumare aki gbogbo bi ogogo wi pe won ko ara fe rako o ti di ni ajo mejo lori akoti eto a deliver a celebrity gossip mo ro agbadura pe ka mu ipade toni wa si opin egbe alabo si o eni ma tu oni wo ire o

0: ó tún ti yọ mí kó nú pàdé mọ̀lẹ́bí wọ́n ní torí tí wọ́n lówó lọ́wọ́
1: Tẹnu rẹ o le tọrọ láwùjọ o le rọwọ ti gbàpò o ní láti darapọ̀ mọ́ Isilona àwọn gangan lọmọ tí ń sọ lọ́wọ́ yìí bẹ́ẹ̀ ni wọn ò ní bẹ̀rẹ̀ onídùú kankan lọ́wọ́ rẹ tàbí pọ́n ní òfin kan ní ìrẹ́dúró kan tó sọ ọ́dọ̀ lọ́rọ̀ ìwọ náà bá dáyàtọ̀ nínú mọ̀lẹ́bí àjọ Isilona wà káàkiri gbogbo Southwest lẹ́yìn tí wọ́n sì ń fi ìròrí ọ̀tún tí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn dọlọ́wọ́ dọlọ́rọ̀ àkàìmọye èèyàn ló ti tara wọn dìde ìwọ náà gbégbé sí ọlọgbọ́n lónìí kó o darapọ̀ mọ́ Isilona kọ́rọ̀ rí o le dayọ̀ nílọrin àti gbogbo agbègbè ẹ̀ ẹ máa lọ sí ọ́fíìsì wọn tó wà ní ẹ̀yìn Fúnma Taiwo Ìsàlẹ̀ nílùú Ìlọrin Kwara State.
2: Ẹ jẹ́ wọn kíra wa lọ́kọ lọ́hún pé ẹ kú dédé àkókò yìí ẹ mọ̀ bẹ́ẹ̀ bá ti gbóhùn mi báyìí ẹ ti mọ̀ pé ayé mo kò lọ́nà náà ni mo mú wọlé wá fún yín ẹ̀yìn tẹ́ ń gbọ́ mi ẹ mọ̀ pé ẹ̀yìn ṣàdédé gbóhùn mi lórí ètò láwọn ìdákọ̀ọ̀kan mo wá kí yín o iléeṣẹ́ Isilona Cooperative International náà ni mo bówó de ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n mọ̀ pé Isilona wọ́n ń gbọ́ lóòótọ́ ẹ̀yìn iṣẹ́ bẹ́ẹ̀ náà lórí ṣé lóòótọ́ ni ìwọ́ ni ẹ̀yìn ni jòkòó bẹ́ẹ̀ àwọn tó ti darapọ̀ wọ́n ń dúpẹ́ wọ́n yan ọlọ́run wọ́n pé báwọn bá mọ̀ àwọn ti darapọ̀ ti pẹ́ torí pé iléeṣẹ́ afúnnilówó ni Isilona o ọ̀kún mọ̀ pé ayánilówó afúnnilówó ni wọ́n pẹ̀lú àwọn àlàyé tí wọ́n máa ń bá wa sọ lórí ètò yìí pé afúnnilówó ni wọ́n torí pé àwọn tí yóò rí dá padà lápò ara ẹni gbígbèyàn bó yẹ owó lówó náà ni afúnnilówó ni ẹjẹ́ máa káwọn aṣojú Isilona káàbọ̀ sí yàrá agbára bí ẹjẹ́ máa kí alàgbà káyọ̀dé ọmọ ajé bàbá ẹ káàbọ̀ sí yàrá agbára o.
3: ẹ ṣe púpọ̀ olóòtú mo kí gbogbo etí tó ń gbọ́ wa pé a kú iṣẹ́ òní orúkọ tèmi ni káyọ̀dé ọmọ ajé láti Isilona Cooperative International.
2: adúpẹ́ bàbá ọmọ kẹ́hìndé exam bẹ pẹ̀lú mi ní yàrá agbára.
4: gbogbo etí tó ń gbọ́ wa la kí ní dédé àkókò tí a bára wa a kú iṣẹ́ látàárọ̀ orúkọ tèmi ni Ọláníyí Kẹ́hìndé Hasan láti Isilona Cooperative.
2: ó dá bàbá olóyè púpọ̀ yẹ wọ́n ní bàbá porí akọni àfidà lálẹ́ garaga torí pé àgbà kìíní kan ní kẹyìn kìíní kan náà ni ẹjẹ́ mọ kí wọn náà káàbọ̀ oyè pọ̀ òun ò lè kà á tẹ́ ẹ mọ́ bínú dókítọ̀ sir rafadin bàbá ẹ káàbọ̀ sí yàrá gbà o.
5: ẹ ṣeun gan olóòtú ẹ ká san gbogbo etí tó ń gbọ́ iléeṣẹ́ wa diamond fm etí tẹ̀ fi ń gba wa etí nù ní
2: di àmì
5: mo kí wa pé ẹ kú ṣe ní ẹ̀dẹ̀ kú àtàárọ̀ ọlọ́ọ̀ba láàánú yóò wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa orúkọ tèmi ni dr malam ibrahim sarafadin south west coordinator fún Isilona Cooperative International jagaban of Isilona mo kí wa pé a kú àtàárọ̀.
2: rí i pé ó mú yẹ́ẹ̀sì gan-an nírọ̀lẹ́ tòní torí pé ẹ̀yìn tí ẹ ti ń gbọ́ tẹ́lẹ̀ tẹ́ pé nàládà láì ẹ tún wá gbọ́ láti direct source gan-an lẹ́nu ẹ gbọ́ tààràtà bàbá kí ló ń pè ní Isilona torí àkókò wa àwọn tí ń gbọ́ fúngbà àkókò àtàwọn tó gbọ́ tí wò tí ì darapọ̀.
5: ok ẹ ṣe ń gẹ olóòtú gẹ́gẹ́ bí n tẹ́ ẹ sọ ẹ ló mú yẹ́ẹ̀sì ó mú yẹ́ẹ̀sì gafa ìtàlá ìsan bẹ̀rẹ̀
2: ọ mú yẹ́ẹ̀sì rọ̀ lẹ́yìn
5: ntàwárí ò tí ì rí ni ntàwárí sẹ́ ẹ̀yìn tí ì rí ó rí àkí sẹ́kẹ́tì mi ò débi kó fẹ́ mọ́ débi báyìí rí àbí bẹ́ẹ̀ nǹkan
2: àgbọ̀yẹ́
5: ètí tí ń gbọ́ wa nílé ẹ̀yìn tẹ́ ń gbọ́ wa ìsìnkú lè ṣe làláì kò sí nǹkan sọ fún yín kò sí nǹkan promise yín tí ò ní fún yín olóòtú
2: àgbọ̀yẹ́
5: ilẹ̀lẹ̀lẹ̀ wò
2: bàbá mo ń wòye mo ń wojú yín
5: tèmi náà sì rí èmi pé nínú ó ta àgbàlé ni pé ó fún yín nínú rẹ̀
2: ẹ̀ẹ́dẹ́dẹ́ni
5: ọ̀dà àdúgbò ìyíta mọ̀ fún yín tẹ́lẹ̀ ó yàtọ̀ èyí tí fún yín lè ní yàtọ̀
2: kábíyèsí ọlọ́run
5: ó jẹ́ ẹ̀rí parọ́ọ̀ṣì wọ stúdíò ni
2: bẹ́ẹ̀ni
5: oore la kò lọ́nà ni ó jẹ́ apẹ́ owó Isilona ń fún wa lówó tó bá ti ṣe tó yẹ kọ́ ṣe wà
2: láà
5: wọ́n náà fún alówó wọ́n fún alówó èyí ọkọ̀ kọ́kọ́ gbọ́ bóun náà ṣe ń fún wa owó tó ṣe gbó bẹ̀rẹ̀ látòrí 150,000 sí 7.5 million naira owó tó ní kẹ́ ẹ wá gbà tó ti bẹ̀rẹ̀ program yẹn ti pẹ́
2: bóun láṣẹ lówó ìgbà bàbá
5: owó tàwa ti ń gbà bóun ilé ìlú gẹ fún ara yín bẹ́ẹ̀ ṣe jẹ́ fún
2: wọn
5: tẹ́ bá tẹ̀lé wa bí ọ́fíìsì ẹ̀yìn náà mọ̀ bá ṣe ń gbà náà
2: torí àwọn tí ń gbọ́ fúngbà àkọ́kọ́ ni o
5: tó fún àwọn tí ń gbọ́ fúngbà àkọ́kọ́ owó tán fún wa àbọ̀ owó tán ní kẹ́yìn náà wá gbà owó tán tún fún wa lẹ́nì nísìnyìnsìn nísìnyìnsìn wọn láì tà láì sọ́nbí láì lẹ́jì láì láì láwà nísìnyìnsìn
6: kabiyesi
7: owo yen be lati 150,000 si 7.5 million naira owo ti o le le ninu owo ti se tin tele tele be to ba ti de to ba ti do yin wallahi o ti di tin inu e ta gba le ni almost 3 million naira nisinisin ki se ti wa awon ti di ti wa ngba to ti dowo wa o ti wa nu apo wa e le ri o wa nu apo wa
6: kabiyesi olohun kabiyesi olohun
7: Oh, my mommy, what you want to do? Oh, you come collateral. Oh, you come
6: to the local
7: car.
6: Oh, you
7: come passport to you.
6: Ah,
7: I'm complication. Go to the bad boy.
6: Go to the joke or say, I'm so
7: soon. I need to go by day. Go to the bad boy. I tell about to boy. Oh, to know what German time back.
6: Allow me see.
7: Eh, oh, what German to last to Jokaki. So do look at look wappy. Listen, listen.
6: Can be so long.
7: Or to pay a lacuni. I want to go on bola, but you know. And to have that in me, so you don't have to have my toast, dear ma.
6: Eh,
7: on any, on that boat here, and on that, on almost 1.23 million naira. Listen, see,
6: don't you collect by you, and you will be a bumper. Can you pull a bonnet? I don't know why you are going to know why
7: you call out of the cali, Katuma Boalo Lanani. I go more calala rola, eh, I don't want safe one, but about to garapo, or to my bago. Talo ba go fifi tawo yizun na lati emi kan fun am ko fun alagun gba ti wa na
6: hmm
7: be eyan na wa ninu owo ta wa gba ni eni nisinisin en gbe mo so nisinisin pa ko ya ki won wa sibi
6: pe ni role yi
7: ni ro wallahi ta'ala isrobilla ni role yi
6: hmm
7: tu ti mo o ninu owo yen a tun na fawo yen wa nbe lola
6: kabiyesi
7: eyan na wa to ba ready lati darapo wallahi ta'ala mun na owo ni e dada fun won
6: lawo mewa to ba wa to ready lati darapo
7: eyan jo be ready lati darapo ko da yan mewa na ni ko pe wa mo je mejo odun mewa lo
6: Layer,
7: take your credit. Hey, and nobody go, no money, all your blood. No, your record, no see. At his set, I want to your hour.
6: Ah,
7: listen, woman, and what? What's it? Then you're about to go, Dory.
6: Oh, Dory, me, Cabessa,
7: oh,
6: kilo de tayin change yo amo n ba wa
7: kebe
6: wo fa won
7: ah n ba se se gudogoji awon so gudogoji won ma change aye
6: be pade wa ni bile ni ni e pade ni bi lola si lotun la di lotun
7: gan gan won si fe durun
6: so gbogbo gba le mo pe office yin na
7: le office wa wa leyin fe mat ni taiwo sale ni bi unity junction yen direct opposite e ona kekere kan to wonu interlock yin
6: o me ta wo ke ta wo ke se pade
7: e mo wonu lo e ti rob se Tant quoi ici le nasi, bien du ado et voilà, comme on calala rola, à une African time.
6: Moka la na
7: yo bere di lati dara ko ni ko pe number wa e me ta pe re na si la pe ko wa lu sakiri je ta mo so fun o ro pe re e gba pe number jo e meta lo oni oni mo le policy eh
6: ori e to ba ti jo to oro a ma ni policy nu eh o da ja so bayi Mr. Kayo do ma je e ba mi to address mu dada e ba to address mu nibi ti yo ti waye lola
3: be ni te ba nbo lati Taiwo Oke ta ba ti debi ti junction Taiwo Oke ati Taiwo Sale ti pade ti kan ya lo unity yen e mo ya si ti unity e wo apa osi yen ri ya na interlock ya le lese tan se ni ta lo te ba ti ya sibe e wo apa o tun yin e ri opsi yen e ti ri akole wa easy loaner ibe gangan la nso to ba ye Taiwo Sale le yan ti nbo e mo koja si Taiwo Oke te ba ti de junction unity yen e wo apa o tun yin e ya sibe e ti ri ya akole wa easy loaner ibe lati fe se lola
6: not waye lola
3: be ni lago mo kan la ni waye lola
6: ko mo fe toro anfani kan tori awon tin gbo to pe a boya ise won bi awon banka gba te ni gbogbo eyan na lo le darapo bi awon ti se won faye le pe ago won le ma raye jade ka ma ba tun sak won lenu se eh se awon na le pe leyin eto ti ejo lajo so pe o da ojo bayi wa ba wa bibi ba ba koko bayi e dakun
3: be ni oloti won le pe a fi number kale ni isin gbogbo won ti je pe o raye lola pe
6: to raye ni time yen
3: be ni
6: be ni ti won le pe o da eh be yan ba bo kini o mu lowo ke to pe number wo
3: okay en to ba nbo ko mu en to ba feran ati mo jo ti ni o kon mu we ati bairo dani ti won fi jo ti amo leyin yen ko si nkan kan to re ofe ni dani leko
6: be lati darapo
3: ni o pere ti darapo ni
6: o e dani leko ofe legbe nle ko lowo kankan teyin o so to wonu dani leko eh
3: ati darapo wa lowo
7: ko olotu ofe ni dani leko be lati darapo owo pere ti ni se te ba gbo orun te ba gbo orun lowo eyin nu omo yi o na gbo owo o wa ti yawo mi na jo gbo owo nla nla leni
6: eh
7: nisin nisin
6: awajo se tumo ke latara o tu e ni mo ke eh kabiyesi ọlọrun o da yin akoko wa yin na ni sure tete o da pelu te wa gbe kale yin baba ni lola agomokan lale pe ni state office be se salary address o ibe na ni o ti waye fun gbogbo eyan le lo le kopa lati da pe lo fe ni sugbon te o ba wa da po le eyan mewa e to wo te lanfani mi o so le kan doctor saraba
7: o ready lati da rapo oni ko pe number wa be re pe
3: lo ni to ready ati yora re kuro nu osi
6: be ni oda e je se bayi e ba n sare mo awon number na awon ibere ku ti mo fe biyin ka koko mo number na ka wo yo ko le
3: 08069 45 79 13
6: e to mo
3: 08 068 69 45 79 79 13
6: iye tori awon ti won yi tete ri nkan ko le boro lo je ma fa agbo bawo oda okay 08 081 08 77 78 08 081 08 77 78 08 081 40 08 77 78 08 O da be yan ba wa nbo lola be se salaye yi baba ayi eni in ti o ba mu lowo e ti salaye e je wa wo pe irufi awon eyan ti won bo ye ni gbogbo eyan lo le je ija won oko ati awon le wa to re lo be pe ngba yawo mi tin se ko le lo kemi na o se awa bejo le se papo se oko ati awon le wa ninu malebi kandansa
3: be ni oko ati awon le wa ko ra gbogbo family le wa
6: gbogbo family le wa
3: se ni ti o le se
6: ko se ni ti o le se o da iya wa e kaabo won soro le kan mo sa ri pe e sa ro rerin e n de ri ye edaku kilari soro yi si loan cooperative international ma
8: e se eletu lai ni gba wa lasiko rara oruko mi ni adebayo amina simoreni keji ti mo je kan lara leaders fun le se easy loan cooperative international and southwest secretary easy loan adun kan kan gbianju kan wa lola kan se wa wo mo kekere yi na kekere ni mi eyin se ri mi
6: ta se mo wo ni direct
8: kekere ni mi to ta ma lo awon adi pe ko si ko se kan ti won o le se n to ba mu ni ti mo fi se ti mo de so si tawon bi mi so pe ni mo bi omo yi ko se tawon ni o le se
6: ola yin na gba gbemu
8: be ni mo
6: list mi si mo ga kabe si olohun
8: adupe fọlọ
6: kabe si olohun awon obirin bi ti yin le e tun pa won fun
8: won obirin le mi ti en pe ju awa la ni di owo ju omo ti fe wole school bayi o ati fe wole
6: september
8: obi mi a ma kiri ki bo se fe san wole bo se fe di bi san wole re omo re ni kan to ra re kan to ra bayi kan to ra anything te ba dara ko message na o wo easy la pe mo ba si je
6: pe easy la pe
8: ba de so kan gbiyanju kan wa lola te ba le se kan ma lole ko se tulasi
6: o da eje o sare mu number papapa kan to ma lo le kan se Mr. Kehinde 08 1 40 4 0 8 7 7 7 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 Olorunwaju Ogun ni opo ibiti na lo ko temi ana Olorun ni fi wale eje se kini kemi wa fi yise lo lori eto fun toni elebeun mo ki yo eku kale gbogbo yin te ngbo wa ninu ni
9: emi ko nu pade molebi won ni tori ti wo lowo lowo ama daran ai lowo lowo pa ni lo koda sebi won ni mr ni oni sinbe
10: e ma wo yin Olorun talika si wa kwenu eyin people yi bayi
9: lamidi sebi ngba ti wo ti rowo ori lojo ma se be o kuku fasiri ola re han
10: emi na ko ngba ja yin ta yin te ja
9: oja wa aja ke lona wo
10: ebi isi lona ina ola siri e wa temi
9: isi lona awon awon na tun je ba o
10: ni o isi lona oju ko kan ti so talika doloro ti yi ori talika pada ti to lowo ajo isi lona o ko ni bo ti peja ni ke se pe won ni la jaje tenu re o le toro lawujo o le rowo ti bapo oni lati dara po mo isi lona awon gangan lo mo tin so lowo yi be ni won ni bere ni duro kankan lowo re
11: o fe simileti o ngbarere dokan ikone diamond 88.7 FM.
12: Want to know why we do what we do in serving you the best of broadcasting at Diamond 88.7 FM?
13: Yes, you're worth it.
12: We'll go the whole mile for you. Diamond 88.7 FM, we've got you.
14: On Diamond 88.7 FM, we give credible, factual, balanced reports at all times. Join us as we take you around the globe on the world news. Diamond 88.7 FM, Ilorin, your shining supreme station.
15: From the news desk of Diamond 88.7 FM, Ilorin, this is News Around the World.

0: ṣaaju ẹgbọ awọn koko to wa ninu iroyin na Ààrẹ Tinubu ti paṣẹ wípé kan rí kan tètè tu okun lọ́rùn àwọn èèyàn tí wọ́n kó nígbẹ̀kùn mọ́ṣáláṣí kan ní ìpínlẹ̀ Niger. Iṣẹ́ mìíràn àwọn ọmọ ilẹ̀ yìí ọ̀nà kò padà wálé àtìlẹ̀ South Africa ní ọ̀la. Kọ̀míṣánná tuntun fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ṣèpàdé papọ̀ pẹ̀lú gómìnà Adeleke jáde láti gbégbèsẹ̀ lórí àlàáfíà ní ìpínlẹ̀ ọ̀hún. Ní ilẹ̀ òkèrè igbákejì ààrẹ Tanzania ti fìṣẹ́ sílẹ̀. Ní ìdárayá agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn nínú ikọ̀ Super Falcons de Mei ti lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Benfica tó bọ ìwé àdéhùn lọ́dún mẹ́ta. Ẹ kúrò lẹ akéwà pé a kó iṣẹ́ òní. Ìròyìn àgbáyére láti kàyìn Diamond 88.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo. Adéyẹmí ròyìn yìí ká sọ fún yín pé ẹlẹgbọ́n wa ní ojú ìtàkùn www.diamondfm.net ẹ wà ní YouTube wa ní Diamond 88.7 FM. Ẹkùnrin náà ń bọ̀ lẹ́yìn sí ìmìíràn yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀.
1: Ta ni mọ̀la tí o ti gbé ilẹ̀ yẹn lọ dà sójú agbára.
2: Bàbá ta ni mọ̀la ẹ ti gbàgbé pé ẹni ní kílẹ̀ ayé ó da ó nìkan kọ́ ni yóò jèrè ẹ bẹ́ẹ̀ sì ni ilé ayé ò dùn fẹ́nìkan ṣoṣo. Ẹ kúkú mọ̀ pé
3: ìjọba ò ní dáwọ́ dúró láti máa dẹ́kun dída ilẹ̀ sójú agbára tó ń fa ìṣẹ̀lẹ̀ omíyalé agbára ya ṣọ́ọ̀bù ilẹ̀ rírì ilé dídàwó àti àwọn ìjàm̀bá míì tó lè tètè sọ ni di aláìnílé lórí. Ẹ sì mọ̀ jà gbàgbé pípẹ́ agbára a máa gbé tọmọdé àti àgbà lọ. Ẹ sá fún ilẹ̀ dídà sójú agbára.
4: Ilẹ̀ dídà sójú agbára kò dára káyé fọwọ́ ara wa ṣera wa.
5: Ọ̀rọ̀ ìmọ̀ràn yín wá láti iléeṣẹ́ Diamond 88.7 FM.
0: Ẹ̀ka bọ́ padà ìròyìn náà rè ní ẹ̀kọ́ rẹ̀. Ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Tinubu ti pàṣẹ fún àwọn ọmọ ológun àwọn òṣìṣẹ́ ọlọ́pàá àṣàgbẹ̀ DSS àtúnṣe aláàbò tó kù kan gbìyànjú kan ìjáwé sóbì láti ṣe rí i pé wọ́n tu okùn lọ́rùn àwọn èèyàn tí wọ́n kó nígbẹ̀kùn mọ́ṣáláṣí kan ní ìpínlẹ̀ Niger. Àtẹ̀jáde kan tó lédè lónìí látọwọ́ abẹ́ṣinkawọ́ pàtàkì fún ààrẹ lórí ọ̀rọ̀ ròyìn àtìlànà ń tẹ̀lé Bayo Onanuga. Onanuga tẹnumọ́ wípé ààrẹ ló fajúro látàrí ìṣẹ̀lẹ̀ ìpànìyàn àti ìjínigbé tó wáyé ní ìpínlẹ̀ ọ̀hún. Ààrẹ Tinubu ti wá pàṣẹ fún àwọn olórí ẹ̀ṣọ́ aláàbò kan tó lè kéde ìgbésẹ̀ tó máa ń gbé láti pé wọ́n dóòlà ẹ̀mí àwọn èèyàn kúrò nígbèkùn àwọn ajínigbé gẹ́gẹ́ bí Onanuga ṣe wí ààrẹ. Lókè Nàìjíríà ó ní kò ní gbà kí àwọn ọ̀daràn kó borí rẹ̀. Nínú ìròyìn mìíràn ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti kéde pé àwọn ọmọ ilẹ̀ yìí mìíràn tí wọ́n tó 5-9 kó padà wọlé wá láti ilẹ̀ South Africa tó bá di ọ̀la ọjọ́rùú 24/8 ọdún tá a wà yìí. Ọ̀rọ̀ kan tó lédè lójú òpó ẹ̀sìnlẹ́ṣẹ́ àpapọ̀ ilẹ̀ yìí tán ní ọ̀rẹ́lẹ́kẹ̀rẹ̀ ṣàlàyé pé àwọn èèyàn ọ̀hún ó ní àwọn ọmọ ẹlẹ́yin ju 9 ṣe ìrànwọ́ láti kan padà sílẹ̀. Ó fìdí ẹ̀ múlẹ̀ ìpín wọn gbéra kúrò pákó ọkọ̀ bàálù Oliver Tambo ní Johannesburg tó bá di 3:45 ọ̀sán ọ̀la. Gẹ́gẹ́ bí ó ṣe wí àwọn èèyàn ọ̀hún ọ̀nà wọn padà sílẹ̀ látàrí ìṣẹ̀lẹ̀ ìrógi sọ àwọn ààrẹ ilẹ̀ South Africa. Gẹ́gẹ́ bó ṣe wí àwọn nìṣí mìíràn tí wọ́n kò wà lè wa lẹ́yìn ìgbà tó kó àwọn 3-80 padà sílẹ̀ ẹ̀sìn tó kọjá ilẹ̀ South Africa. Ní ìpínlẹ̀ Ọ̀ṣun ṣọ́ọ̀n tuntun tó ń ṣe gbé lọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun CP Ibrahim Sungura ṣèjẹ́ ṣe papọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àti àwọn tọ́rọ̀ kan jẹ́kí àlàáfíà padà rẹ́sẹ̀ wálẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún káwọn sílẹ̀ nígboyà nínú iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí. Sunguru nígbà tó ń sọ̀rọ̀ tó kó sòdí àwọn adarí iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka tìpínlẹ̀ ọ̀ṣun lọ ṣe àbẹ̀wò ẹ̀lẹ́bẹ̀hún sí gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun Adémọlá Adeleke nílé ìjọba tó wà nílùú Òṣogbo onílùú ìpínlẹ̀ ọ̀hún. Kúnlẹ̀ àtúntún ọ̀hún jẹ́jẹ́ ó ṣe lérí fún gómìnà Adeleke àti àwọn ológun ìpínlẹ̀ ọ̀ṣun pa òṣìṣẹ́ ọlọ́pàá ṣàkóso rẹ̀ wọ́n ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọmọlúàbí pàápàá jùlọ wọ́n rí pé wọ́n gbé sẹ́yìn ẹni kẹrin wọ́n sì bọ̀wọ̀ fún òfin láti pé ó ṣòṣì tán láti rí pé ọ̀nà ọwọ́ rẹ̀ láàrin iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún. síbẹ̀ ni ìpínlẹ̀ ọ̀sùn gómìnà adémọlá adeleke ṣàlàyé ìpapòdà oníjàbẹ ti ìlú ìjàbẹ ọba felix ọ̀lànìyí oyeniyi oyeladeye tó wájà gẹ́gẹ́ bí ọba alayé tó fàyè rẹ̀ ti fún àlàáfíà ìṣọ̀kàgbàsókè ìlú ìjàbẹ nínú iṣẹ́ ìbánikẹ́dùn tó lédè látọwọ́ agbẹnusọ fún gómìnà malam ọ̀làwálẹ̀ rasheed gómìnà adeleke ṣàlàyé wípé ikú ọba alayé ọ̀hún ó ní ó jẹ́ àdánù ńlá fún ìlú ìjàbẹ àti fún ìgbìmọ̀ ọba alayé ní ìpínlẹ̀ ọ̀sùn gómìnà ṣàlàyé pé ọba alayé tó wájà ọ̀hún ló fi ọgbọ́n orí rẹ̀ ló jẹ́ kí àwọn èèyàn máa bu ọlá fún adeleke tó wá dárò pẹ̀lú àwọn mọ̀lẹ́bí ilé ọba ní ìlú ìjàbẹ àwọn èèyàn ìlú ìjàbẹ àti ìgbìmọ̀ ọba alayé níjọba ìbílẹ̀ odò-ọ̀tìn ní ìpínlẹ̀ ọ̀sùn ẹgbẹ́ òṣèlú ìtẹ̀síwájú apc ti kéde wípé òun ti ṣílẹ̀kùn rẹ̀ padà fún àwọn èèyàn láti forúkọsílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún lójú òpó ayélujára ṣáájú ètò ìdìbò ọdún tó ń bọ̀ ètò ọ̀hún òní yóò gbéraṣọ ní ọjọ́ ajé ọjọ́ kọkànléní ọgbọ̀n oṣù kẹjọ ọdún táwàyé káàkiri tìbútòrò wọ́ọ̀dù lórílẹ̀‐èdè yìí nínú àtẹ̀jáde tó lédè látọwọ́ akọ̀wé ìpolongo àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú apc felix morga lókè sí àwọn tọrọ kan nínú ẹgbẹ́ òṣèlú apc àwọn alátìlẹyìn àtàwọn ẹgbẹ́ kan rí pé wọ́n kópa níbi ètò ọ̀hún gẹ́gẹ́ bó ṣe wí onítọ̀hún yóò wáyé káàkiri tìbútòrò wọ́ọ̀dù lórílẹ̀‐èdè yìí gẹ́gẹ́ bó ṣe sọ òní àwọn ẹgbẹ́ tẹ́lẹ̀ òní kan lọ sí wọ́ọ̀dù wọn láti rí pé wọ́n lọ ṣe àyẹ̀wò sọ́dọ̀kọ wọn ó sì kẹsàn-án tuntun kárí pé darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún pàápàá jùlọ kán darapọ̀ mọ́ ẹgbẹ́ ìtẹ̀síwájú. ìròyìn àgbáyé náà ni amúwáṣe tí gbọ̀nyìn láti kàyìndà amọ̀dé tí 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí a lọ sí ilé òkè ilẹ̀ tanzania ti igbákejì ààrẹ ilẹ̀ ọ̀hún ìchimbi ti fiṣẹ́ sílẹ̀ lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkalẹ̀.
6: wà ní ìdàkùn káyélujára wa ìdàkùn ìbàdàn rẹ facebook ìdàkùn abẹ́yẹfò twitter àti instagram lórí diamond 88.7 fm diamond fm shining supreme.
0: ẹ̀ka bó padà ìròyìn àgbáyé náà ni amúwáṣe tí gbọ̀nyìn láti kàyìndà amọ̀dé ti 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara ìròyìn ọ̀hún tẹ̀síwájú ní ilé òkèrè igbákejì ààrẹ ilẹ̀ tanzania emmanuel nchimbi ti kéde pé wọ́n ti fiṣẹ́ sílẹ̀ tó sì kúrò lẹ́nu iṣẹ́ ní òpin ọ̀sẹ̀ tó ń bọ̀ lẹ́yìn ìgbà tó lo oṣù mẹ́wàá lórí ipò ọ̀hún ẹni ọdún 54 ọ̀hún nínú ìwé kan tó kọ ránṣẹ́ sí ààrẹ ilẹ̀ tanzania samia zulu hassan tó sì kéde rẹ̀ lójú òpó instagram rẹ̀ nzubi ó ní ó jẹ́ igbákejì àkọ́kọ́ tó fiṣẹ́ sílẹ̀ ilẹ̀ tanzania 1964 tó ti gba òmìnira ó ṣàlàyé pé wọ́n gbéṣẹ́ náà nígbà pẹ́ jẹ́ tó sọ fún ààrẹ òun kó wọ́n fiṣẹ́ sílẹ̀ tó bá ti rí igbákejì mìíràn tó fẹ́ lò gẹ́gẹ́ bó ṣe wí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé ìfàǹfà ló ti ń léde láàrin samia àti igbákejì ọ̀hún nsibe ọ̀nà wọn bora fún nínú oṣù kọkànlá ọdún tó kọjá. síbẹ̀ ní ilé òkèrè ó kéré tán àwọn èèyàn 57 ló ti dágbére fáyé táwọn 22 sì fara kááṣá látàrí àwọn ọ̀daràn tó ń ṣe ìkọlù ní agbègbè kankov tó wà ní ìta olúìlú ilẹ̀ haiti port of prince ìkọlù ọ̀hún ó ní àwọn ọ̀daràn ń yabo agbègbè ọ̀hún tó ń sì ń ṣe ìkọlù sí àwọn olùgbé tó ń sì ń finá sílẹ̀ ìfàǹfà ọ̀hún ó ní ó ti ń ṣe àkóbá fún ètò ààbò nílẹ̀ haiti tó pé àwọn ọ̀daràn ọ̀hún ọ̀nà tí ń pàṣàkóso ọ̀pọ̀lọpọ̀ agbègbè ní olúìlú ilẹ̀ náà ẹgbẹ́ wọn ṣe fìdí ẹ̀ múlẹ̀ látọwọ́ iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ẹ̀tọ́ ọmọnìyàn nínú àjọ ìṣọ̀kan àgbáyé lónìí ṣàlàyé pé kọlù ọ̀hún tó wáyé ní kankẹ́ẹ̀fọ̀ ó ní ó gbé ayé ní àárín àṣálẹ̀ ọjọ́ àìkú sí òwúrọ̀ àná ọjọ́ ajé àwọn olùgbé agbègbè wọn ti fi ẹ̀sùn kan àwọn ọ̀daràn kọ́ wọn lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìpànìyàn ẹ̀jẹ̀nigbé àfinásílẹ̀ pàápàá jù àwọn iṣẹ́ aláàbò ó ní agbára wọn kò tíì ká wọn. ní abala ìròyìn ọ̀rọ̀ okòwò ilẹ̀ nàìjíríà ó ní ó ti ń gbára lé kíkéèpé pé tí ó wọlé láti ilẹ̀ òkèrè gẹ́gẹ́ bí epo tí wọ́n rà láti fọpo tó wà lábẹ́lẹ̀ ṣe ń kéré sí tó sì jẹ́ pé nàìjíríà ó ní on ra epo lati ile okere gege bi abo to de lati owo ajo ijoba laye to wa ni janu epo robe ti won pese ninu le ati ninu omi ta fi le de fun osu keje won fi de amule pe epo ti won ra bele oni o ja wale pelu ida mokan leni ogun inu ogorun kan gege bi won se won fi de amule pe ile nigeria oni ore epo lati lo kere julo ninu osu keje ni abala eroyin amulodun awon orin to ma ti fi artificial intelligence ai se oni won ni le ma gbo ni awon oju takoro tin gborin ni le australia ni bamu pelu ase to lede lati daabobo ogun ori awon mi eniyan ege bon se fi de mre latowo ajo to wa ni janu orin ti won popapo ni le australia salaye ko fi tun ohun o gbera so bere lati ojo eti nigbamu lati re pe awon orin teyan ba ko ona mo gbo loju itakun pe lo waye latade bi won se kan mi ni eka orin kiko ni pe awon orin ti won fi ai ko oni awon tin gbo julo ke je fi die mole latowo spotify won ni opolopo awon orin ti won ba nfi ai ko ona fe ma sadamo papa julo ato si orin ti awon eyan ba nko labala iroyin edaraya agba bolu loweyin fun iko agba bolu benin agba ojere super falcons oluwa to sin de meyin ti lo sinu ko agba bolu agba oje ti ile portugal yen iko benfica eni odun merin leni ogun ohun ti ko bo iwe adehun olodun meta pelu iko benfica to ti kuro ninu iko gazare ti ile turkey de meyin so la pe no ndun atara po mo iko benfica ile nigeria oni yo wa ko pelu ile mauritania abi ile olominira congo ni ipele keji lije lati lo se e lije ile adulawa agba bor sojo ri won ko ti to odun meta le ni ogun won pin won si sori ni oni ni ilu Cairo ni le Egypt ye fi de mule le Nigeria ona wa lara awon orilede mera ton anfani lati wo ipele to kan bo je kon fa koyo ni diji meta to ti wa yeri ile Nigeria to wa won heke ninu idiji ohun yo ti lo wa ko pelu ile Burkina Faso abi ile Sierra Leone to no wa ko pelu ile Zambia le kan si awon koko na re aka fun pe ale tinobo ti pase fun awon osise alabo kan de kon ti tu okun lorun awon eyan ton ko nigbekun mosalase kan ni ipinle Niger aka fun pe isi awon mo ile ye ti won to marun de ni adorin ona won pada si South Africa to ba di ola ojoru ni ipinle osaka fun pe commission tutun fun ile ise olopa ti se pade papo pelu gomina adeleke jeje lati je ki awon eyan ni buya ni ile ise olopa ipinle osun ni lokere aso fun pe igbakeje re Tanzania fi ise sile lakotan akase ti gboyin wi pe agba bolu lowo eyin fun iko super falcons de meyi ti lo sinu iko agba bolu benfica ni le portugal cowboy we are doing or lordy meta 2015 oni are ile yi nigba na Muhammadu Buhari se fi lole igimo eleno meta la kan lati tanawadi mo se ra nkan fun awon ologun labe isakoso are to de logbe Umaru Musa Yar'Adua ati are omowe Goodluck Jonathan to eji lo pin iroyin ohun Abiodun Akiwumi ni olotu royin Taiwo Adeyemi lotu toka titi gboyin kurela fun agbaye wa ni kan damure ti 8.7 to wa ni lorin ni ipinle Kwara o daro

0: Ọlọ́run àánú yanjú ẹ̀ ló ń pè ọ́. Pé kó wọ́n dáre. Àsìkò ti tó fún ọ. Wọ́n ti pẹ̀lú àwọn aláyọ̀ jáde. Kò jẹ́ ni táyé ń bá gbégbá ọpẹ́. Àánú nìkan ló lè fi ṣẹ́gun. Àìsí ọlọ́jọ́ pípẹ́. Alágídí ogun. Ogun tó ń gbé ọlá torí òkè dórí òkè. Àìní fọkànbalẹ̀ nílé ọkọ. Àìní sinmi lórí ọmọ. Ìdápadà ayọ̀ ìdílé. Iṣẹ́ tó ń sàárẹ̀. Ayé tó ń ṣàfẹ́kù ìrànlọ́wọ́. Yá pàdé níjọ CSC. Goshenland. Ìyànà Sapati ìpínlẹ̀ Kwara. Orí òkè àánú yanjú ẹ̀. Láago mẹ́wàá òwúrọ̀. Gbogbo ọjọ́ bọ̀ ọ̀sẹ̀ọ̀sẹ̀. Every Thursday. Àti ní gbogbo ọjọ́ Sátidé àkọ́kọ́ nínú oṣù. Ìta pàkórí ẹ̀ ni Sátidé bẹ̀ wọ Ọlọ́run 1930. Láago méje òwúrọ̀ sáago mẹ́sàn-án òwúrọ̀. Ẹbí tí Ọlọ́run ìke bàbá wa bá Bọ́lá Olómìyẹ ṣe lọ wòlíì Fẹ́mi Dáìró. Bàbá àánú yanjú ẹ̀. Àtàwọn ìránṣẹ́ Ọlọ́run mi. Fún àdúrà pàtàkì. Pẹ̀ sórí 08032404977. Sọ fẹ́ ní ìkápẹ́.
1: Put your hands together and celebrate Jesus. Pàtẹ́wọ́ yẹn fún Jésù dáadáa. Pàtẹ́wọ́ yẹn fún Jésù dáadáa. Ẹni tí ó dá ọ̀run àtayé. Pàtẹ́wọ́ yẹn fún Jésù dáadáa. Pàtẹ́wọ́ yẹn dáadáa. Pàtẹ́wọ́ yẹn dáadáa. Jẹ́nsó àsọtẹ́lẹ̀ méje sí ọ.
2: Let me share seven prophecies with you.
1: Àsọtẹ́lẹ̀ àkọ́kọ́ ni eléyìí.
2: This is the first prophecy.
1: Mo ní àsọtẹ́lẹ̀ àkọ́kọ́ ni eléyìí.
2: This is the first prophetic utterance.
1: Àánú tí ẹnikẹ́ni òjọ́ láre rí nínú ilé yín.
2: Mercy no one in your household has ever.
1: Àánú tí ẹnikẹ́ni òjọ́ láre rí nínú ìran rẹ.
2: Mercy no one in your generation has ever.
1: Èyí ni ọwọ́ Olúwa látẹnu wòlíì rẹ̀.
2: This is the voice of the Lord.
1: Lórúkọ Jésù, àánú yẹn ayọ̀ ń dá rẹ̀ fún ẹ.
3: Jesus.
1: Àsọtẹ́lẹ̀ kejì leléyìí. Ìrànlọ́wọ́ ojú ọjọ́. Tó máa yí ìtàn rẹ padà. Ìrànlọ́wọ́ ojú ọjọ́. Tí ọ̀rọ̀ rẹ á fi di àríyànjiyàn. Lórúkọ Jésù, ó yá gba ìrànlọ́wọ́ yẹn.
3: Àmì Jésù.
1: Mo ní kó o gba ìrànlọ́wọ́ yẹn.
3: Àmì Jésù.
1: Àsọtẹ́lẹ̀ ìkẹta rèé. Bíbélì wípé. À ń tẹrí ẹ̀dá bá. Ó ní kì í ṣe ìdùnnú ẹ̀dá. Ó ní agbára tó ń tẹrí rẹ̀ bá. Ó ló ní ète lórí ẹ̀. Agbára tó ní ète lórí rẹ̀. Agbára tó ń tẹrí àyànmọ́ rẹ̀ bá. Àṣẹ jáde sí ọ. Lórúkọ Jésù, agbára yẹn ṣubú níwájú ẹ.
3: Àmì Jésù.
1: Agbára yẹn ṣubú níwájú ẹ.
3: Àmì Jésù.
1: Mo ní agbára yẹn ṣubú níwájú ẹ.
3: Àmì Jésù.
1: Àìlíkà Pọ́ríà Ṣáìdà. Àsọtẹ́lẹ̀ kẹrin rèé. Isaiah 50 verse 7. Ó nítorí tí Olúwa Jehovah yóò ràn mí lọ́wọ́. Ó nítorí náà èmi kì yóò dààmú. Ó ní ìdíre mo ṣe gbé ojú mi ró bí òkúta líle. Ó ní èmi sì mọ̀ pé. Mo ní ojú òní tì ọ́.
3: Àmì Jésù.
1: Bí gbogbo èèyàn bá ń ṣẹ̀sìn láyé.
2: Everybody is
1: there. Lórúkọ Jésù, ó ní bá wọn ṣe ẹ̀sìn.
3: Àmì Jésù.
1: Mo ní lórúkọ Jésù, ó ní bá wọn ṣe ẹ̀sìn.
3: Àmì Jésù.
1: Mo sún àsọtẹ́lẹ̀ karùn-ún sí ọ. Lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́. Bíbélì wípé ọfà ènìyàn búburú. Ó ní yóò padà sí òkà ìyá rẹ̀. Abárí ọfà kọfà lára ẹ. Fi ààrẹ láti inú ìjọba òkùnkùn sí ọ. Èmi wí ní orúkọ Olúwa Ọlọ́run Israẹli. Ọfà yẹn lálẹ́ lára rẹ.
3: Àmì Jésù.
1: Ọfà alálọ́bọ̀. Tó máa ń lọ tó máa ń padà. Mo kéde rẹ̀. Lórúkọ Jésù. Ó yẹ gbiná.
3: Àmì Jésù.
1: Ó yẹ gbiná.
3: Àmì.
1: Ó yẹ gbiná.
3: Àmì.
1: Ó yẹ gbiná. Àsọtẹ́lẹ̀ kẹfà rẹ̀ o. Mo kéde rẹ̀. Àti ìwọ. Àti irú ọmọ rẹ̀. Nínú yàrá kò ṣeé ṣe. Ó yẹ jáde kúrò níbẹ̀.
3: Àmì Jésù.
1: Nínú yàrá kò ṣeé ṣe. Àyànmọ́ rẹ̀ jáde.
3: Àmì Jésù.
1: Àyànmọ́ rẹ̀ jáde.
3: Àmì.
1: Àyànmọ́ rẹ̀ jáde.
3: Àmì.
1: Àyànmọ́ rẹ̀ jáde.
3: Àmì.
1: Àyànmọ́ rẹ̀ jáde.
3: Àmì.
1: Àyànmọ́ rẹ̀ jáde.
3: Àmì.
1: Mo nínú yàrá kò bọ́ sí.
2: In that room of impossibility.
1: Nínú yàrá kò bọ́ sí.
2: In that room of nothing.
1: Nínú yàrá kò ṣeé ṣe.
2: In that room of impossibility.
1: Lórúkọ Jésù, ó yẹ jáde kúrò mẹ́.
3: Àmì Jésù.
1: Ó yẹ jáde kúrò mẹ́.
3: Àmì.
1: Ó yẹ jáde kúrò mẹ́.
3: Àmì.
1: Ó yẹ jáde kúrò mẹ́.
3: Àmì.
1: Àsọtẹ́lẹ̀ kejì rèé. Ẹ̀mí tó máa lé ìrànlọ́wọ́ jìnnà sí ọ. Lórúkọ Jésù, ẹ̀mí yẹn ṣubú ẹ̀mí tí kì í fàyè gbà kọ́rọ̀ ẹ lọ́wọ́ ẹ̀mí tó máa ń déwájú olóore ṣáájú ẹ ẹ̀mí tó máa ń lọ sọ fáwọn olóore rẹ pé ò nílò ìrànlọ́wọ́ àṣejáde ẹ̀mí yẹn lánà ó lánà ó lánà kó tó pé 24 hours ìrànlọ́wọ́ tí ayé ẹ nílò ṣàmì yẹn dáadáa ó yá gbọ́ ìrànlọ́wọ́ yẹn ogo ni fọlọ́run lókè
4: hallelujah
1: ọlọ́run gbọ́ àdúrà jésù olúwa wá
4: àmì lórúkọ jésù
1: ṣé o lè kí hallelujah ńlá tó tóbi ẹyọ kan sí olúwa jọ mo fẹ́ kó fi gbogbo ẹ̀mí rẹ ké tó o bá wà ń bí kí hallelujah yẹn dáadáa tó o bá wà
2: online
1: join kó kí hallelujah yẹn dáadáa we are somebody shout hallelujah
4: hallelujah
1: amen
4: amen
1: we will be speaking on help.
2: A o ma soro lori iranlowo.
1: Help is not a weakness.
2: Iranlowo ki n se ibi ti eniyan ku si.
1: It is not because you are weak that is why you need help.
2: Ki n se boya tori pe o ni ailera lo se nilo iranlowo.
1: Or because you don't have anything.
2: Tabi tori pe o ni kankan.
1: That is why I said help is not a weakness.
2: Mo se so pe iranlowo ki n se kudie kudie.
1: Help is God's way of reminding you you were not created to do everything alone.
2: Iranlowo ada wipe a o da o lati se ohun gbogbo fun ara re nipa ara re.
1: Is reminding you that you were never created to do everything alone.
2: Iranlowo wa lati ran leti pe a o da o lati da gbogbo e se fun ara re.
1: So when you are talking about help,
2: tàbá ń sọ nípa ìrànlọ́wọ́.
1: You can ask for help, it's normal.
2: O lè béèrè fún ìrànlọ́wọ́ kò jẹ́ tuntun.
1: Because it's another way of God telling you you cannot do it alone by yourself.
2: Ó jẹ́ ọ̀nà mìíràn tí Ọlọ́run gbà láti jẹ́ kó mọ̀ wípé o lè dá ṣe.
1: When God created you,
2: Ọlọ́run dá ọ.
1: God knows that you will need his help.
2: Ọlọ́run mọ̀ pé wà á nílò ìrànlọ́wọ́ rẹ̀.
1: You cannot do everything by your power.
2: O lè dá gbogbo ẹ̀ sí nípa agbára rẹ̀.
1: The Bible says no man prevail by his strength.
2: Bíbélì jẹ́ kí a mọ̀ pé kò sí ọkùnrin kan tó jáwé olúborí nípa agbára rẹ̀.
1: O lè dá jáwé olúborí nípa agbára rẹ̀.
2: You cannot prevail by just your strength.
1: Bíbélì pé kìí ṣe nípa ipá.
2: Bible says not by his power.
1: Tàbí nípa agbára.
2: Neither is it by your might.
1: Bí kò ṣe nípa ẹ̀mí Ọlọ́run.
2: But by the spirit of God.
1: Bíbélì wípé.
2: Bible says.
1: Àwọn tó dúró de Olúwa.
2: Those that wait upon the Lord.
1: Ó ní a ó tu agbára wọn ṣe.
2: Your strength shall be renewed.
1: Oníwọ̀n ó sáré kò ní rẹ̀ wọ́n.
2: Better run and never be weary.
1: Oníwọ̀n á rìn àárẹ̀ kì yóò mú wọn.
2: Better walk and never be tired.
1: Kí ni ìdí tó fi rí bẹ́ẹ̀?
2: Why is it so?
1: Torí pé Ọlọ́run kún wọn fún ìrànlọ́wọ́.
2: Because God filled them with help.
1: Ẹnìkan gbọ́ mi ní alẹ́ yìí.
2: Somebody is hearing me tonight.
1: Ibi tó ti gbé ẹrù yẹn tó ò lè gbé.
2: Where you carry that
1: load. Lórúkọ Jésù, àánú máa bẹ́ẹ̀ gbé ẹrù náà.
2: Mercy will help you out.
1: Ó ṣàmì yẹn dáadáa. Mo ní àánú abọ́ gbé ẹrù náà.
2: Amen.
1: Sori mo sọ fun wa pe.
2: I told us that.
1: Ìrànlọ́wọ́ méjì ló wà.
2: There are two kinds of help.
1: Mo ti máa ń sọ ní gbogbo ìgbà, every one of you here, ìwọ tó o bá tí ì gbọ́rí lẹ́nu mi, a jẹ́ pé new member ni ọ.
2: Something that I've always been saying, if you've not heard it before, you are just coming.
1: There are two types of help.
2: Oríṣi ìrànlọ́wọ́ méjì ló wà.
1: Ìrànlọ́wọ́ àkọ́kọ́.
2: The first kind of help.
1: Ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run.
2: Is help from God.
1: Ìrànlọ́wọ́ kejì.
2: The second kind of help.
1: Ìrànlọ́wọ́ àwọn tí Ọlọ́run fi ọwọ́ tọ ọkàn wọn.
2: Is the help of those that are God inspired.
1: Aṣọ wa ń bí báyìí.
2: Are you here?
1: Ìrànlọ́wọ́.
2: Help.
1: Àti ọ̀run wa.
2: Divine help.
1: Àti ìrànlọ́wọ́.
2: And that help.
1: Àwọn tí Ọlọ́run fi ọwọ́ tọ ọkàn wọn.
2: That God inspired.
5: Àkókò náà ni ojoojúmọ́. Ni wọ́n ń tan Dávidì wá láti ràn án lọ́wọ́.
1: Yes sir.
5: Títí tí ó fi di ogun ńlá.
1: Wọ́n ní ní ojoojúmọ́.
2: Said daily.
1: Wọ́n ń tan Dávidì wá.
2: David was being sought after.
1: Láti ràn án lọ́wọ́.
2: To help him.
1: Títí tó fi di ogun ńlá.
2: Till he became a great host.
1: Ẹ gbọ́ mi sà.
2: Listen to me.
1: Tí ènìyàn ò bá rí ìrànlọ́wọ́ gbà láti ọ̀dọ̀ Ọlọ́run.
2: If a man fail to receive help from God.
1: Ó ṣeé ṣe kí àwọn tí
6: There
2: is responsibility of people that will not be inspired to
6: be.
2: If you don't obtain the first
6: kind of help,
2: the second help cannot come. It is the first help that will bet the second
6: help. Because David obtained
2: help from God.
6: Mama, koma wa lojojumo lati wa ma ran an lowo.
2: People that were inspired to come on a daily basis.
6: Titi to fi di ogun la.
2: Became a great host.
6: Gbogbo eyan to n gbo mi nbi.
2: Everybody hearing me.
6: O wa ni abe ohun mi.
2: You are under.
6: O le se ami ti o le.
2: Can say powerful.
6: Lati ale ipere.
2: Beginning from
6: here. Awon eyan a ma wa ran an lowo lojojumo.
2: Amen.
6: Sa, awon kan wa sa.
2: There are some people.
6: Olorun ba won da majemu yen.
2: God established that covenant.
6: Ile ojo kan oni su.
2: There is no day.
6: Ki enikan ma ran won lowo.
2: That will end without somebody else.
6: O se le wu kori.
2: No matter how small it is.
6: Ojo kan.
2: There's a day.
6: Oluwa so mi pe.
2: God told me that.
6: Omo mo ba da majemu.
2: Son, I'm making a covenant.
6: Ko si bi ki bi to ba de.
2: There is nowhere you get to.
6: Wa ri enikan ti yo ran e lowo.
2: You must find somebody to help you.
6: Mi o se re o.
2: I'm not.
6: Let your journal.
2: From that time.
6: Lock badua lori oke jeje mi.
2: Even if I go on my own to pray on the mountain.
6: Kin lo pray jeje mi.
2: On my own.
6: Mari enikan ta wa.
2: I will see somebody.
6: Daddy e badua.
2: And say daddy pray.
6: Abi ko ni mo ti ma follow yin.
2: As he said that.
6: Ako WhatsApp o.
2: And they will tip on.
6: Aran mi lowo sha.
2: And they will help.
6: Ma tun ni Oluwa o se.
2: I say Lord, I thank you.
6: Nitori pe majemu re oye.
2: Because your confidence.
6: Eyan lo ma ye.
2: It is men that have vat conversion.
6: Olorun ki ye.
2: For that of course.
6: Mo su asotele. Ti won ba je ko se ami. Pelu ase Olodumare. Iranlowo ojojumo ma wo ori.
2: Ah,
6: o sami ya dada.
2: Ah,
6: Iranlowo ojojumo ma wo ori.
2: Ah,
6: Iranlowo igbagbogbo ma wo ori.
2: Ah,
6: Iranlowo ojojumo ma wo ori.
2: Ah,
6: somebody shout amen.
2: Amen.
6: So how did God help now? How God usually help man? If you are not writing, please write. Please, I want you to write something. Because about 3 or 4 points, when I mentioned it, we are going to pray. You can still go and read it at home. How God helps men. Number one. Some battle needs help. Oh, there are some battle that you cannot fight yourself. There are some situations that you cannot control by yourself. Regardless of how powerful Moses was.

0: Mary. Lọ́jọ́ Wednesday ọ̀sẹ̀ yìí ni wà á gbọ́lọ́wọ́ ogun Jésù máa sún ọ̀dà ṣẹ́gun.
1: A ní ìgbàgbọ́ pé ẹ ti di alábùkún fún nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yìí. A gbà ní àdúrà kí Ọlọ́run ṣe yín ní olùṣe ọ̀rọ̀ rẹ̀. Fún àdúrà, ìmọ̀ràn tàbí ẹ ní ìbéèrè, ẹ lè pe bàbá wa sí orí ẹ̀rọ yìí 08034044133. Lẹ́ẹ̀kan sí 08034044133. Kí Olúwa kí ó bùkún fún yín.

ọlọ́mọba tó ì ṣiṣẹ́ wa níyìn tó kàn nínú ọdún 2026 òní tó jẹ́ ọjọ́ karùndínlọ́gbọ̀n adúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ibi tó mú wa dé àti ibi tó mú wa lọ ọ̀pọ̀ ló ti lọ ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti gbé mu ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni àjọ jáde láàárọ̀ àwọn kan bá wa padà wọlé o a fi yọ wọn o àwọn kan bá ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n tún ń bẹ̀ ọ́ fún àlàáfíà tó péye abẹ́ ọlọ́run ọba dákun fún alálàáfíà abẹ́ ọlọ́run ọba dákun fún alẹ́mì gígùn abẹ́ ọlọ́run ọba má jẹ́ kojú tiwa jẹ́ ká rówó ná jẹ́ ká rówó lò adúpẹ́ lọ́wọ́ rẹ̀.

ọlọ́run bá abẹ́ o. Ilé ayé ta wà yìí, ó kọjá òye wa. À ń bẹ ọlọ́run kó má gbayọ̀ lọ́wọ́ wa. Ilé Ìdùmàrè dákúndábọ̀.

Ọlọ́run bá mi fayọ̀ yẹmí, dá mi sí mo bẹ̀, mo bẹ̀ ọ́. Àwọn èèyàn tí ń gbọ́ wa lálẹ́ òní, wọ́n bẹ̀ ọ́ náà kò dá wọn, kò dẹ̀ fayọ̀ yẹ wọ́n.

0: Bọ́dá ajá bẹ̀rẹ̀ tó ní pápápá bẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa. Nọ́mbà tẹ́ sọ síta sí 0916-159-1011. Ẹja ṣe bèlè ká gbọ́dọ̀ yẹ̀wò láti bẹ̀ ẹ làǹfààní láti máa dá sí.
1: Hello.
0: Ẹ kàlẹ́.
1: Èmi ẹni tọ́lọ́run mà láti ìlú tọ́lọ́run mà.
0: All right.
1: Mo gbé ìgbéyàwó, sì gbéyàwó. Láti bí ogún ọdún lé sẹ́yìn ṣùgbọ́n kò sí ìfẹ́ láàrin wa. Àwọn ìdílé ìyá mi àti àwọn ìyàwó ìyáyàwó mi àwọn náà ṣàdúgbò mo ṣe fẹ́ ọmọ náà. Àfẹ́ra wa kò sí ìfẹ́ kò sí gbádùn kò sí kankan. Tó bá rí mi pẹ̀lú obìnrin ìjà ló máa ń jà káàkiri. Mo ṣe làálàá mo sáré pé kí n lè bọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mi ò bọ́. Ẹ dákun mo fẹ́ gbà lọ́wọ́ tán bá lè ṣe fún mi ọmọ Yorùbá àtàtà. Ìrànlọ́wọ́ tán bá lè ṣe fún mi bí màá ṣe bọ́ lọ́wọ́ rẹ̀. Àgbà ti ń dé kò jẹ́ kí n fẹ́yàwó mi kò jẹ́ kí n kúrò lójú kan iṣẹ́ mi kan ṣáàdúró sójú kan ni. Tí n bá débi wọn lòun ò jẹ́ kí iṣẹ́ mi ó kúrò lójú kan.
0: Ẹ
1: dákun ẹ gbà mí lọ́wọ́ rẹ o. Èmi ẹni tọ́lọ́run mọ́ o.
0: Ó dà kò sí wàhálà ọ̀rọ̀ àkọ́kọ́ tí a gbé yẹ̀wò nù. Ẹ já gbé ọ̀rọ̀ yìí ká tún gbé yẹ̀wò kó jẹ́ ọ̀rọ̀ kejì.
2: Ẹ̀lú ẹ̀ kalẹ̀ olótú. Ẹ kú iṣẹ́. Ọlọ́run máa ràn yín lọ́wọ́ ọlọ́run máa tẹ̀ yín síwájú. Ẹjọ́ èmi lẹni tọ́lọ́run mọ̀ láti ìlú tí ọlọ́run mọ̀. Ẹjọ́ mo fẹ́ sọ síta ni. Ọmọ Nàìjíríà kan bá mi lámọ̀ràn kan tí mo bá lè lo ìjọ. Mo ní mo ti lọ sí hospital láì mọ iye ìgbà tó yẹ pé mo kàn náwó ni. So wọ́n ní mo ní BP, mo ní typhoid malaria. So gbogbo ẹ̀ dẹ̀ mo ti treat, mo ti lọ sí hospital, mo sì ṣe check up. Bí hospital méjì mo ti lè lọ ni mo ṣe check up mo dẹ̀ ṣe. Wọ́n dẹ̀ fún mi lóògùn wọ́n ṣe bọ̀ mi rí changes at all. Ó ní hospital méjì ọ̀tọ̀ọ̀tọ̀ mo ti lọ. Ẹ̀jọ̀ mo ní ẹ̀bá mo rìn jẹ́ àbá nìkan tí mo lè lò. Wọ́n ní kí n lọ sí general hospital láti lọ ṣe proper check up. Torí private mo ń lò tẹ́lẹ̀. Bọ̀ mi ní owó lọ́wọ́. Mi ì dẹ̀ lẹ́rìn bọ̀dì láti hẹ́pù mi. Tó bá ní ní àgbo tí mo lè kì mọ́ra wọn ẹ̀jọ́. Ọmọ Nàìjíríà kan gbà mí níyànjú kí wọ́n sọ fún mi ẹ̀jọ́ mo fún ọlọ́ba mo fi bẹ̀yìn. Ara yíro kò jẹ́ kí n gbádùn. Mo ti sùn kẹ́yìn nísìnyí ó ti pẹ́ ara máa ń ro mí. Ẹ̀jọ́ ọmọ Nàìjíríà kan gbà mí níyànjú kan tí mo bá lè lò mọ́ra wọn. Àwọn kan ní kí n lo ọ̀sán wẹ́wẹ́. Pẹ̀lú ewé òwú gbogbo ẹni mo ti try mi ní changes. Ẹni kí n lo epo àgbọn kí n ṣe mọ́ gbogbo àwọn ewé fruit mo ti lò mi rí changes. Ẹjọ́ tó bá nìkan mi tí mo tún lè lò. Kò mọ̀ Nàìjíríà kò gbà mí níyànjú. Àlàáfíà ara wa Ọlọ́run ní fi jẹ wáyà ẹjọ́ ẹ̀sà náà mi.
0: Ó dà ọ̀rọ̀ lẹ́gbọ́ látọ̀dọ̀ arábìnrin yìí tí ó sọ kalẹ̀ yìí. A wà ní dúró síbẹ̀ nítorí ẹ̀yin aráalé wa ẹ̀yin tí ẹ wà nílé ẹ̀yin náà lẹ́gbàá arábìnrin ni mo. Ẹ̀dà ó ní ọ̀rọ̀ kan tá a gbéyẹ̀wò bíi oṣù kan sẹ́yìn tí a sọ fún arákùnrin náà kò jáwọ́. Arákùnrin yóò jáwọ́ o. Mo fẹ́ kọ́rọ̀ ọ̀hún di mẹ́ta. Ní òun bá arábìnrin kan fi ṣe ìkó ti ìyàwó ilé tó lòun fẹnu kò lẹ́nu. Wọ́n ní arákùnrin ní pé òun ṣetán láti filẹ̀ ó lóun ò bá sọ̀rọ̀. Ó ní lẹ́yìn ìgbà tó ń filẹ̀ tán ó ní ó wá ń wá ọ̀nà láti rí pé kí wọ́n máa bára wọn sọ̀rọ̀. Arákùnrin ní pé kò fi ń lẹ̀ o. Ó ní ṣe ló ń bá òun ká ṣe ló ń bẹ̀ òun. Ó ní ó sọ fún òun lọ́jọ́ kan pé òun ò nífẹ̀ẹ́.

0: mọ́. Ó ní òun wá bá sọ̀rọ̀ pé má ṣe bá wọn pé ẹ parí nǹkan arábìnrin nípò òun nífẹ̀ẹ́ ọkọ òun mọ́. Ó ní ìdí tóun fi wà lọ́dọ̀ kan ni orí ti ọmọ ti ń bẹ láàrin òun ẹ arábìnrin ìyá àti ọkọ rẹ̀. Ó ní sà one day àwọn àti arábìnrin ìjọ ní àjọṣepọ̀ gbàm nǹkan tá ń sá fún wọn ṣe o. Wọ́n ní láti ọjọ́ òun ni inú àwọn ò ti dùn. Wọ́n ní kẹ́ ẹ wá gba àwọn nímọ̀ràn wípé báwo ni wọ́n ṣe lè fi arábìnrin lẹ̀ nígbà tí arákùnrin ti lọ rèé kọlu arábìnrin yìí báyìí. Wọ́n ní arábìnrin ní pé òun ò rí dùnú kankan lọ́dọ̀kan ó lọ́n dẹ̀ṣẹ̀ tán láti tọ́jú arákùnrin. Ìkún ẹ má jẹ́ ń sọ̀rọ̀ ẹ̀yin náà lẹ̀ parí ọ̀rọ̀ náà ọjọ́ ọ̀rọ̀ mẹ́ta báyìí. Ọ̀rọ̀ àkọ́kọ́ ẹ ti gbọ́ ẹni tó sọ̀rọ̀ ìyàwó rẹ̀ tí òun náà rẹ̀ dùn tó jẹ́ pé ọkọ nu o tí wọ́n ní pé òun jáde sọ̀rọ̀ ara rẹ̀ wọ́n ní ọ̀rọ̀ ìyàwó rẹ̀ ló fà á tí ìyàwó rẹ̀ bá fi lẹ̀ wọ́n bá fi ìyàwó rẹ̀ lọ rẹ̀ tó lè níyanjú. Mi ò fi bẹ́ẹ̀ gbàgbọ́ nínú àwọn kan bẹ́ẹ̀ púpọ̀ o ṣùgbọ́n ibi tọ́rọ̀ wa wà ni wípé báwo lẹ̀yìn ṣe ń bá ìyàwó yín gbé. Ẹ gbọ́rọ̀ náà látọ̀dọ̀ arákùnrin ẹ ti gbọ́ lẹ́ẹ̀kan gbàtà bẹ̀rẹ̀ arábìnrin tó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ BP ìlera ara àwọn àti ara ríro àìrórun sùn ẹ ti gbọ́ pé bá mọ̀nà àbáyọ tẹ àwọn kan tẹ sọ fún arábìnrin náà. Ẹ já gbé pé ẹyọkan ká tó lọ rí ìtajà ẹ lọ ẹ kálẹ̀ o 0916159111 ẹ kálẹ̀ o ẹ já ṣègbé pé kan náà. Hello pápápá.
1: Hello ẹ kálẹ̀ o.
0: Ẹ ṣe ọmọ dúpẹ́ o.
1: Ẹ ràtà àpẹ́tò.
0: Adúpẹ́ lọ́wọ́ lọ́wọ́.
1: Náà ní Dèkì.
0: Àmì ẹ̀ṣọ́.
1: Ẹ ràtà.
0: Mo gbọ́ yín.
1: Orúkọ mi ni.
0: Ọ̀dà wọn ti ṣetán. Hello ẹ kálẹ̀ o. Ẹ bá mi gbóhùn sókè ẹ dákun mo bẹ̀ yín ni. Mo ń gbọ́ yín ẹ ká lẹ́sà. Ẹni láti ní sòrò tá bá padà dé ẹ láǹfààní láti sọ síta ẹ dákun sà ẹ dákun ṣe gbọ́ ẹni sòrò. A ní ìpolówó ọjà tí a fẹ́ ṣe nísìn ṣùgbọ́n àbẹ̀ yìí tẹ̀yìn bá ní ọ̀rọ̀ tẹ fẹ́ sọ síta ẹ sẹ́ kánmọ́kánmọ́ ẹ jó jẹ́ kánmọ́kánmọ́ ẹ lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ látòrí WhatsApp ẹ tún lè pè wọlé ẹ lè fi voice note ránṣẹ́ kó lè bá a rọrùn fún àwọn méjèèjì. Ẹ lè dá sí àwọn ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ dákun ẹ dá sí ọ̀rọ̀ náà tẹ bá dẹ̀ dá sí ẹ kọ́ síbẹ̀ ìmọ̀ràn rẹ o fún ẹni àkọ́kọ́ fún ẹni kejì kárá ìṣe ní pápápá 0916159 1011. Mo ń bọ̀ ẹ má yòókù ń bẹ̀.
2: Kọ́kọ́ ìkànnì tí ẹ ó kọ́kọ́ kàn lórí ẹ̀rọ rédíò yín.
3: Ẹ káàbọ̀ Diamond FM ni wọ́n ń pè bí.
2: Àwa ni ọ̀rẹ́ tímọ́tímọ́ tí ẹ̀yìn yàn láàyò. Ògbóǹtarìgì ni wá. Ìkànnì tó ń tàn yẹrin. Diamond FM fún ìgbádùn tiyín nìkan ni o.
4: Yóò bára Jerry Gold Wellness Therapy nílùú Ìlọrin. Jerry Gold fẹ́ mọ rírì yín o. Ọ̀nà wo ni wọ́n fẹ́ gbà mọ rírì yín? Jerry Gold bá ń kí àwọn èèyàn kẹ́ ṣàlàyé.
5: Àti gbogbo ẹ̀yin fans wa nílùú Ìlọrin àti agbègbè rẹ̀ àti Nàìjíríà lápapọ̀. A ti bẹ̀rẹ̀ pé ìpolówó glasses
4: awojú
5: fáwọn tó bá ní glaucoma cataract tipẹ́tipẹ́. Àwọn èèyàn ń pè mí sí glasses ṣé glasses yóò dínwó ni mo ní? Kò dínwó. Ìpè yìí pọ̀. awa tori pa nse ajodun odun keji wa lowo awa send fun ilese ke le se fun wa won anada awon fun ani promo
4: lori
5: fun ojo mesan
4: glass yen 9 days
5: be ni
4: ojo wo sojo wo
5: Thursday 20
4: okay
5: see Saturday on 29
4: osu yi
5: osu yi
4: okay
5: now glasses yen irule wa ara kin to wa lo sibe awon product ta ma npo lowo njo e je kin rin leti
4: okay
5: mosquito repellent wa cherry ogun malaria ojo ogun e fan lo mo je ke fun ojo
4: ko mo ba sa isan
5: lora
4: vi to fi ro ogun isan
5: yo da fun
4: ojo to fi repellent e lo
5: lora vi mosquito repellent o wa n chupest o wa ni aro mo kaya ti one step
4: okay
5: then aso nipa ganoderma coffee tea
4: okay
5: pe o ma boost immune system o ye ka ma mu lale lale ka to sun
4: okay
5: be ni iyan na wa na pharmacy mo daruko yen
4: okay
5: then loni awon aso nipa tea tuntun kan ta mo si detox tea
4: okay
5: oni tea ta fa nfo agwa ara wa gbogbo yen patapata loni die
4: okay
5: tea yen 18,000 leba
4: okay
5: be ni
4: okay
5: ni aromakaye
4: ati
5: one
4: step pharmacy
5: gbogbo yen tela glasses patapata e lo ra tea yen
4: okay
5: e fo idoti agwa ara yin
4: ke fo jade
5: eyin tea tin ra glasses na o wa very important
4: ke ra tea yen
5: detox tea la pe e gbodo detox fara ara yin
4: okay
5: na elu le wa ba glasses yen lote yi
4: fun promo tin lo lowo
5: fun promo tin lo yi
4: e je won mo
5: e ri pe glasses yen is 320,000 but to pe promo wa ile ise ni ke wa ra ni 280,000
4: eh won get 40,000 kwo lori e
5: ben so e wa gbo glasses to do temi bottle ba wa bottle yen le yan ma ro mi se olon ma serve as eye drop fo ju yen
4: okay
5: so bottle yen le ni ile se lo se won se so bottle ba wa so 280,000 le ra glasses and with bottle to ba je glasses kekere ya won to ni ipinja oju kekeke boya lo lo ba yen ma lo system gan tabi already get lo recommend glasses glasses to le correct oju yin te need the buy and the quantum non recommended yen lantern 120,000
4: okay promo price nko
5: promo price yen age 90,000
4: 30,000 lo ko lori eyan say with bottle ni yen na
5: with bottle ni o
4: okay
5: e wa gbo daada detox tin yen wa very very important
4: fun gogbo
5: eyan fun gogbo eniyan
4: gogbo eni tin je tin fin kan si mu tin mu mi
5: eyan faji e ni detox tin eyan te pe like you kele gogbo eyan sha lo ni detox tin gogbo en te won la glasses te ba tin lo la glasses yin se en gbo mi ibi te ti ra ni lorin te ba ti pe mi in so fun yin te ba de be tan ma ni o si nle e sanwo sile
4: okay
5: ati ko sibe o but tori promo o le tan e sanwo sibe
4: tori promo awon eyan le ti
5: be ni
4: te ko be o ti tan
5: da fun yin pharmacy te lo ma so fun yin te ba ti pe mi
4: okay
5: so o wa very very important eyin te lawon eyan te pe ti fun number mi e ti pe ba ipoto promo n lo lo ni lu ilorin o
4: papa julo eyin te n beere pe so de wo
5: so de wo
4: okay
5: 20 August 22
4: lo bere
5: yo pa yin ni August 29 so lora glasses re ko de da detox ti pelu e
4: okay
5: promo ka to wa nbe to to wa lo lowo lowo bayi na
4: ehn
5: gbogbo te ba ni pe ni ja boya bp boya sugar eyi ke ipe ni ja gwa ara yin lo lowo ba ni ile sha logo mosho a nse 20% discount
4: promo
5: be ni
4: lori awon product
5: product china tanta
4: okay
5: iye awon supplement wa to wa fun bp sugar stroke lo si risi ipenija agwara a nse 20% discount lo lo lo buy
4: okay
5: so ti o ba ni aisan nu agwara re pe wa wa enjoy 20% discounting
4: e ba pe number ton le ko si
5: 080 0804 3484 84 83 89 0804 34 84 84 43 89 atokun eto seki mo tan yin awon ipe ti mo n gba lowo lowo ba lori glasses inu mi si dun
4: olohun oba yo
5: mo aye o
4: wa
5: e je ti wa ra na yo ba yin lara mu e je to ra yo tun ba yin lara
4: mi e se
5: o dabo
6: lawole sun labala aso sita
7: elo e kale o oruko mi ni eni tolomo mo fe so sita ni o
6: se eni to ba dake tara re ba dake ni
8: wa ya nkan to sun ni iku o se ku fun mi ni pe ko iku o mu fun mi ni lati ni ki n gbe kan je
9: mi o ma boju ogun laye o ba ma ti mura sile
6: ma dake wa fi ronu para re
10: ejo kini ejo wa n ste bi mi pe awon mo to bi fun mi gan iku ira ti n wa
6: gbiyanju ko so sita lori eto lawole sun labala so sita kokan re o fuye ka le sorun asun fori losuka kokan o si bale dedede lawole sun pelu abala so sita lori ikani Diamond FM lati gbogbo ago mesan ale ojo Isegun Tuesday ati ojobo Thursday
11: e kale o eto yin la fe da si o akoko o ni ti iyawo ti o mo npe ko to wole
6: awon oro imoran oro iyanju ati orin tin tuni lara nigba ifonju teda wa ninu itojuko lawole sun lori Diamond FM eto fun gbogbo ebi ko se magboni.

0: Eka Bokwada, sorry eto la wale so ni kani Diamond FM. Elembe mo beba se ndera kumowa. Ewa nkan fidile tabike fidile nkan. Lati jebadu ntoyi, lale toni. Awoto so sita loloko ojoka. Eja pere, pelu oro arabire mo. Imona kanri, lati odo amoy nyawa timbenle. Awon yen gba wa e le darapo mo wa lati ori Facebook kete Diamond 885 TV e de le gba wa lati Radio Garden ti Mr. Samson lati Basin se lale oni lati lu Eko e le tete Diamond FM Diamond 87 Diamond 885 e lamfani lati gba wa nbe oda e je ma bere pelu awon imoran ti me waju mi bayi ka won yen gbo nbe
1: Kalesa, a cool program. A codomet, your codometer. Immoral me for any say, only I blow prayer.
0: Okay,
1: my little at that for fever. All I want to see, Lordish Rishu, I want to last Lewison. You will Lewison when you want law. She Lewison, see, I want question my share. Do dancer, she bend in one law. A period and walk or song go to the case, my dead as some money. Can she kiss it till she told you? So, in your cocoa, then a cage on your pay our preventive mayor. Phone, I won't continue business only be let if it did not. I won't I submitted tie. And Jen, one baby said no. Lori see malaria. Sonia, they are one up a phone. Insecticide treated net. Come as on seeing no. Lojo Juma. Then, Fonti typhoid not is malaria. Oshi she key immunity or goatee low. Kiwan jet and one jet two are early nutritious. Then, environment you ki won me so pe o clean awon omi to le darogun boya sinu tire sinu agolo to le breathe e fun ki won se kini ki won mu oju to ti gbo baba nbe ki won san ki won de ma jeun dara dara ki won je awon je to ba ni protein onje to ni carbohydrate ninu de ki won de ma mu omi dara dara won le se water therapy at least Tema ni between 5:30 to 6:30 ni aro wali koko mami to la waro fumbi yo maybe 1 liter then during the day wali mo maybe 3 liters ordinary water omi to mo then fonti fun pagiga measurement fun pagiga yen lo ma determine bi won se ma ma lo awon ogun ti won ma lo then another thing that you need be if you pay your tax, particularly on the major major German Faramodani, but for instance, if you pay your jain, only Ogun to Malo, Mrs. Centelli, only Ogun to Malo, Mrs. Centelli, so see all your Febawa, telephone phone number me.
0: That's true. Call about Jura Modada, a beyond Jilly Lori. I just showed you Pole Kasari Bomor Kana 0916 159 1011. Ekaleo 0916 159 1011. Hello, I think they call you. Ring 0916 159 1011. Hello, Ekaleo. Eba mi yire doin sisale.
2: Ekale
0: sa. Yire doin sisale e gbo mi e kale sa.
2: Nino ma de. Ele ara de ti ora pa ikoju ara. O gbo wa na si ogun ebo se bala mu. Eba gbo mi dada. Ni gbogbo wa ko ogun ibo se ti tela ra wa ogun bile ni ekun ja track atun so
0: mhm
2: e te ko gbianju ni ba nkan to je mo bi iba yen gbo aso fi pani so ni ria fi pani ah eni ko toju kokoro ka baba
0: okay
2: wa damo
0: okay
2: kokoro ka baba
0: mhm
2: wa damo
0: mhm
2: a n pe epo kan ni sepe leba ọ̀nta mẹ́tẹ̀ẹ̀ta ni ọ̀tọ̀jú tó bá ti wá tọ́jú rẹ kókó sínú àpẹ lọ́wọ́ wá omi ọ̀sán wẹ́wẹ́ òróǹbó wẹ́wẹ́ ẹjọ́ mẹ́jọ lọ́wọ́ gbé sí wẹ́wẹ́ tó gbé sí méjì méjì yóò kó sínú tó gbé kaná yẹn tó bá rómi ẹ̀dùn kó fi sè é tó bá sì tó jiná kọ́mọ́ fomi là o kọmọ mú láàárọ àti lálẹ nọmbà mi nù gbogbo bàbá ṣe rí kó pè
0: láàrin
2: ọjọ méje gbogbo tí ń pè ń pò láre láti ọlọ
0: ẹlẹẹkejì
2: lọ olúwa bèrè ẹni kọ tọjú ewé ìyálóde ọmọdé ewé ìyálóde ẹmọdé ewé ìyálóde kọ tọjú rẹ kọjá kọpọ ìgbẹ rẹ ìgbẹ òun gangan fún ara rẹ ìgbẹ ẹdajì kó gun pọ ní wíyàn kó pọ ọsẹ mọ ọsẹ mọ kó máa fi wẹ lógo ọlọrun lógo ọlọrun báyé bá ń bẹrẹ wọn jàwọ kó máa fi wẹ gbogbo tí ń jáde sàn lógo ọlọrun láàrin ọjọ méje ni kì í ṣe ọjọ mẹẹẹdógún láti
0: ọlọrun. ẹ ṣeun bọ́dà ẹ já gbọ́ látọ̀dọ̀ arábìnrin tó fi gbólóhùn
3: ránṣẹ́. ẹnu sá ẹnu sá èyí ni mo sọ pẹ̀lú bp malaria àti typhoid ni mo sọ parí environment mi clean environment mi o clean then pure water mo mọ mu àti mi àtàwọn ọmọ àtọkọ for the past 15 years tàti mọra tí mo ti fẹ ọkọ mi tó ti fẹ mi 15 years báyìí pure water náà mọ mu tí n bá travel tí n bá rí pé mi nílé mo rí pure water tó mo tó ṣe mú bíbẹ mo máa mú pamọ máa mú bẹbẹ bottle water sínú bag dání so mi environment mi clean all this thing mo ma ṣe then private hospital mo lo mi fẹ daruko private hospital ti mo lo to wa oke gan is two private hospital.
0: Oda
4: ẹ ka lẹsa o
0: ẹ ṣeun
4: ẹ kuṣẹ
0: yes
4: o fẹ sọ síta ni o.
0: Oda kí n tó gbọ́rọ̀ nítorí afẹ́fẹ́ ẹ̀jẹ̀ ìyanjú mẹ́ta tí ń bẹ wájú mi iná àwọn ìmọ̀ràn kọlu ìmọ̀ràn lálẹ́ yìí ẹja sójú òpólẹ̀ ẹ̀ló ẹ̀ka lẹ́ o.
5: ẹ̀ló
0: ẹ̀ka lẹ́ o.
5: ẹ̀ka lẹ́ o.
0: mo ń gbọ́ yín ẹ̀ tẹ̀síwájú.
5: ẹni tí wọ́n lọ wá omi àgbọn tí mo là rárá tó táwọn lọ ọjà kánà fẹ́ ra béèrè abìnrin wọn máa lọ tó pọ̀ ní káwọn àgbà sí omi àgbọn yẹn wọn máa wọlé sí méjì bí lára àti lálẹ pẹlú ògbọn nínú clear ó yẹ fẹ mú typhoid ìtọ ṣúgà àti jẹjẹjẹjẹ ẹlẹẹkejì kéde bíi tìwọnsán ní high kálọ wá ewé àbámọdá tó pọ káwọn gbó pẹlú omi káwọn lọ wá oyin òkìkì kájà sí káwọn mú lára àti lálẹ àǹdẹ káṣọra fún omi tútù láti máa mú.
0: Ẹ ṣeun ẹ ṣeun ẹ̀lọ́ ẹ̀ka lẹ́ o. Ẹ ka lẹ́sà.
6: Kọ́lá Alásòkè ló kọ tèmi níta ògúnbọ́ nílọrin.
0: Ẹ ṣeun.
6: Ọwọ́ yín lẹ́bi pẹ̀tọ́ yín o.
0: Àmì àtẹ̀yìn náà.
6: Mo fi ń kí àwọn àna mi nílùú ògbómọṣọ ní Àyàgò àti gbogbo Nàìjíríà kò ní bàjẹ́ o.
0: Ṣeun.
6: Àtàyà Sukura wù wá. Èyí tí wọ́n kọ́ bẹ́ dá sí ẹni tó ní pé wọ́n dádù wá tán sọ pàyàwó wa. Wọ́n relocate lọ state míì kò síbi tí yẹn ti ṣe ìjíra àmì yẹn sì wá bí ìlú ṣe fẹ̀ tó nàìjíríà ní state wọn àwọn náà wọ́n lè wá bòmíì kan lọ fara pamọ́ sí for period of time mr adetula ẹni bá ń bẹ láyé ní sanuku o ní a bá lọ kò sí sanu kankan mọ́ ọlọ́mọdé àkẹ́ síkíwá ìdíbà ní sáà gbalagbà yẹn ní a bá torí ẹnìkan kú ẹgbẹgbẹ yọ kọjá lérí yàn. Wọ́n bá ti ọlọ́run jíyan lọ mr adetula wọ́n fẹ́ lómi o àwọn ó sì jẹyàn èmi mọ lọmọ ni bàbá lásán ló kọ gbogbo ọmọ tí kálukú ó jẹyàn tí kálukú wá pẹlú testing títí ẹmí wọn bá bẹ kó ń ra nílùú àwọn kó ń rìlẹ kó ti lọ state míì kò sá burú bẹẹ ẹni tí máa ń ṣàṣìyàn tí máa rí yàn ni máa rí bí ṣàṣìyàn o nígbà tí ọba rí ọmọ tó pa network rẹ yóò mọ bá gbogbo mi ìrẹ ẹni tí wọn sọ nípa ìlera tiwọn náà kí wọn gbìyànjú kò sí bó ṣe fẹ rí mr adétúlà ó bá kùkù ẹnìkó kẹnì kó bá kan wá ọkà dán adóbìrọgìn pọsíìkì gbogbo fámìlì ọmọ fẹrẹ yàn káàánà chẹkì àwọn gẹgẹ kí wọn chẹkì wàrà wọn wọn nídìí lè yá wọn nídìí lè lè bàbá tẹsí gbà sọ ọgá ẹni tó ti márì ni wọn gbogbo kí àmẹtẹẹta ẹpẹ nìkan kan fẹrẹ hàn pẹlú last minute yẹn pé àwọn lẹnì kankan èmi ọgbà yẹn gbọ yọ lẹnì kan o yọba sima ni ọma wọn chẹkì ara wọn kí wọn lọ sọ hospital ìjọba chẹkì ara wọn kí wọn take over ogun hospital ọwọ ogun ìbílẹ tí wọn sọ èmi ò ní kò ṣiṣẹ o àmọ sí wọn gbé lọ lab láì di question ó ṣe rí wọn náà ọlọrun ó fún wọn ní ìwòsàn tó péye àwọn ọdọ kí wọn mọ gbàgbé kí wọn jókòó sọkà àwọn ọdọ kí wọn rántí ọrọ ẹni tí wọn ṣe.
7: ọmọ ọba adéolú adétúlà ẹ kalẹ ẹ kó ètò ẹ kó àtúnṣe ṣẹrí ọkùnrin tó kọkọ sọ tó ní ìyàwó wọn lòun ló ń ṣe òun kò jẹ kóun fẹ lómi ọrọ yẹn ò kò clear jàre kò clear ó fẹ́ fẹ́ yàwó mi sínú ilé yẹn àbí obìnrin yẹn ò jẹ́ kí òun ríbi gbóbìnrin mi wà sínú ilé yẹn àti pé wọ́n sọ fún pé ìyàwó yẹn ló ń ṣe òun ńbo lòun lọ tán ní ìyàwó ló ń ṣe dẹ̀ ṣáájú ìgbà tó máa pàdé ìyàwó bó o láyé ẹ̀ ṣe rí sí ìgbà tó pàdé ìyàwó tó sọ pé òun ló ń ṣe òun bó o ní agbára ẹ̀ ṣe fẹ́ràn ìyàwó kejì tó ń propose àti fẹ́yìn ẹni ò sọ̀rọ̀ bí ẹni pé it was actually a serious matter in my own opinion bíi pé kí èèyàn kàn gé ọ̀rọ̀ lórí mi ó yẹ kó lè sọ pé tọ̀ nǹkan báyìí ìyàwó mi ń ṣe ó ń kówó lórí aṣọ ó ń dà mí láàmú nǹkan báyìí ló ń ṣe tí ọba tiẹ̀ lè sọ gbogbo ẹ̀ síta wọn á ṣàgé lórí ṣùgbọ́n kí èèyàn kàn dé kó ní ìyàwó òun ò dáa kò jẹ́ kóun fẹ́ ìyàwó mi just like that ìyẹn ó máa fẹ́ ṣòro dá sí díẹ̀ ní ojú tèmi ni o.
0: ẹ ṣeun púpọ̀ fún ìmọ̀ràn tí ẹ fún wa mo lérò pé arákùnrin gbọ́ wa báyìí mo lérò pé wọ́n gbọ́ wa 0916159101 ni nọ́mbà tí ẹ pè sí láti dá sí ọ̀rọ̀ lọ́lọ́kọ̀ ọjọ́ kan ṣùgbọ́n àwa nísinmi lórí àwọn ọ̀rọ̀ tá a ti gbọ́ yìí tá a bá padà dé lẹ́yìn pẹ̀lú ọjà ráńpẹ́ yìí ẹ láǹfààní láti tó gbọ́ àwọn ọ̀rọ̀ míì táwọn èèyàn sọ síta bẹ́ ẹ bá sọ síta ẹ kọ́ síbẹ̀ sọ síta lélẹ́yìí o látọ̀rí whatsapp tẹ bá sọ síta ẹ bá sọ pé ìmọ̀ràn lélẹ́yìí ẹ já mọ̀ ká mọ̀ bá ṣe ràn yín lọ́wọ́ 0916159101 ìkànnì diamond fm lẹ̀ ń gbọ́ ẹ má yòókù ń bẹ́ẹ̀ ẹ kálẹ̀ o gbogbo ẹ̀yàn ọmọ nàìjíríà ẹ lẹ̀ ń bẹ́ẹ̀ o.
8: Kọ́kọ́ ìkànnì tí ẹ ó kọ́kọ́ kàn lórí ẹ̀rọ rédíò yín.
9: Ẹ káàbọ̀ Diamond FM ni wọ́n ń pè bí.
8: Àwa ni ọ̀rẹ́ tímọ́tímọ́ tí ẹ̀yìn yàn láàyò. Ògbóǹtarìgì ni wá. Ìkànnì tó ń tàn yẹrin yẹrin. Diamond FM fún ìgbádùn tí yín nìkan ni o.

0: pẹ̀lú abala sọ́síta lórí ìkànnì Diamond FM láti gbogbo aago mẹ́sàn-án alẹ́ ọjọ́ Ṣẹ́gun Tuesday àti ọjọ́bọ̀ Thursday.
1: Ẹ kalẹ̀ o, ìtòyìn ni a fẹ́ dá sí o. Àkọ́kọ́ o ni ti ìyàwó tí ó máa ń pẹ́ kó tó wọlé.
0: Àwọn ọ̀rọ̀ ìmọ̀ràn ọ̀rọ̀ ìyànjú àti orin tí ń tuni lára nígbà ìpọ́njú tẹ̀dá wà nínú ìdojúkọ láwọlé sùn lórí Diamond FM, ètò fún gbogbo ẹbí kò ṣeé má gbọ́ ni.

àṣírí àwọn ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ọ̀rọ̀ tá a lè sọ létí ẹnì kẹta má dì í sọ́kàn má sọ ọ́ sórí ayélujára má sì ṣe ṣe sí fọ́ọ̀rọ̀ lọ́ka sọ ọ́ síta lórí ètò láwọlẹ́sùn níbi tí àṣírí yìí ti ṣe pàtàkì sí wa kẹ́ ẹ sì gbàmọ̀ràn lóríṣìíríṣìí sí ọ̀nà àbáyọ látẹnu àwọn ọlọ́gbọ́n onímọ̀ olóye àtàwọn tí wọ́n ti nírò là kọjá ìrí láwọlẹ́sùn ní déédé aago mẹ́sàn-án àṣáálẹ̀ gbogbo ọjọ́ ajé monday ọjọ́ ìṣẹ́gun tuesday àti ọjọ́bọ̀ thursday lórí ìkànnì diamond fm

0: kaabo sori eto laabo lesson ni ikani Diamond FM. Tabashe ndera pomowa aki inye kaa leo. Eshion pupo funifete nisewa. Laari nisejo kansimeji eja sari lo amwe mwana tarikba. Latori WhatsApp. Leina awa shoju opule. Fa wa inya wala ti soseta. Kuri amworo ti oman bimu lokan.
1: Kali ulo ti okweto. Madam ti wala amoya. Kana mwati lo si private hospital. Tama tatu lo amon kankan. Loju ti mi. Government hospital lo yekalo. Emi oni private hospital dao. If ever the government hospital, I want to buy specialized lori complaint about launching. I be na ma refinancing. So I want a series of tests. To really to buy a counseling, you can buy any care margin, can buy any care margin. But the place in lori drug. Gbo ani ta fodu nkan kan e tan ba ti le se test tan ba re wa fun ni ogun wa de ki o gbon mu mu ke so mi tem de won ni se nu mi ni kan la ni yan tin ko ta fodu drink bi ka la fe ra kara kan kan ta sinu newspaper ti an ti ko jade nbi kan to ti pepepepe tabi ara gbadu kankan pelu awon paper oni dotin to mo ta si fun eyan sora fun ibu mo re ni to mu gan ti doctor so fun pe ko mo wo ara eko jem ewon eko ton kan sinu ewe yin ani ko mo wo ara je ko de mo wa very careful pelu omi to ba mu eyan ba ma mu mi kan gan na je omi kan gan ton treat lo su meta meta láti fi free fún àwọn ọmọ jàmsì tó wà nínú omi then bàbá ilé tán ní ìyàwó oníyàwó kankan mi ò ti ẹ̀gbọ́ délé tán ní ìyàwó kan àwọn awo ìyàwó ìyàwó kan àwọn bọ́ọ̀lù ló wá lé ìfẹ́ òsì lè ọkọ̀ tó fẹ́ ọkọ̀ òsì lọ́kàn mu èèyàn gbọ́dọ̀ kíyè sára wọn bá mọ́ bọ́ọ̀lù no matter how. Mo wa ni opo ti e pa tun ba ni nkan papapo eyin bi mo kira won sinu adua beyin mo mo bi mo se wa to ba je ko ti popo yen sile bayi ni isin ni eyin o pe ah to ya kan fe su mo se wa lo nda oko e tun ma jo ni nkan po mo se to buru gan ni fa
2: àmọ́ kò sẹ́ńtà lè ran kó wá báyàn ṣàìsàn ká tọ́jú ara wa kì í ṣe dandan ká lówó rẹpẹtẹ kí owó pọ̀ rẹpẹtẹ ká tó lè rí ara wa tọ́jú ìmọ́tótó téèyàn bá ń ṣe gan ìtọ́jú kan ni ibi tí ẹlòmíín sùn sí tó ń fi ẹlẹ́dàá ẹ̀ lé lórí ó tó kí àìsàn máa ṣe ẹnìyàn mi ò bẹ́ni tó sọ síta ẹ wí o mo kàn fi ṣáájú ọ̀rọ̀ mi ni kẹ́nìyàn wo àyíká ibi tí òun wà yálà inú ilé àbíta bó ló ṣe rí ṣe atmosphere tó dáa ni àti pé ṣé àwọn alayé tó máa ń jẹ́yàn tí wọ́n ń jẹ́ péyàn rọrùn sùn ṣé wọ́n sí níbẹ̀ torí wọn ò lè jẹ́ ẹ̀kọ́ sùn àwọn bọ́ọ̀gì ò ní sùn o so kẹ́nìyàn wò dáadáa ó gba àwọn kan yẹn ṣe kókó kì í ṣe pé ọ̀sán gbogbo ẹ̀tàn náà irú àwọn tó ń sọ ẹ̀yìn sìn tó bá lọ wádìí ó lè jórí social media wọn ti rí àti pé àwọn kan ń polówó lórí program yìí ó ṣọ̀ fún wọn ṣe jáde náà tí n bá gbé iléeṣẹ́ mi wá sórí Diamond FM torí kó ṣọ̀ fún mi mo ṣe jáde sí gbangba wálé so kọ́ntrà wọn yẹn wò mi o so pe ogun ton ri online ni fake awon to mo kini wa but at least when it was this serious ken yen koko se koko evaluate re lati ibi to nsun si atayika ibi to wa
0: se on sa dupe lowo
3: lo e ka le so
0: yes I see
3: akuse o asiku eto eni to soro ba pe bp ohun wa o so pe lo ni ewe kan wa ti emi na ti lori tawon yan so pe o regulate bp so regulate bp ewe yan pe ni ewe abamuda kinju e oya won le dama ewe yan ton ba kibonu yepe kiki dai ti re e kan ni o yo jade ni wibe so ewe yan ti won ba le je ton ba le ma je yo kan re laaro osan ale ko ba le rorun je dada awon yan je awon kan je lasan so won to le ra epa kan fi epa je o regulate bp dada nto kan sele ni wipe ogun ti taye lo pelu to ba gwa ara si mo ri o le ma ba kan ide lara mu sugbon mo gbadura pe agbara olohun e ti o ba lo pada leyin isan ti yato fun ta ti lo tele olojo ba won lara mu alafia wa fi di fiafia
0: ẹsẹ̀ ọ̀dọ́pẹ́ lọ́wọ́ yín fún ìmọ̀ràn fẹ́ fún wa ó dá ẹjá já wá lọ sí orí whatsapp fún àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ nípa àìlera gbìyànjú láti máa bá àwọn ilé iṣẹ́ tí wọ́n bá wa dòwò pọ̀ gbìyànjú láti máa bá wọn dòwò pọ̀ ó lè bá jọra wọ dáadáa.
4: Ẹ kú ètò sá ti àwọn dádì tán ní àwọn fẹ́ fi ìyàwó wọn lẹ̀ ni mo fẹ́ dá sí àmọ́ràn tèmi fún wọn ni pé kán gbàwẹ̀ àti àdúrà kán dẹ̀ bẹ ìyàwó wọn tó bá pé wọ́n ti ṣe é ìgbà míì èèyàn lè ṣèyàn kéèyàn dẹ̀ má mọ̀ tó bá ní ọ̀nà tán ti gbà ṣe é kán béèrè tó bá dẹ̀ ní irọ́ ohun ọ̀ṣẹ́ kankan sáà tiẹ̀ sọ fún pé kó dáríjì wọn tó bá pẹ wọn ti ṣe ìfẹ rẹ ni wọn ní ìdí nísìn àti àdúrà tó bá ti lè ṣàdúrà fún wọn everything will be normal tó bá ti wá possible pé wọn wá padà kọlẹ tí nǹkan bá wá lọ wọn ṣe fẹ kó lọ ńkọ ìkọlẹ náà kọ ni solution báyìí fífọwọ́sowọ́pọ̀ láti pe ìfẹ́ padà sí ìdílé náà olúwa important nísìn ó ní nǹkan tó yẹ kán máa lé nísìn kò sí nǹkan tí àdúrà àtàwẹ ṣe tí o ẹ jẹ kán fi ìdílé wọn lé ọlọrun lọwọ ẹ jẹ kán ṣe gbogbo everything you manly possible láti rí pé ìyàwó wọn ṣàdúrà fún wọn láràárọ kan tó jáde nlé kán dẹ múnú ìyàwó wọn dùn ọlọrun mọ tẹyin síwájú.
0: Mo lérò ìpalákùnrin gbọ́mọràn yín báyìí.
4: Yes, àti arákùnrin tó láwọn tẹ̀lé ìyàwó níyàwó ọlọ́run nífẹ̀ẹ́ wọn gan-an ni ló jẹ́ kán gbé ọ̀rọ̀ náà wá sórí ètò yìí tẹ bá ń gbọ́ mi bí tẹ bá wà nísìn ẹyẹ àtètè stop torí mo mọ̀ pé ẹ̀rí ọkàn ti ń jẹ yín ẹ̀yin gan ò gbádùn ara yín mọ́ ẹyẹ àtètè stop ṣe lóbìnrin yẹn kò nífẹ̀ẹ́ yín ó ń lò yín as spare part ó kàn ń lò yín lásán ni kò nífẹ̀ẹ́ yín tó bá mọ̀ pé ó nífẹ̀ẹ́ yín òun fẹ́ fẹ́ yín kó lọ divorce ọkọ ẹ̀ ẹ wá rí ní single ẹ wá fẹ́ ńgbà yẹn but for now ó fẹ́ kó yín sínú wàhálà ni o ọlọ́run ṣàánú yín ọlọ́run ní jẹ́ kí nǹkan tẹ mọ́ jẹ́ ṣe kó pa yín ẹ stop o.
0: Ẹ ti gbọ́dọ̀ láti ẹnu arábìnrin yìí fún arákùnrin mi kódà ẹja tó wá sọ síta kan jáde láti bẹ̀rù bẹ́yìn náà bá fẹ́ sọ síta àyè wà fún yín 0916159 1011.
5: Ìkànnì mi sáré tula ẹ̀kọ́ ètò ọlọ́run a máa fún yín ṣe o ẹ dẹ́kun torí ọlọ́run mo ní asthma ni ó sì ti tó bóyá bíi
0: ẹni láti lọ ilé ìwòsàn gbogbo àwọn nǹkan tẹ́ ẹ̀ kà lélẹ̀ yìí en lati dile osan awon akose mo se wa nbe olohun fa ti a fi man gbadura pe ko mo wa di doctor ko mo wa di nurse awon akose mo se wa nbe sugbon baba reyan ti o fun yin mo e lanfani lati gbo tori to yi e ma fokan yin bale 0916159 1011 in number te pe si lati so sita eja gbe oro arabirin ka bi wole na
6: e ku se o fe so sita ni o e jo mu ba awon mo Nigeria mo ni ri se ba je bakery ki ma ba won aguru abi ki ma toju awon agbalagba mo taja tele be ti ara mo mi kun ya mo sa nawo nawo omo ye pada ku lose to lo yi ejo ilu lorin ni mo gbe ejo eran mi lowo o mi se ti ma se ti ma ma fi je nko si kankan lowo mi mo se wa ye ejo mo dupe ba mi gbe sita o
0: da eyan ra le wa tin be ni ilu lorin be ba fe ran arabirin lowo ise lo nwa o ko le ba jura won dada oro to du lokan legbon 0916159 1011 ekale o
7: ekale
0: e ba wa gbohun soke dakun e ba wa gbohun soke ele nbe won da mo ti se tan elo e kale o
7: ba gbohun soke
0: e kale o
7: e kale
0: e se won sa
7: e kale o
6: e kale
0: e yi redo en sisale ya gbe call mi elo e kale o Hello, Ekaleo. Ejagbe call me.
8: Ekale, sir.
0: Eseun adupe lowo yin te pe.
8: O pa paro e ku se.
0: Eseun, sir.
8: Mo le sugbe.
0: Ami sir, eseun.
8: Ejo obirin to ni awon ni iko asthma. Awon mo fe soro le le.
0: Brother.
8: Oni ko lo wa ibepe pipo. Ibepe to po. So, ibepe to po ni. Oma boy ko ara e oma wa koro to wa ninu e koro oma wa mu gbepe yen oma fo to ma run pelu snap onigun merin yen ti snap onigun merin yen oni oma ti fo gbepe wa wa fo to ma run dada ti je pe oma fun mo mo snap so wa wa fi ase tabi aso ta fi nse ogi oma fi se okay niye o ma fi se so wa fun omi e omi e lasan ni manage omi e o ma wa fun wa da sinu igbo onigun merin igbo snap ni o ma da sibe pada so o ma ma lo sibi meji laro sibi meji laro pelu ase olorun o ni gbo ni
0: amen amen son sa fun imoran te fun wa mo lero iparabirin gbo gbogbo awon oro yi bayi ko le ba jura won elo e kale o Hello, 0916-159-1011. Hello, Ekaleo.
7: Hello, Ekaleo.
0: Eseun.
7: Ekwe ko.
0: Eseun, sir.
7: Hello, Njoba, Ekeo.
0: Amisa,

lórí. Mo ti mo lọ sọ́dọ̀ àwọn pastors, ọ̀dọ̀ àwọn aláàfáà, ìmọ̀ síbẹ̀síbẹ̀ náà kò gbọ́. So torí náà mo rọ̀ yín, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, mo ti ń bá rò pé mo lè ṣe

0: ẹ̀yin aráalé wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin màmá wa, ẹ já ràn yá ẹ lọ́wọ́ pẹ̀lú ìmọ̀ràn tó dáa o. Ọmọ tí ń fẹ́ wọ́.
1: Ẹ kalẹ̀, ẹ kú ètò.
0: Yes sir.
1: A máa ju iṣẹ́.
0: Àmì o.
1: Mo fẹ́ sọ síta ni. Ó ṣẹlẹ̀ pé ìyàwó mi, mo travel ní last month. Ṣùgbọ́n tí mo wá dé, wá sàlẹ̀ mo lo bíi 13 days. So mo wá dé ló wá ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan fún mi pé òun ń wo nǹkan kan ní TikTok pé òun wá ṣe àwọn kinní yẹn. Wọ́n ní kò ń ṣe kinní yẹn overnight. Pé òun wá ṣàwọn kinní yẹn. Pé ìgbà tó wá ṣàwọn kinní yẹn, wọ́n wá ráwọn kankan. Mo ṣe wá realize pé bóyá ex boyfriend òun tó ń kọ́kọ́ fẹ́ rí ìyẹn first of all. Ìpè bóyá ìpè òun bóyá ó dà pé àwọn ọmọ ilẹ̀ ìpè bọ̀ òun ò rántí. So ó wá lóun pè é. Òun pè lórí fóònù èmi ò dẹ̀ sílé. Ó lóun pè lórí fóònù wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé àwọn ọmọ ilẹ̀ ni ó ní ìyẹn wá ní ẹ pé àwọn ọmọ ilẹ̀. So pípé ẹ̀ méjì gan ni. So mo wá ń imagine pé kí ló ṣẹlẹ̀ mí tiẹ̀ kọ́kọ́ bínú but mo ṣáà tún calm down kí n tún lè gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ dáadáa. So ló wá ní ẹ pé àwọn ọmọ ilẹ̀ pé à ń lo ẹ̀jẹ̀ kìnnìkan kan lọ́jọ́ kan tí àwọn ọjọ́ wà nínú ilé. So mo wá ní ohun tí mo wá fẹ́ sọ síta ni pé bóyá ó lè affect financially pé bóyá rú nǹkan bẹ́yẹn torí kò sí nǹkan tó ṣe àwọn méjì gbogbo yẹn náà ti máa rí. So ìyàwó mi náà òun náà ti máa rí ó ti fẹ́ mi sí. So ó lóun wá béèrè lọ́wọ́ bọ̀bọ́ yẹn ìgbà táwọn sọ̀rọ̀ pé ṣé ó affect ẹ in any way. Wọ́n ní bọ̀bọ́ yẹn ni ó affect òun spiritually and financially pé nǹkan ò lọ déédé fún un nígbà tó ń ṣẹ̀ṣẹ̀ máa rí. So ó dàbí pé bọ̀bọ́ yẹn máa rí ku ìyàwó mi. So mo wá ní kí ọmọ Nàìjíríà pé kí ẹ gbà mí nímọ̀ràn pé ṣó ṣe é ṣe kó affect spiritually and financially torí gbogbo nǹkan ò bẹ́ẹ̀ lọ déédé. Ẹjọ́ ìlà mi lọ́yẹ̀ lórí ẹ̀gbọ́ ọmọ Nàìjíríà. Ẹjọ́ mo ní ìdìmọ̀ràn gan pé bóyá ó lè affect financially láti gbà tá a ti fẹ́ra mi nípa ọ̀rọ̀ nǹkan kò lọ bó ṣe yẹ kó lọ.
0: Ọjọ́ ọ̀rọ̀ méjì ti ń bẹ ńlẹ̀ yìí àwa gẹ́gẹ́ bí ẹnìkan a máa ṣàkókò fi yín lọ́kàn balẹ̀ náà. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ la máa ń sọ.

0: Again, sorry, Taja. Lẹ́yìn tí ń bá padà dé ẹ láǹfààní láti dá sí ọ̀rọ̀ mẹ́ta yìí torí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọgbẹ́ ọkàn ní jẹ́ kéèyàn ṣe nǹkan tó tọ́ àti tó yẹ ṣùgbọ́n pẹ̀lú ẹ̀yìn ara ilé mo lérò wípé ẹ ti ronú sí àwọn ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ dákun ẹ dábọ̀ ẹ fún wa mọ̀ràn láàrin ìṣẹ́jú bíi mẹ́rin á padà dé ẹ má yòókù ọ̀bẹ.
1: Kọ̀ọ̀kan tí ẹ ń kọ́kọ́ kàn lórí ẹ̀rọ rédíò yín.
2: Ẹ káàbọ̀ Diamond FM ni wọ́n ń pè bí.
1: Àwa ni ọ̀rẹ́ tímọ́tímọ́ tí ẹ̀yìn yàn láàyò. Ògbóǹtarìgì ni wá. Ìkànnì tó ń tàn yẹrin yẹrin. Diamond FM fún ìgbádùn tí yín nìkan ni o.

0: ṣe ti gbọ́ mi yíwá ẹran tútù kan sọ sínú agolo àbínú kíkan kọmọ ẹ̀ wá tọ̀ sí ní àárọ̀ kùtùkùtù ṣùgbọ́n ó dé pa ṣò bí ọjọ́ mẹ́ta ni tí kòkòrò yẹn wá yọ jáde mẹ́ kòkòrò yẹn wàá mú kọ̀ọ̀kan wàá kàn lọ wàá fi sin gbẹ́rẹ́ sí ojú ọmọ yẹn rán wá gbà kọ̀sọ́.
1: ẹ ṣeun àdúpẹ́ o àwọn ìmọ̀ràn wọ̀nyí ó jẹ́ nǹkan tó dáa ẹ já sójú òpìlẹ̀ báyìí kẹgbẹ́ kọlù kan ẹ̀lú ẹ kálẹ̀ o.
2: ẹ kálẹ̀
1: ẹ ṣeun.
2: ẹ kálẹ̀
1: mo ń gbọ́ yín ẹ̀tẹ̀síwájú à ń gbọ́ yín sà ẹ já gbé kọlù mi ẹ̀lú ẹ kálẹ̀ o.
2: kálẹ̀
1: yẹsà ẹ ṣeun.
2: ẹ kú ètò
1: ẹ ṣe sà.
2: ẹni tọ́lọ ọmọ ni.
1: ó dà ń gbọ́ yín sà.
2: ọkùnrin tó ní ìyàwó òun ó ṣe wọn múlẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan ṣe sọ èmi ò rò pé ó múlẹ̀ tuntun ó ìṣìná ló wà nínú ojú rẹ̀ ó ti ó ń rí ọwọ́ ẹni tó fẹ́ tẹ́lẹ̀ wọ́n ti ríra wọn ṣe ń gbọ́ mi.
1: ẹ̀yin lẹ ń sọ bẹ́ẹ̀ pé wọ́n ríra wọn torí àwa ò mọ o.
2: Bó ṣe jẹ́ òwò ṣebí tí èèyàn bá rojọ́ èèyàn òye náà láàfi gbè èèyàn náà láti fi dàìjẹ́sì láṣẹ ń dá sí i. Bó ṣe rí nù òye tèmi lèmi fi ń sọ yẹn. So àwọn kálukú náà mú un tó bá yẹ kéèyàn sọ fún wọn náà ìmọ̀ràn náà là ń fún wọn. So ìgbà tó ní omulẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ wàá rántí ń sìn pé wà ń pe ọkùnrin yẹn pé ó dà pé ẹ mulẹ̀ ìyẹn former man. ṣé n gbọ́ mi.
1: n gbọ́ yín sà.
2: wá ń bi gẹ́gẹ́ bí nǹkan tèmi gbọ́ nù tẹ sọ fẹ́ni yẹn sọ ó ní ṣe wá ń bi ìyàwó efo yẹn wá ń bi ẹni pé ó dà pé àwọn mulẹ̀ yẹn náà ó sáré náà sí àwọn mulẹ̀ kódà ẹ̀ méjì làwọn ṣe àwọn mulẹ̀ so ó ń túmọ̀ sí pé ó ń dọ́gbọ́n fi bí pé ó ń dọ́gbọ́n fẹ́ máa rẹ́ nìyẹn ó bẹ́ ó ti ń rí lẹ́yìn òun fẹ́ máa rí lẹ́yìn ọkọ ìyàwó yẹn lèmi akàn fún ni mọ́ràn kó farabalẹ̀ tó bá farabalẹ̀ kó tún gbọ́ kó gbọ́ lẹ́nu ẹ̀ sí tó bá yẹ pé gbìyànjú tó bá ń travel kó wáyè kó dúró sílé ná kó wá tó bá ti wá get factory kó pe àwọn òbí ọmọbìnrin yẹn tó bá dẹ̀ wá àwọn family obìnrin yẹn kó sọ àwọn nǹkan tójú ẹ rí yẹn tó gbọ́ tó sọ yẹn kó sọ fún wọn kó pa àwọn òbí tiẹ̀ náà wọ́n bí dáadáa wọ́n dẹ̀ fi bible àbí quran àbí oògùn nǹkan tó lè bẹ̀rù tó máa jẹ́ kó sọ tòótọ́ wọn bí tó bá wá jẹ́ pé tòótọ́ wá ni wọ́n mu lẹ̀ ń tòótọ́ kó wọ́n wá ọgbọ́n tó máa fi gbá ọkùnrin tọ̀hún yẹn sọ̀rọ̀ pé kí làwọn lè fi dissolve ẹ̀ hello.
1: mo ń gbọ́ yín sà.
2: ẹ kó nǹkan tó lè fi dissolve ká ní tòótọ́ lẹ́yìn tó bá ti ṣe ìgbésẹ̀ àkọ́kọ́ tí mo sọ yẹn tó bá confirm pé tòótọ́ náà mu lẹ̀ kó wọ́n wá ọgbọ́n bẹ́ẹ̀ wọ́n máa bí ni àbí wọ́n máa lọ bá àbí wọ́n máa bí àbí wọ́n máa sọ di tí ẹ gọ́ọ̀mì títì kí ni wọ́n fi lè kí làálẹ́ fi ṣé pé wọ́n ti jọ mari kárí kó ti lọ ìjàgbọ̀ pé kí làálẹ́ fi dissolve ìmùlẹ̀ yìí ẹ ṣe ẹkú ètò.
1: ó dà ṣe o àwọn sọ síta mẹ́ta kan wà lọ́wọ́ mi lálẹ́ òní ẹnìkan sọ síta tí wọ́n ń dúró dè mí kì í sọ síta ẹnìkan náà tún fi àtẹ̀yẹsẹ́ ránṣẹ́ ní àyín tí a tiẹ̀ ti ṣe wò bàbá padà dé gbogbo ẹ̀ náà láṣẹ wò lẹ́yìn èyí nítorí ìpolówójà tó kẹ́yìn lábala sọ síta tá a wà nínú ẹ̀dáko ẹ̀ má ti sùn orí burúkú ò ní kún wa o nítorí àwọn tó sọ síta yìí wọ́n dúró dè yín láti gbà wọ́n nímọ̀ràn o ẹ̀dáko ẹ̀ ń dàbọ̀ ẹ̀ má ti sùn àbọ̀.
3: ṣe é tó ń rojú kọkọ tó káwọ́ bọnú ó dàbí ohun gbogbo dúró sọ́jọ́ kan bí omi adágún.
4: ó ti sú mi o.
3: kí lè ohun tó ń gba èrò ọkàn rẹ.
5: ẹ wò ó pọ kó sẹ yé mi gan.
3: èyí fi hàn wípé o nílò ìdùnnú.
6: ọgọdún ká.
3: mú inú ara rẹ dùn pẹ̀lú ìkànnì diamond fẹ ìdùnnú tí yóò mú kí ọjọ́ rẹ kí ó rẹwà kí alẹ́ rẹ kí ó sì dára. Diamond fẹ ìfẹ ìdùnnú àti ohun mèremère kò fi ṣègbádùn ara.

0: ọmọba ẹkú ètò ẹkú àtúnṣe ṣẹ́rí bàbá tó sọ síta pé chatu ṣe chatu yẹn ọ̀rọ̀ yẹn ti wé bàbá yẹn dáhùn tẹ́ bá gbọ́nu wọn ó ti wé wọn dáhùn and again assumption or probably observation wọn ó ṣeéṣe kó má wrong ó dẹ̀ lè wrong but téèyàn bá ti rí yàn gbà mú lọ́rùn wọn irọ́ ló mú o àwọn kan wà nù ọkùnrin wọn gbòdò nídìí irọ́ bẹ́ẹ̀ náà àwọn kan náà wà nù obìnrin tó yẹ pé ó lè rí wọn mú wọn máa ma yí ẹ bọ́rọ̀ ni so bàbá ní kí bàbá yẹn kán má lo rush approach ṣe wá there should be a method that method láti make sure pé ẹni yẹn fúnra rẹ ó rí ìfilẹ̀ kán lè mú un tó bá yẹ pé ó tiẹ̀ ń ṣe nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ kán má yẹ kíkí ní ẹ̀fà rẹ wọ iṣẹ́ kan torí irú nǹkan bẹ́ẹ̀ depression lè pààyàn ọlọ́run dẹ̀ ní jẹ́ afọ́jọ́ lọ́jọ́ lọ téèyàn bá lè kú nítorí obìnrin kan ni wàláì ẹni tó torí ẹ̀ kú yẹn á ṣayé o so kan ṣe sùúrù ó wé wọn dáhùn but kan tún má lọ mọ̀mú lóhùn pẹ̀tọ́.
1: padà fún arákùnrin tí wọ́n sọ̀rọ̀ ìyàwó wọn nìyẹn o ẹ máa ronú o lórí lórí nǹkan tẹ́ ẹ tí mọ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ bí àtòrí èdè àyèdè wáyé ẹ má bàrà jẹ́ o ẹ kálẹ̀ o 0916 159 1011 ẹ kálẹ̀ o. Yes, my kale. Yes, ma.
2: Eko jo meta o.
1: E kale ma. Ogba yin. Mo gbo yin. Mo gbo yin. Be ni mo gbo yin. Be ni ma.
2: Se baba ti de ni. Tabi omo tula.
1: Tula ni kale.
2: Okay, jo leta.
1: Yes, ma.
2: Ọpọlọpọ ọrọ ni àwọn èèyàn ti sọ ebi ti try ti o ṣe ẹsẹri ti ẹni tó ní ọmọ àwọn jáde ẹri ìfẹsẹ eléyìí advice gbogbo obìnrin pátá gbogbo obìnrin tó bá máa ń kọ ọbọ àpò ọkọ ẹ pé yóò fẹ fún sọ ọkọ ẹ àbò ó kọ ọbọ àpò ọkọ ẹlẹyìn èyí tó máa ń gbẹyìn náà ni pé mo mọ máa jalè ni àmì olóòrùn.
1: Wọ́n ń gbọ́ yín o. Arábìnrin kan sọ síta ṣùgbọ́n ká tó lo ọ̀rọ̀ náà ẹ já gbọ́ mọ̀ràn yín.
3: Ẹ kú ètò arákùnrin tó ní ìyàwó òun ṣèmùlẹ̀ pẹ̀lú ẹ̀ṣẹ̀. Nǹkan tí èmi fẹ́ sọ fún wọn ni pé kán béèrè lọ́wọ́ ìyàwó wọn pé kí ni ìmùlẹ̀ yẹn dá lé lórí kí ni ọ̀rọ̀ tán sọ nígbà tán ṣèmùlẹ̀ yẹn kán rántí kán try láti rántí because ọ̀rọ̀ tán sọ ní each ìmùlẹ̀ tán ṣe yẹn ọ̀rọ̀ tán sọ yẹn wà important because ọ̀rọ̀ yẹn náà ni wọ́n máa fi hàn dú ìmùlẹ̀ tán ṣe yẹn so step ẹlẹ́ẹ̀kejì nísìnyí ni pé kán rántí àwọn ọ̀rọ̀ tán sọ step tó kù tán máa gbé nìyẹn nísìn.
1: Ẹ ṣeun adúpẹ́ fún ìmọ̀ràn tí ẹ fún wa ẹ jẹ́ ìfi sọ síta ìkún ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀.
4: Mr. Adétúlà ẹ̀ka lẹ́sà ìpínlẹ̀ kó jọ mẹ́ta mo wà lára àwọn tó máa ń gbọ́ ètò yín ní ọjọ́ tuesday ẹjọ́ mo ní pọ́blẹ́mù kan ni èmi ni ẹni tọ́lọ́hún mọ̀ láti ìlú ìlẹ́sà mo ti tó ọmọ 53 years mo sì jẹ́ òṣìṣẹ́ ìjọba láti bí ọ̀sẹ̀ kan báyìí mo kàn déédé wà nùdé ni mo rí pé ẹ̀jẹ̀ ó jáde ní imú mi kì í ṣe imú méjèèjì o ìwé mú the right side yẹn so ni left side ni ẹ̀jẹ̀ yẹn ti ń jáde ìgbẹ́ tó tó bíi ọ̀sẹ̀ mẹ́ta mo lọ sí hospital nígbà tí mo lọ sí hospital wọ́n ní ìfúnpá mi ga kí n fi orúkọ bọ hospital yẹn láṣìírí private hospital ni wọ́n ní ìfúnpá mi ga wọ́n ní kí n tún padà wá lọ́jọ́ kejì mo lọ wọ́n tún ṣe àyẹ̀wò ifunpa yen won lo ti normal pe ko dabi ti tele gba ti mo tun lo si Eko to bi ose kan bayi mo lo fun national conference kan be ni so o de ma ko awon nurse doctors wa ko so do wa pe kan ma sa yewo fun wa lofe gba to wa test mi no ni pe madam ifunpa yin ma ga o mo le mi ro kankan won ni to ba tun ti ola won ni won mo sa ti tete pe ori yen ma fo mi die die le kokon ma fo mi wa ni ke pada wa ni ola pe won le fun mi logun kankan ko ti pa dula to ba tun ti ri ile ko amo kan ta ma se lori e jo ke ti ti won wa lo be won se fun pa ma ni pe ti no ma to mo se ko lo do won lo yen won ni kin lo rest fun bi 4 hours kin sun so mo de sun to jo ke ti mo lo wa lo wa ti no ma pe bo so wa de je ta bayi le je yen mo kon dana ninu ile igbe yen ko da jade ni mu mi ni ja to da jade so o po die won ni ke lo wa ifirin won ni ke la ifirin won ni ke fi si iwe mu yen pe ti ba ti fi si ko ma stop ba ti mo ra ifirin yen ti mo fi si iya mi ti e ni amuru ni pe amuru mo ni so se mi ma ti mo an kekere oni ko se mi ri o oni ko se mi ri ra mo ti da so o sa gbia o lo hospital mo do hospital mo se doctor e wa ni ti ifunpa ba ti ga pe o ma n fa wa si ifunpa mi mo lo ga die mo sa fun ni awon oko kan mo ni ke ni o mo lo mo ni mo se di emi bayi mo ko so wa nle laaro mo pe eje yen ton da ni mu mi yen na ige wa ni pe ki lo le fa to nigba ti mo lo so hospital na wa ko oogun kan fun ni private hospital yen ni se ma ra ru ko e wa ni pe ki lo ra vitamin plus kedara original vitamin C pelu original paracetamol to ma da bi pink color ba ma se lo ko so fun pe ki lo ba ki lo ba ki lo ba so mo sa ti le mo sa n lo mo wa ni pe kini kan to le fa gan nigba ti o se mi ri mo ese dagba bayi lo ese bere to se mi wa ni pe ki ma ma fori si sale emi de ni ise ti mo se oluko ni mi ni lewe secondary school kan mo ti sise ko si mo se fe sise ti mo ni fori si sale mo ma ko lesson note ma wa lo fi ma joko so wa jo kini kan ti mo le se to fi je pe problem yen ta fi lo ise
1: oda eyin baba wa ati eyin mama wa se ti gbo ba hun oda e ja ma gbe imoran lo loko ojo kan wole tori ta ba ni pa awon eyan so seta awon logbon awon ti won mo nkan ti won fe e da kun da bo bo ba se ye yin si e ka le 0916159 e ka le sir 1011
5: at home afa wala bi lati mo
1: wa e seun
5: omo wa ti won soro kan ni sir gẹ́gẹ́ bí nǹkan tó máa ń ṣe ẹ̀mí pàdíjà kì í ṣe pódìgbà tí yẹn bá ń ronú ìgbà mi pé ọ̀pá máa ń ga nígbà mi nígbà míì stress ọkàn lè wà ní pé orí èkó lónìí ní pàrẹ̀lẹ́là owó ọ̀tún ó kó wá owó òṣìṣẹ́ ti kó bí wọ́n tètè ń wà ní kánú sódì sọ ní ti ọjà sọ ní tiẹ̀ kì í jẹ́ stress tí fọ̀pá tó máa ń ga nígbà mi ni ìbànújẹ olùkọsí ẹ nígbàdí tó bá pé orí tiwọn yìí ẹ láwọn èrò ní ìbànújẹ kankan tó bá pé stress yìí pé mo fẹ́ ṣe báyìí mo fẹ́ ṣe báyìí mo fẹ́ kó àmọ́ kọ́là mo fẹ́ ṣe kí ní kan lẹ́ẹ̀mọ́ ló ṣe tó bá ti pọ̀ jù lẹ́yìn ìfúnpá náà máa ń ga àwọn ni wọ́n wàá rìdíìsì gbogbo stress yẹn gbogbo stress ọkàn gangan ni tó lè fa ìfúnpá náà tó pọ̀ púpọ̀ jù òyìn táwọn ọmọ ẹ̀dá mọ̀ ní ọmọ kókó sí ní pé nígbàjẹ́ ní nígbàjẹ́ ní nígbàjẹ́ so kí ó lè kí í ṣe stress tí ọkàn bá máa ń rò púpọ̀ nípa dáadáa gan ni tó máa ń fà ìlú nǹkan láti ṣe abáláṣẹ́fì rẹ̀ pẹ̀lú gbogbo ọlọ́run òjòjú bàbá wa tí tó sọ sí pẹ̀lú ìyàwó rẹ̀ tó níyàwó òun tó ń fura sí i tẹ́ ẹ bá lọ wo gbogbo ọ̀rọ̀ tọkùnrin gbé kalẹ̀ dáadáa ó ti ní ìtumọ̀ pẹ̀lú títí ń ṣẹlẹ̀ sí ìyàwó rẹ̀ nígbà tí wọ́n ti gbọ́ngbé nígbà tí ò sí ilé òun ló ṣe fòfá fáwọn ẹ̀sìn sọ fún un wípé ìyàwó rẹ̀ ń ṣèrà nù ó fi ní kọ́ máa lọ bí lọ́dọ̀ ìyá àwọn ní tí wọ́n ń bá kinní yẹn síra láti ìyàwó náà ní tí ń bá a fínra the same thing will be in your stock in the back of the door, yard, and then ever for a sock on your dad. The fair I will tell me a poor, who couldn't get a move to me to the poker to see how long will come on my castle along with her.
0: Relationship kan saju ko to pade ti ro obirin be ba se wa ni conversation pelu okunrin ti to ye pe ohun lo ko kale ko to ri pe wo okunrin to nfe lowo lowo afẹ ti de se pe conversation won da lori pe boya omo o bo sodo obirin lo fi interaction fi waye o le ruro obirin be mu o o mama most especially koko wa je ni to ma rinrin ajo o mama sure se ni tolorun ba fe muru won lo ma muru won on ti mo try ti so ni pe kini conversation kini obirin yen lo establish conversation fun in the first place debi ti oro amule amule tin jeyo oju mo ile e ko kuro lo ti that is how I see it because o ti koyan le oni kaluku ti mari okunrin mi lo lo ba igbese aye tori ese to birin ti se gbogbo ese to ti se si okunrin won ni okunrin mi to fe nsin je ya olomo e ka okunrin daran tori obirin mi ma ti gba awon okunrin lo a ti gba awon ati a o pe owo sara ni na normal thing to ba loko mi oko e ma ma face issue. So the way I see this is very simple. In the first place, globally, you know, establish conversation. You try to escalate, but come out loud. You need to follow incident with brain without making her paying attention to what is actually going on.
1: All right.
0: Come out again. Go globally. Come up on like Belgium. On don't come up on local globally. Ori te yo ba n sari kiri pe family ajeun omo ajeun o school kankan to ba ye pa okun fa okunrin to je responsible man ni o ko tun a ma ni awon encounter bi pe ko mo suspicious of pe yawo en se gba nsawo ko se le ko se le so okunrin mi ma ko ku saju asiko e ko lo ma pa wa bayi
3: o e ka le o Mr. Detula
1: era
3: eni to lo mo ni lati lu lorin ejo mo mi tan so pe awon se eje ni mu yen so pa won lo si private hospital ejo tori olodun te ba n gbo mi e ma lo si private hospital ma ejo to ba ti di lola yi ola yi e lo si general hospital ni ilu te ba wa ejo ton ma se toro test fun because emi o gbo ri pe boya eyan ifunpa eyan ga eyan da eje ni mu o mi gbo ri ejo eje kan lo e lo si general hospital so that ton ma le se test fun yin toro test yan pe ba pe private hospital ten lo yin si won kan is just like pe won kan so pe tori pe ifunpa yin ga ni mi gbo ri pe eje dida ni mu wa associated with ifunpa giga even if to ba jo un na ni go to your general hospital ejo won ma run test fun yin so da won le mo kan to nfa ejo beje se nda yin a ori ba kan ba kan o lati mu a ori ba kan ba kan ejo ola o peju ejo
1: ti ati gbọba won ni ke lo si awon ile iwosan to ni ti to gbonte to je ti joba lati se ayewo finifini bi awon teaching hospital nitori awon akosemose wa nbe awon ti won mose wa nbe dada lati wa ona bayo sama kan yi e ka lembe mo 0916 159 1011 e ka le o yes I show
5: happy
1: to show
5: am
1: me show
5: Ada.
1: Mo je wa 32 years. Is that Valencia?
5: Furniture.
1: That's good. Kilo wa fa. Eri. Kato ma bin la won beere. Bawo ni en so fun wa bayi pe e ti fe obirin kankan ri. Be se wa ye e ti fe obirin ri. Eh, sumo obirin ri. Lekan. Kilo se eni te sumo so wa la tokan e. Abi akan sumo obirin bo lo se je.
5: More than 2 years.
1: Kilo wa sele.
5: After my other day, I
1: have a good thing to call my fear, my learning. Ola won't be only call my fear, my learning. Without you, Roma
5: will be willing.
1: Tori awa ki fun yan lobirin o a le fun yin lobirin se n gbo mi a ki fun yan ni obirin ni ori eto yi nkan yan kan ta wa ma nse ni pe a ma gba won ni mona lori ona ato lati ri wi pe enikeni yo wu teyan ba fe fe ko mo bo se ma rin ko se wala e je ka mo Nigeria ki won gba yin ni mona lori nkan te mse adema tun ma gba ni moran bi ke ni suru lati mo iru obirin te yan layo amu Nigeria ma gba ni moran se gbo sa eni suru eni

0: it's her age now. Ẹ jẹ́ kán lọ hospital, General Hospital to be precise. Wọ́n náà dáwọ́lé yín anirogun àìsàn.
1: Ẹ ṣeun adúpẹ́ o fún ìmọ̀ràn tẹ fún wa. Àwọn náà mọ̀ lóore bí wọ́n ṣe ń gbọ́ yín. Adúpẹ́ lọ́wọ́ yín.

0: àti mo advice gbogbo àwọn tó máa ń mú sickness wá yẹn wọ́n máa lọ máa rí consultant ní
1: teaching hospital consultant ní ilé ìwòsàn
0: kọ́ máa máa sọ pé àwọn lọ private anything tó bá ti ń ṣe wọ́n kọ́ máa lọ rí consultant ní teaching hospital gbogbo àwọn tó wà specialized ní each for each sickness ó ti wà so ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn tó láwọn fẹ́ fẹ́ra àwọn tí ìkan ní òun obìnrin òun ju ọkùnrin lọ ṣe láwọn méjèèjì they need to work on themselves for their future ọmọdé sì ni wọn wọn kàwé wọn lọ school kí ni ìtumọ̀ gbogbo wọn yẹn ìyọkùnrin at 21 years ó kò ní school cert future wọn ló wà very important ìyóbìnrin náà kò kàwé kọ́ kàwé ṣe rí marriage ilé ọkọ èèyàn lè sáré wọlé o èèyàn ò lè sáré jáde o ó dẹun sọ pé ó ra fóun fún un ìyẹn kọ́ ni mátà ìyẹn kọ́ náà ń pè ní marriage kọ́ lọ work on themselves kọ́ kàwé kọ́ mọ bí future wọn ṣe rí wọ́n sì ní time nísìn láti lè work on their self láti lè kàwé kí future wọn kọ́ lè ní brighter future advice mi fún wọn nìyẹn ọ̀rọ̀ marriage kọ́ ló ṣe nǹkan nísìn wọ́n sì kéré nísìn láti ṣiṣẹ́ lórí bí ìgbésí ayé wọn ó ṣe rí bọ́n ṣe gbádùn ara wọn ọkọ jù ìyàwó lọ ìyẹn ṣe kinní but wọ́n sì kéré wọ́n sì ní time láti kàwé kán lọ kàwé. Ẹ kú ètò.
1: Ẹ ṣeun mo dúpẹ́ mà á mọ lórí o ẹ ló yẹ kálẹ̀ o 0916159 1011 ẹ̀lọ́ ẹ ṣeun o.
2: Ẹ̀lọ́ ẹ kálẹ̀
1: ẹ ṣeun.
2: Ẹ
1: fẹ́ sọ síta kí ni nǹkan wù ú.
2: Ẹ jọ mo nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo fẹ́ ọkọ kan.
1: Ẹni sùúrù ẹ bá mi yan ọ̀rọ̀ yìí o mo wà nílé ọkọ àbí mo fẹ́ ẹnìkan ìwo lẹ mọ́ bẹ́ẹ̀.
2: Mo wà nílé ọkọ
1: nìkan. Káwọn èèyàn mọ̀ pé kì í ṣe pé bóyá ẹ ti fẹ́ ọ̀ǹtàn tẹ́lẹ̀ ẹ wà nílé ọkọ kí ló wá ṣẹlẹ̀.
2: Nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé gbogbo ìgbà ọkọ mi yẹn ó máa ń bá mi ń jà gan.
1: Kí ló máa ń fàjà?
2: Nǹkan tó máa ń fàjà ni pé bóyá nítorí mo jẹ́ nǹkan tó máa ń ṣe ọjà tí mo máa ń kiri ọjà.
1: Ok.
2: Tí máa ṣe gbọ́jà dé títì àwọn tó máa bá mi ń rajà. Tó bá ti lè rí ọkùnrin pé bí ọkùnrin kan dúró ìní àtẹ́jọ́ sọ̀rọ̀ àbí ó bá mi rajà á sọ pé àwọn tó ń fẹ́ mi ni. Ọ̀rọ̀ yẹn kò ń ṣe ẹ̀kí mímọ́ ó ti fi gbogbo ìgbà débi pé ọkọ̀ mi á máa nà yín ká máa fìyà jẹ mí.
1: Ẹni sọ̀rọ̀ ọkọ̀ yín ń nà yín torí pé ẹ̀ ń tajà.
2: Ó nà mí.
1: Iṣẹ́ wo lọkọ ń ṣe?
2: Iṣẹ́ àgbẹ̀ ni sà.
1: Iṣẹ́ àgbẹ̀ lọkọ ń ṣe? Báwo lè rí oko bàbá? Ṣé oko wọn ń tà jáda? Ṣó iṣẹ́ wọn iṣẹ́ wọn ṣó lọ dédé?
2: Aṣáá manage kò tí ì wá òkè àwa méjèèjì aṣáá manage bá ṣe máa ń táwọn ọmọ lọ sùn.
1: Ọmọ mélòó lẹ ti bí?
2: Ọlọ́run ti yọ̀ǹda ọmọ bíi mẹ́rin fún wa.
1: Ọmọ mẹ́rin?
2: Bẹ́ẹ̀
1: sà. Ẹbí ọmọ mẹ́rin fún arákùnrin?
2: Bẹ́ẹ̀ sà.
1: Arákùnrin tó bá rí yín pé ń tajà fọkùnrin a tún máa sọ yín pé bóyá ẹnìyẹn ń fẹ́ yín.
2: Bẹ́ẹ̀ tó bá dẹ̀ rí èmi àti anybody ká ní ṣe náà fẹ́ mi. Ìgbà mìíràn ó lè sọ wípé ṣe mo máa ń yalé àwọn ọkùnrin pé ṣe làwọn ọkùnrin máa ń fẹ́ mi. Wọ́n dẹ̀ fi gbogbo nǹkan ayé mi mo fi búra pé kò rí bẹ́ẹ̀. Àtìgbà tí mo dẹ̀ ti wọnú ilé ẹ̀kú sọ́kùnrin tó borí mi rí.
1: Ṣé arákùnrin tẹ́ ń sọ̀rọ̀ yìí ǹjẹ́ gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ẹ lè sọ níwájú arákùnrin?
2: Mo lè sọ níwájú ẹ o.
1: Níbo lẹ́yìn wà? Níbo larákùnrin wà?
2: Nǹkan tí mo fi pè pé káwọn ọmọ Nàìjíríà ó gbà mí nímọ̀ràn nìyẹn. Ọ̀yàn di pé ó ti nà mí débi pé ó fún mi ní wound gan lára ó wá bẹ̀rù mí síta wá ní kí n kúrò nínú ilé ọ̀hún pé òun fẹ́ rí mi nínú ilé ọ̀hún. Ibi tèmi àtẹ́dẹ̀ jọ ń gbé mi lẹ́dí mi lára sí mi. Ìgbà tó dẹ̀ bẹ̀rù mí síta kò síbi tí mo fẹ́ yà sí ní ṣe sáré lọ sí ọ̀dọ̀ sísà nìkan nìyẹn. Ọ̀dọ̀ sísà nìyẹn mo wá wà. Kò wá fún mi láǹfààní àti jẹ́ kí n gbé búrú àwọn ọmọ mi kọ̀ọ̀kan láàzọ̀ mi lẹ́yìn ké mo fẹ́ gbé nígbà yẹn kò gbà kí n gbọ́ ọmọ yẹn. Ìṣe tí bá ti pè é kò kí ń gbé kọ̀ mi. o de

0: gbogbo àwọn fámìlì ẹ̀ bó ti ṣèbàjẹ́ mi kò sẹ́nìbọ̀dì tó fẹ́ rí mi nínú wọn mọ́. ọ̀rọ̀ yẹn jẹ́ nǹkan tó ń gbà mí nínú jẹ́ tí bá wà láàrin àwọn èèyàn gan-an ìgbà mí ò ń jẹ́ máa ń bọ́ lójú mi tí mi kì í jẹ́ ìdára mi pẹ̀lú ìyá tí ọkàn mi wá fi ń jẹ ní gbogbo ìgbà lórí nǹkan tí mi ò ṣe òun mo ṣe ní kí n sọ síta àwọn ọmọ yẹn ó dẹ̀ wà nínú ọkàn mi pé kí n lọ gbé ọmọ mi lágbọn torí àtìgbà tó ti ń nà mí mi ìfẹ́ rẹ̀ ti kúrò ní ọkàn mi ṣùgbọ́n pàpà síbẹ̀ ni torí ti bẹ́ẹ̀ kí n lọ ṣàgbèrè níta ọ̀rọ̀ yẹn ó dẹ̀ ti fún mi ní ibẹ̀ léèyàn kankan tó lè dúró pé kóun ó gbèjà mi àwọn fámìlì mi kò sẹ́ni bọ̀dí wọn tó ní lọ́wọ́ tí wọ́n lè hẹ́pù mi pẹ̀lú ẹjọ́ tó wà ńlẹ̀.
1: kódà àwọn èèyàn máa gbà yín nímọ̀ràn lórí àwọn kan tẹ ní láti ṣe bí ẹ ṣe máa rìn ibi tẹ yà sí àwọn tí ó máa dúró tì yín àwọn ọmọ nàìjíríà máa ṣàlàyé fún yín pẹ̀lú agbègbè tẹ wà bẹ́ ṣe máa rìn irú ìpínlẹ̀ wo lẹ wà.
0: mo wà ní
1: ọ̀sùn. ìpínlẹ̀ ọ̀sùn lẹ wà àwọn èèyàn máa ṣàlàyé bẹ́ ṣe lè rìn ní ìpínlẹ̀ ọ̀sùn tẹ wà kó lè bá rọrùn fún yín àwọn kankan tẹ ní láti ṣe. ẹ ti tọ́ ọmọ ọdún mélòó báyìí.
0: Twenty seven
1: nìyí ẹ dẹ̀ bímọ mẹ́rin.
0: ọkọ arákùnrin yìí òun ló túbọ̀ gba ìdísí ayé mi jẹ́ bí mo ṣe ó jẹ́ ẹ̀dùn ọkọ̀ fún ọdún ọkọ̀ fún mi kò jẹ́ kí n lọ léèwé kò jẹ́ kí n kàwé ọ̀rọ̀ yẹn wá di pé àtìgbà tó tí mo ti kúrò lọ́dọ̀ ẹ̀ àti jẹ àti mú
1: kó. àtìgbà olè ti kúrò lọ́dọ̀ arákùnrin.
0: bí last month ṣá.
1: last month. nígbà wo ni last month.
0: nine last month.
1: oṣù ọjọ́ kẹsàn-án nínú oṣù kẹje rádà àwọn ọmọ nàìjíríà máa gbà yín nímọ̀ràn so mi ò fẹ́ kí ẹ bara jẹ́ púpọ̀ nítorí àsìkò tá a wà yìí ọ̀rọ̀ yín la ìgbéyẹ̀wò àmọ́ nǹkan tí arákùnrin yìí ń fẹ́ a dẹ̀ mọ nǹkan tó fa sábàbí tí arákùnrin yìí fi ṣe báyìí sẹ́yìn. ẹ ṣáà máa gbọ́ wa ẹ jẹ́ káwọn ọmọ nàìjíríà gbà yín nímọ̀ràn kí ọ̀rọ̀ náà láàyè níyanjú torí bí ọ̀rọ̀ bá rí bí eléyìí àwọn ọmọ tẹ́ bí ńlẹ̀ ó ṣe kókó ọkùnrin lè dá ọmọ tọ́ tó bá ní owó lọ́wọ́ ṣùgbọ́n tí ò bá ní owó lọ́wọ́ ó kàn fẹ́ fìyà jẹ àwọn ọmọ ni káwọn ọmọ máa lọ sóko láyé tá ò lajú bí eléyìí ó máa rí bákan bákan ẹ jẹ́ káwọn ọmọ nàìjíríà gbà yín nímọ̀ràn ṣe gbọ́. Hello, Ekaleo.
2: Ekaleo.
1: Yes, sir. Show.
2: Hello.
1: Ekaleo.
2: Ekaleo, I'm sorry, I'm going to ask you.
1: What am I going to
2: do? Yeah, you know, I'm going to ask you something.
1: Hmm.
2: I'm going to ask you, I'm going to ask you, I'm going to ask you.
1: All right.
2: tó báyìí pẹ̀lú ọ̀tọ̀ ni wípé olóró méjì pẹ̀lú ọkọ rẹ̀ tọkọ ẹ sí lòun ò fẹ́ mọ́ tó bá gbọmọ lọ́wọ́ ẹ̀ kó mọ̀ ìpè tí àwọn ọmọ yẹn bá dàgbà wọ́n mọ̀ máa wá o ọkọ̀ kàn yẹn lẹ̀ tó òun ló mọ̀ ìpè bó ṣe máa live life ẹ̀ bẹ́ẹ̀ ti bá sọ yẹn ló mọ̀ràn tí ó gbà tó fi tẹ̀síwájú bóyá yóò ṣiṣẹ́ ni àbí yóò padà lọ́kọ tọ́lásán àwọn ọmọ yẹn lọ́jọ́ iwájú wọn á béèrè ìyá wọn tó o kó mú ọkàn kúrò lọ́rẹ́ o ní kó mọ nǹkan tó o báyá iṣẹ́ àbí iṣẹ́ tiẹ̀ níná ọmọ ti ṣàyẹn wọn mú ọkùnrin mi báyìí o ní sùúrù kan nípa ìbára.
1: ọ̀dà kò sí wàhálà ẹ ṣeun ẹ ṣeun àdúpẹ́ lọ́wọ́ yín.
3: kí ló yẹ ká lé ẹ kó ètò ọlọ́run gba àdúrà wọn ní ìlà rẹ ṣáọ̀lá ẹ̀yìn tí ìyá tó sọ pé ọkọ̀ wọn lu òun ni mo fẹ́ dá sílẹ̀ lẹ́yìn ṣe rí àkọ́kọ́ ní pé bí ṣe ń lù yẹn kò nífẹ̀ẹ́ rẹ̀ mọ́ ni kò nífẹ̀ẹ́ rẹ̀ rárá àti pé option kan lóbìnrin ló tó nítorí ẹ kó ní option kan lóbìnrin òun náà ni kó tẹ̀ra mọ́dúrà púpọ̀ púpọ̀ púpọ̀ torí ó pa ọkọ yẹn kò nífẹ̀ẹ́ rẹ̀ mọ́ ti rẹ́ lómi tó fẹ́ fẹ́ nu kóbìnrin yẹn kó tẹ̀ra mọ́dúrà ọlọ́run yóò yín àwọn ọkọ̀ fún kò tẹ̀lé wà lọ.
1: ọ̀dà kò sí wàhálà ẹ̀ṣẹ̀ wọn adúpẹ́ o 0916 1559 1011 Eseo.
4: Hello, Mr. Adetu, ye ka le Ekweto. Eko ataro ani sejo da si Olorun ni di ti wa lagbara lo mo to gba won jo mo to ti so lataro. Ko la la so ka me so do fun gbogbo youth Olorun ni ya ma ya. Kọlọ́n kó wà pẹ̀lú ẹ̀yà tó ń sọ̀rọ̀ tó sọ gbẹ̀yìn nísìnyí mo fẹ́ dá sí ṣe tọ́rọ̀ bá ti dàbí ọmọ mẹ́rin fóbìnrin ìsókè fọ̀ ha kó wọ́nà tí ó fi wá gbúra bá ìpele ní ọba gbà kó gba ilé kó sì mọ tọ́jú àwọn ọlọ́ba tọ́jú ẹ̀ àwọn jáde pé lílù lílù kò ṣe nǹkan tó dáa o ọlọ́mọ ya ságbápò kọmọ ọmọ àdọmọ ọlọ́mọ ọlọ́mọ mo rọ ó jọ ń torí tọlọ́hún àtẹ́yọ̀ tẹ́ ń sẹ́ wọ́n sì bímọ mẹ́rin ẹ̀rí pé nǹkan ti pọ̀ ńlẹ̀ ọlọ́run wà pẹ̀lú ẹ̀ kó tètè fáin wé ara rẹ̀ kó jọ nítorí tọlọ́hún kò ní kú fọ́tayọ̀ kó lè ṣèyá àwọn rẹ̀ kó lè jèrè wọn lágbára ọlọ́run ẹ̀kú ètò ọmọ bẹ́tò bọ̀. ẹ tún ká lẹ́nu sáré tẹ̀lé tí mo tún fẹ́ dá sí ni ti bàyá tó ní ẹ̀jẹ̀ ń dà nímú àwọn tán ti sọ ti sọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tó kàn ṣe nìkan mọ́ lọ ṣútù tó ti má lè lọ ṣútù mo ṣe pẹ́pà ṣẹ́kìn tó bá ṣẹlẹ̀ bọ̀ kí gbogbo pé bp bp sábà fa nǹkan bẹ́ẹ̀ o trench máa fa bp lóòótọ́ then ẹrẹ́dítì tún wá wà lára bp báyà àti bàbá ẹ̀ bá ní bp ó lè máa ran ọmọ o ẹrẹ́dítì náà ní bp but kó wà very careful iṣẹ́ rẹ̀ gbọ́dọ̀ lágbára jù ó dẹ̀ máa jẹun lásìkò kó mọ ọ̀sùn kó mọ rẹ́sì lágbára ọlọ́run wà pẹ̀lú ẹ̀kọ́ ní mọ̀nira ẹlẹ́ẹ̀kẹta tí mo tún dá sí ni bàbá tó ní òun fura sí ìyàwó òun tọ́rọ̀ bá ti dà bẹ́ẹ̀ láyé mẹ́rin pé mi fẹ́ sọ pé pétò kéyìgì ó já lórí ètò tá à ṣe torí sọ́sítà fámìlì yìí àwọn ẹ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ tán sì ń gé níbẹ̀ táyà dẹ̀ ń bùyàn ládùúrà kó wo ṣe tó bá ti mọ̀ pé kò ní rọrùn fún pé ètò bẹ́ẹ̀ kó yọ̀dọ̀ ọmọ ẹ̀mí náà kó mọ́ lọ jẹ́jẹ́ àní ṣètò dá sí ilé àtọ̀nà tí wà náà ní dàrú ẹ mọ́ bí tó bọ̀ ogun kò ní kún wá o.
5: ẹ kàálẹ̀ o mo ń pè láti ìlú ìjẹ̀bú jésà mo fẹ́ dá sí ọ̀rọ̀ nípa arábìnrin tí ó sọ pé ọkọ dẹrùn jáde tó lòun mo gba arábìnrin níyànjú kó fi ọ̀rọ̀ rẹ̀ kó fi tó ọlọ́run létí kó sọ fún ọlọ́run kó dá sọ̀rọ̀ ọ̀hún ìyẹn ìkíní ìkejì ni pé bó bá gbọ́rọ̀ bá rí bó ṣe sọ yẹn àwọn ajàfẹ́tọ̀ ọmọnìyàn kó ṣe àwárí wọn wọ́n pe àjọ kan ní paralag kò síbi táwọn sí nípínlẹ̀ ọ̀sùn yìí wọ́n wà lẹ́sà wọ́n á dìjẹ́ bùjẹ́sà wọ́n á lọ́sùn kò síbi táwọn sí kó lọ bá wọn àwọn ajàfẹ́tọ̀ ọmọnìyàn kó lọ bá wọn wọ́n á ba dá sí ọ̀rọ̀ yẹn wọ́n á sì bá wọn yanjú ẹ̀ dẹ́n kó rí i pé òun múra sí ọwọ́ òun kó múra síṣẹ́ ẹ̀ ibi tó wà yẹn tó lọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ tó wà yẹn kó máa wá ṣẹ́ṣe iṣẹ́ tó ń ṣe kó máa wá ṣe mo dẹ̀ tú kò mo fẹ́ gbà nímọ̀ràn tó àìpé bí ọtí ló ń tà kó fi ọtí kó fọtí sílẹ̀ tó bá ya ọtí ló ń tà tọkọ ẹ ṣe ń sọ pé ó ń kọkùnrin kó bí ọjọ́ ọtí ló ń tà ni kó gbàṣẹ́ míì tó dáa yàtọ̀ sí ká máa ta ọtí táwọn ọkùnrin á máa wá tá máa sọríṣìí kó pa ọtí níta tí kó lọ wá sí gidi kó máa wá ṣe ọlọ́run á ràn lọ́wọ́ dámọ̀dì adáwọ̀ ẹ ṣe.

0: Ọlọ́run ba lo ye o. Láàrin lọkọ láyà o jẹ́ nkan ti èyàn gbọ́dọ̀ ní sùúrù. Ẹ ká lẹ̀ lẹ́ ń bẹ̀ wọn o. Ẹ ká lẹ̀ o.
1: Ẹ ká lẹ̀.
0: Ẹ ká lẹ̀ ṣeun.
1: Àánú Ọlọ́run ba yín.
0: Àmì ṣeun.
1: Ìyá tí ẹ̀gbẹ́ ń jáde ní ìmọ̀.
0: Mo ń gbọ́ yín sà.
1: Àkọ́kọ́ náà irú àwọn nǹkan tí àwọn ọmọdé ń lò nígbà náà ẹ̀rọ lè tá ìrẹ̀ ò fẹ́ bí ìbílẹ̀ ìwo ẹran tí wọ́n sun yóò tí wọ́n bá ti jẹ́ àpò ní orí rẹ̀ báyìí pé fífẹ́ ni wọ́n fi sọ́nù kó kì í tó máa fi sí mú òyìn yóò tún fẹ́ pẹ̀ díẹ̀. Bẹ̀dì tó sí ìjọ wípé wọ́n tó máa tọ́tọ́ wọn ní lọ kán gbìyànjú tó lọ sígbà má ti ní ìbílẹ̀ òní yẹn àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì tí ìyá tí ó sọ pé ọkọ ń ṣe bákan bákan fún òun ẹ̀mí gbà ní ìmọ̀ràn wípé ẹgbẹ́ bíi tí bàbá kan gbìyànjú ó wá àwọn elétò ìdí bàbá yìí yí nìyẹn. Kí ìyàwó má jẹ púpọ̀ o wọ́n bá ti débẹ̀ àtàwọn ọmọ ní o tó bá fẹ́ wọn bá gbà nígbà tí wọn bá sì bá gbà kan rèé ó tún balẹ̀ ju bó ṣe wà báyìí náà lọ. Àkọ́kọ́ nù ó ń yẹjú o ó má tíráyè láti pé kó ronú púpọ̀ jù.
2: Ọmọọba ẹ tún pètò ẹni tó sọ síta yìí obìnrin tó sọ̀rọ̀ ọkọ yìí tó ní kò ju oṣù kan lọ yìí tó bá yẹ pé bọ́rọ̀ yẹn ṣe rí nìyẹn. Ọkùnrin yẹn ṣe dáadáa o kò ṣe dáadáa rárá àti rárá. Tí ò bá jẹ́ kó kàwé according to her tó dẹ̀ ti bímọ mẹ́rin àdá age that means ó ti bẹ̀rẹ̀ ọmọ bíbí at the age of probably 2021 because we don't know the gap tó wà láàrin ọmọ yẹn. Ó lóun ò léèyàn ní agbègbè bí kò lóun ò ní àwọn èèyàn bóun náà ṣe fẹ́ra. Ṣé obìnrin sáwá bá ẹni yìí wá fẹ́ láìsí ọwọ́ àwọn bíi àbáwọn fámìlì ẹ̀ ń bẹ̀ ni because tí èèyàn bá ṣe dáadáa sáwọn fámìlì tó bá lọ́kọ gẹ́gẹ́ bí obìnrin àbí ọkùnrin tó bá nígbènijà náà gbéyàwó yẹn ojú àtara ló máa máa tí àti padà láti lọ béèrè fúnra lọ́wọ́ bóyá àbí kán wá gbèjà òun tán bá tẹ̀ tọ̀hún mọ́lẹ̀ lójú ó lè lo human rights bẹ́ẹ̀ ni ó dẹ̀ lè lo kájọ òru náà then there are other options again but the story might be different lápá ọ̀dọ̀ ọkùnrin yẹn torí ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ọkùnrin tí ò tarí ọmọ sí kó lọ máa tọ̀ ó ṣeéṣe kó máa raise àwọn ọmọ yẹn láti fi máa lọ ṣiṣẹ́ oko ọkọ ní capability láti tọ́jú àwọn ọmọ yẹn kó jẹ́ pé ìwà ọwọ́ ìyá àwọn ọmọ yẹn gangan ló rọ̀ǹgì torí kò sọ pé ìkankan náà ọmọ yẹn wà lọ́dọ̀ òun ṣé bẹ́ẹ̀ lórí àbó òun gangan ni ìfẹ́ mọ́ ọmọ ọ̀rọ̀ yẹn ó nídìí fọ́dá. In short, ó dìpù tayọ ohun tó ń sọ ẹ lójú tèmi. But involve kó ṣá involve àwọn bíi human rights gbogbo ohun tó ń bò yẹn gbogbo ẹni tó bá mẹ́jọ lọ police station kọ́ ló máa ń padà járe. So kó involve àwọn family ẹ̀ wá kó involve human rights nǹkan tó bá jẹ́ bí ẹ̀tọ́ ẹ̀ tó wà lọ́dọ̀ ọkùnrin yẹn of course wọ́n máa gbàjáde fún.
0: Àwọn nǹkan kan wà tí a gbọ́dọ̀ mẹ́nuba. Àkọ́kọ́ ni wípé àwọn tí wọ́n wá láti ìpínlẹ̀ mìíràn láti ìlú tó jìnà ìlú òkè wá sí àyín pàápàá jùlọ sí ìlú ìlọrin sí ìlú ọ̀ṣọ́gbó sí ìlú iléṣà kò sí bó ṣe máa jẹ́ ó rí ẹnìkan tí yóò jẹ́ bóyá baálẹ̀ tàbí ọba fún àwọn ẹ̀yà Hausa, fun awon eya Igbo, fun awon eya boya ti mo wa lati ipinle miran bi Kogi be lo arabirin ni lati wa enikan to je olori fun eya titi won nitori ti mo ba ti rontun pelu iran lowo baba ati iya ti arabirin yi ni boya won baba won soro lori ero lewo oro ya dun so ni waju arakunrin pe ki lo fe ki arabirin se to fi ri bi ele ese wo lo se gan to ni ko ma lo tori ta won baba yi ba joko ti won ba ba arakunrin afi to ba je alagidi eyan to ba je alagidi eyan awon ajo mara ti le wole to ba di pe arakunrin o fe gboro kankan won le ti ese awon agbofinro wole tori bi yan ba do agbofinro pa ara eyan ma nbale ni lati be oro ya niyan ju sugbon be yan ba so pe won fi oro agbofinro wole oko le so pe iyawo folopa wa mo on lo fa ti mo so pe ki arabirin wa awon eyan ti won ju won lo ti won je iya titi won ti won je olori titi won ti o duro ti lati ri ke won lo ba oko re kan bi nbere pe ki arabirin se to fi le jade to ba wa ri be bo ba je bi kunle ko bi oko re sugbon lilu yi to ba wa waye leyin eleyi o arakunrin ri wi pe e foju bale ejo o tori ati re ni toko lupa nilu yi ni Nigeria yi to je pe awon omo lo nje ya e o boko ba ti wa nle ogba tunse awon omo lo ma nje ya ju tori o ye ki okunrin ma rori bakan na o ye ko birin na ma ronu jile gbogbo kin se gbogbo oro dan so soko be na ni kin se gbogbo iwa leyan wu lilu oko lilu yawo o je nkan ti o da ati ki gbajare ati so fa awon eyan be ba ma gba agbalagba wi lokunrin tabi lobirin e ma fi lulu si ona bayo awon olopa ti so e je nfile ikun o ti won ba na obirin ti won ba na ole ti won ba na enikeni layika yin fun eyin te ma gbe fonu te wa record te wa gbe sori kai lu jara ti won ba re ni to lu eniyan eyin olopa ma gbe o ke gbo bayi ti won ba na eyan layika yin boya oko ati yawo nja oko wa lu yawo pa abi yawo gun oko yawo wa sa lo tabi oko sa lo eyin te record yen gan na ma gbe nitori pe igba te record se polopa se pe awon eyan ti o ma wa la won tori o ma nda leni feni keni to ba nse recording wepe olopa nkan ba ba nsele o o la fi to yin leti o e pe olopa e ma gbe phone lowo ke ma record tori ngba teyan bi meta meni ba ti sewon lori oro ta nso yi ni oju awon mo Nigeria ma tola sugbon olohun ni je ka si record olohun ni je ka sirin e ja tun gbo moran lati be an lati fi yun ku na ni o fun idanileko to don moran fun awon mo Nigeria
3: Mr. Adetula kola lasu ke ni ta mo wa lo ni mi be to sala e pe oko pe mo da mo en ji o ba ti ni se lo so fe bi ma koko won pe ni se o mi me ki yan ko se o bi me ke ta ni ko se bi me ke won ko ni se awon kan ni lati lo sise oko mi ni kan koko lo ko sise do mi na o se se bi to ti ba ni country ni to ara ma tan ni mo to je ko to mo lo su yẹ ta ti ayan ya ọpọlọ fun ya awọn benu ko lo so switch na kon sala e fa awọn nurse to doctor kun package awọn eni ji oni se se mo bi mo fun lo ti to ba so mo ni je se mo ni mu ni ara kan ni e na try move ja move out e yẹ ka te ba ma se e yẹ ka te ba se o bi to ba wa ni to ko mi so ko un tun dana lo tun ba lo o ko ni na wo awọn bi to ya to bi e ba de ani sin kankan ah mi ta ba di àwọn ọ̀dọ́ káwọn ọ̀rọ̀ tàbí sọ́kà táwọn jẹ́ mẹ́ta.
0: Ẹ ṣeun fún ìmọ̀ràn tẹ fún wa. Ẹja tó fi ìmọ̀ràn yín kágbà wọlé.
4: Ẹ kalẹ̀ Mr. Adetula, ẹ sì ẹ̀ràn tí béèrè ìbéèrè kan lọ́wọ́ rẹ̀. Lọ arábìnrin náà sọ̀rọ̀ tán yẹ wípé lásìkò wọn yẹn ó máa tó ọmọ ọdún mélòó. Because tọ́wọ́n yẹn bá sì kéré jù kí ọkọ oríṣẹ́ lè yọ̀ǹda èyí tó kéré òun fún. Àti wípé ẹ dákun nígbà tí ó fi yẹ wípé èèyàn fi bí ọmọ mẹ́rin fúnyàn tó wá lè ṣíta tó ní kó kẹ́rù lọ. Ṣé àgbàdo ti máa kọ́kọ́ ni arákùnrin wọn ti na arábìnrin yẹn ni àbí nígbà tó bi déyẹ lẹ́ẹ̀kẹrin lẹ́sẹ̀ nà. Because tó bá fi lè mú yàn tó bí máa kọ́kọ́ fún yàn téèyàn ń nọ tó bí mọ èkejì téèyàn ń nọ tó bí mọ kẹta téèyàn ń nọ. Ayọ̀ kí wọ̀gùn ti bẹ́sẹ̀ rẹ sọ̀rọ̀ láti ọjọ́ tó ti pẹ́. Because tó bá fi lè mú yàn téèyàn ń nà yàn tuntun bá yẹn láti ọmọ kíndìn fún mi lẹ́ẹ̀kẹrin. Ọ̀rọ̀ yìí ó kù bí ẹ̀ka tó ẹ̀ka àbí náà chẹ́ẹ̀kì ara wọn òbí táwọn bá kù sí ó fi abímọ mẹ́rin kan máa ná yàn tó bá wọn ó ti pọ̀ jù náà sànù wọn lọ́ọ̀bà wọn tún lé wọn ṣe.
0: Ẹ ṣeun àdúpẹ́ fún ìmọ̀ràn tẹ fún wa. Ẹja tó gbélé wọlé láti bẹ̀.
5: Ìṣẹ́lẹ̀ yẹn kalẹ̀ ẹkọ ètò ẹ̀kọ́ tààrọ̀ wọn làwọn máa fún yín sí lágbọ́ọ́rọ̀ ètò yóò ní bàjẹ́. Láwọn àpọn òwò àwọn tó ń dá sítò yìí ni ọgbọ́n ti mọ̀ lágbára ọlọ́run. Làkà ìbínú tí ń bomi làkà ìwà tó fi ń dá sítò yìí lágbára ọlọ́run. Omi ẹgbọ́n náà ní gbé lágbára Jésù. Mo fẹ́ gba arábìnrin ní mọ̀ràn ni. Arábìnrin tó lọ́kàn náà ni. Tẹ́ bá owó ti ń sọ̀rọ̀ gan-an. Pẹ̀lú mo ti ń wo yẹn kì í ṣe Yorùbá. Bọ́wọ́ jẹ́ àwọn èèyàn ló ti pẹ́ ní sáàdì ilẹ̀ Yorùbá. Àwọn sáàdì ilẹ̀ míì ló máa jẹ́ bó ti wà yẹn. Èmi fẹ́ sọ pé bó ṣe wà yẹn ó rí wúmà yẹn lọ́pọ̀ ni ó ti rí wúmà yẹn tán. Ó ti rí wúmà yẹn tán. Àti ìwà rẹ̀ wà very careful. Pẹ̀lú mo ṣe ń wò yẹn ó dàbí àwọn bíi sáàdì Benue. Kankan báyẹn pẹ̀lú wúmà yẹn ti ń sọ̀rọ̀ yẹn. Kì í ṣe Yorùbá. But tọ́lọ́ bá fẹ́ mú bó ṣe wà yẹn èèyàn ló ti bímọ mẹ́rin fún ẹ. Ó tún lè lọ́kì bó ṣe wà yẹn kó má ti ṣe nǹkan orí ẹ̀. Ó má ti ṣe nǹkan orí ẹ̀ ó wá rí lọ́pọ̀. Tọ́lọ́run bá fẹ́ mú bó ṣe wà yìí ọlọ́run jẹ́ kẹ́mi yẹn tọwọ́ wa bọ́. Tí wúmà yẹn bá lọ ṣèṣì ṣe nǹkan bá lọ ṣe bó ṣe wà yẹn ìgbà yẹn láti mọ̀ pohùn ráyé wa nǹkan tó máa fojú ẹ̀ rí nǹkan tó máa fojú ẹ̀ rí a kábàámọ̀ pohùn wa láyé pohùn rí obìnrin lọ́pọ̀ láti kọ lù ó rí wúmà yẹn lọ́pọ̀ ni bó ṣe wà yẹn ó dúṣọ̀ mi pé ó lè má ti sanwó orí wúmà yẹn bó ṣe wà yẹn ọ̀yàn dẹ̀ lè bímọ mẹ́rin fún ẹ àti age of 27 years. Lẹ́ẹ̀ bímọ mẹ́rin definitely at bi 18-19 gan ló ti ń bímọ fún ẹ. Because kò possible kí 2-3 years má sì dẹ́rìn àwọn ọmọ yẹn. Ẹ wo kò dẹ̀ tún fìyà jẹ́ tó yẹ torí pé ó ń kiri. Ìwé ìmọ̀ràn mi ní fún wa yẹn ni pé kó gbájúmọ̀ sí ọwọ́ ẹ̀ kó lọ wá bó ṣe máa lówó ní gbogbo ọ̀nà kó lọ wá gbogbo ọ̀nà bó ṣe máa lówó tó bá ti wà òkè. Má yẹn padà máa wá bẹ̀ tájẹ́ tẹ̀ ni pé ọmọ ti tiẹ̀. Kó má rìn jìnnà sí ibi sí sàkánà àwọn ibi tí ọmọ ẹ bá wà àti tí ó kéré tán lẹ́ẹ̀rin oṣù ó yẹ kó rà àwọn ọmọ ẹbí ẹ méjì bí àsìkò tó bá ń lọ kó sáà máa wọ ojú sí wọn kó máa yọjú sí wọn lẹ́ẹ̀kankan. Àjàgà kankan ló gbé kúrò lọ́rọ̀ ọ̀run àwọn méjèèjì ò jọ lówó kó wọ́n sì ń gira náà ni ó dẹ̀ tó ń fìyà jẹ. Ìmọ̀ràn mi ni pé kó gbájúmọ́ sí ọwọ́ ẹ kó wá gbogbo ọ̀nà bó ṣe máa wà òkè ó dẹ̀ fọ̀rọ̀ ẹ̀kọ́ ọlọ́run lọ́rùn.
0: Ẹ ṣeun àdúpẹ́ o ẹ kalẹ̀ o ẹ lẹ̀ ń bẹ̀ wọn. Ẹ ṣeun àdúpẹ́ lọ́wọ́ yín o.
6: Nǹkan tí àwọn èèyàn bèrè ni nǹkan tí mo fẹ́ sọ sí ọmọ lágbọ̀n mi yẹn ti pé 4 years.
0: 4 years.
6: Bẹ́ẹ̀ sà.
0: Wọ́n ní sárákùnrin ṣó sanwó orí yín ni.
6: Kò sanwó orí mi
0: sà. Báwo lẹ ṣe dé ilẹ̀ Yorùbá tí arákùnrin ṣé wọ́n wá mú yín níbi tí ìpínlẹ̀ wo ló ti wá mú yín?
6: Ìpínlẹ̀ Kogi ṣe ọmọ Kogi ni àwa
0: ní. Ọmọ Kogi lẹ́yìn. Báwo lárákùnrin ṣe mú yín láti ìpínlẹ̀ Kogi wá síbí?
6: Àti ó dàgbà ní ìgbọ́njú gan tó ti wá bá àwọn pẹ́rẹ́ǹtì gbé òun fẹ́mi fún ìṣàgbọ́ pé ọ̀dọ́ ẹ̀ ni mo ṣẹ̀ṣẹ̀ matured.
0: So arákùnrin ti mú yín wá láti ọmọ ọdún mélòó omo to omo do mele lati gba to ti mu yin
6: mo kere n ba e boya ma wo bi 16 sha
0: 16 years old la ko ni ti mu yin wa
6: yes
0: sir so laarin 16 to 27
6: yes sir
0: first boya ti to omo do mele
6: o ti wo
0: 13 years
6: yes,
0: hmm igba ti arakunrin mu yin latoda awon obi yin ki la arakunrin so po n fe se fun yin
6: o so nkan kan to ri oro yen ko yin ni gan o je nkan to n ba ni ninu je gan ti mo n bere lowo awon parents mi pe ki lo sele to je ki n loko ni omo kekere ti mo n je ki n kawe ko je nkan to n si mi loju ni eyin ṣugbọn wọn ṣàtọ wípé o ní òun máa fẹ mi gangan gbọnjú gan inú ilé ẹgbọn ni mo ṣẹṣẹ gbọnjú kò san kankan fún mi lẹyìn pé ó ti fẹnu wọnú ilé ọdọ ẹ gbà tó dẹ wá fẹnu wọlé mo dẹ wá jẹ èèyàn kan tó ṣe pé mi ìyá ọlẹ kò sí nǹkan gan tí mo fi ní lára òun ṣiṣẹ mi dáadáa tó ṣe pé owó ń jáde fún mi pé èmi àti ẹ la jọ fọwọ wẹ ọwọ tá a fi ń tọjú àwọn ọmọ yẹn nílé ìwé ṣùgbọ́n lẹ́mí ánìmọ̀ ṣàgbèrè ọ̀la ánìmọ̀ ṣàgbèrè nǹkan gan tó wá di wàhálà nìyẹn.
0: ṣé arákùnrin ti rí pẹ̀lú ọkùnrin rí.
6: kò rí mi pẹ̀lú ọkùnrin o ó jẹ̀yàn kan tó ṣe pé ó dẹ̀ tó lágídí gan tí ẹnìkan ló máa ń yẹ èèyàn mí ò kì í ba sọ̀rọ̀ kó fi tèèyàn mí ṣiṣẹ́ tí ẹnìkan ló máa ń yẹ kò ká ọkùnrin kankan mọ́ mi rí kódà kó ti tó bí ẹ̀mẹ́ta gan tó ti lé mi lọlé tí mo ti ṣèbúra lórí ọ̀rọ̀ yìí ìgbà tí àwọn pírẹ́ǹtì ni wọ́n ní kò síbi tí mo fẹ́ lọ lẹ́yìn àwọn ọmọ tí mo bí wọ́n á tún bá wa fẹ́ sọ̀rọ̀ má tó padà síbi ibẹ̀ kíláàsì eléyìí báyìí kò tí pọdún mẹ́ta gan tí ó lé mi lọlé tí mo tún padà wá bá gbà tó wálé tí wọ́n fi fẹ́ sọ̀rọ̀ tí mo tún padà wá bá kò pọdún mẹ́ta tí ìwà tó wùn gan tó ní ṣe mò ń ṣàdéhùn náà ló tún padà gbé jáde ní èké tó fi yà ń jẹ ní lẹ́yìn tó tún mi ò ṣe.
0: Ọ̀dà àwọn ọmọ Nàìjíríà ti bọ́rọ̀ tẹ̀sọ̀ yìí ó dẹ̀ ti járe kọ́gbọ́n ńlá fún àwọn èèyàn tí wọ́n bá wà nínú ipò yìí wọ́n á tún máa fún yín nímọ̀ràn sí i wàá fẹ́ kẹ́yìn kẹ wá bara jẹ́ tàbí kẹ́ ẹ ronú nítorí dúdùn lọ́sàn ó so ọ̀la yóò dà ẹ ti gbọ́ ẹ ṣe. Ẹ kaalẹ o.
7: Hello, ẹ kaalẹ ọgbọ́n mi sir.
0: Yes sir.
7: Jẹ́jẹ́ ọ̀rọ̀ arábìnrin rẹ̀ ni mo ní pé àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ kò lè fẹjọ́ sùn fún àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀. Láti ṣe pé owó pin ọkọ ni ọkọ obìnrin bá sọ̀rọ̀ wípé títún fi tọ̀ máa lùyàwó rẹ̀. Wọ́n bá jẹ́ pé iṣẹ́ tí ń ṣe kò fẹ́ kọ́ máa kiri mọ́ ni kọ́ gba ṣọ́ọ̀bù fún là kọ́ máa tajà bẹ́ẹ̀.
0: Ẹni tó ń ṣọ́yàwó rẹ̀ tọwọ́ tẹsẹ̀ tí ò fẹ́ kó tajà ẹlẹ́ni kan tí wọ́n gba ṣọ́ọ̀bù fún tọ́ sí kó wá tún lọ lùyàn mọ́ ṣọ́ọ̀bù ni. Ó dá kò sí wàhálà kò sí wàhálà ẹ kaalẹ́ o. Ẹ ṣeun.
8: Ẹ kaalẹ́ o.
0: Mo ń gbọ́ yín ẹyí rédíò yín sísàlẹ̀ ẹ máa gbọ́ mi.
8: Orúkọ mi ni ẹni tó lọ mọ̀.
0: Ó dá mo ń gbọ́ yín.
8: A ti yí sísàlẹ̀.
0: Ó dá.
8: Ẹlẹ́kùn ẹni tí ó sọ pé ọmọ òun jalè lẹ́ẹ̀kan lè mú fẹ́ láti.
0: Ó dà ẹ fi kún.
8: Tó ti ẹnìkan náà sì tún sọ pé ọmọ òun mọ sí.
0: Bẹ́ẹ̀ ni.
8: Àmọ́ bá ṣe lé rẹ́ni yẹn ni.
0: Àwa ọmọ wọn náà. Gbé bá máa fún wọn mọ̀ ẹ láti sọ.
8: Lo sọ bàbá mi ló fẹ́ràn lọ́wọ́.
0: Bàbá yín ló fẹ́ràn wọn lọ́wọ́. Yóò lè pọ̀ báyìí o. Ọ̀dà yóò lè pọ̀. Ọ̀dà bàbá lè fi ránṣẹ́ lórí ṣé ẹ ní WhatsApp.
8: Fóònù kékeré la ní dání.
0: Bàbá yóò bá ti rọrùn jù. Ọ̀dà mo ń gbọ́ yín ẹ tẹ̀síwájú.
8: Àti ti ọmọbìnrin tó sọ̀rọ̀ tán nìsín.
0: Mẹ́dà bó lẹ ṣe rọ̀rọ̀ náà sí.
8: Ó lágbára díẹ̀ o. ka pe eniyan o pa kokore yen fe omo yen ni suloka ni ko ni ribe to ba e pe awon obi omo yen boya ti gbowo lowo ma yen ni ah mo dede re to yo omo yen eje kere pupo eje kere pupo si igba yen o kere gan ni.
0: All right. Ese wa dupe.
8: Na won obi e lo ba ti eje.
0: O da ese.
8: Alai.
0: Naam.
8: Ese so ajo laarin lo.
0: Ami, ese o. Ese o.
4: Hello. Olotu, e kale. E ku eni. Oruko mi ni Isiso. Lonje lati okomiru Ilesa. Seri obirin ti oko en fi ya je yen lo to eyan si nbe olorun wa nbe amo kini ki okunrin ma fi ya je obirin to ba po se lese kan ninu ko jade o ko ni ko jade die na ko ma lo obirin nkan yen ti sele di bi wi pe gbogbo awon obirin ti okunrin ma nlu ta ma so pe iya omo na je ta ma ma bori mo le ti okunrin ma nlu kan so ra won kan kesi ta tori iku olomo ja ku ko jiji nigba to ba lulu soku eru e ti sele ni Nigeria ni olorin ni woman yen oko yin lulu o bomara titi oko e fi lu pa nigba ton gbejo lo bayi lo siko ton mu ye oko won age oko won ti pa oko won da awon omo sadanwo ta lo fe o ma to awon omo amo to ba ite kesita wi pe won na ohun se bi awon aye aba won da si mo se gbe wa sori eto bayi amo ki okunrin ma na obirin kinu kan to nsele bo ti le wo se to o ni lati ma na obi mo fun e omo ekere ni o ni fi nkan ta wo okunrin o le gba a ma foju re won o awon obirin nkan ta o le gba ni bobirin lokunrin mo wa si robirin mo wa awa ma binu a o le binu e abawa o le gba eyan kiri oja o da lokowo o n kiro ni tori o n taja fokunrin o wa na it's not good o ki gbogbo obirin kan ete ronu o erin tokunrin ba na ko ete mo kesita o ko mo ro pe iya omo lo nje to ba ku olomo ja ranran o bi won pa okunrin o ti lo nti eniyan o to ba de ku na tan ba mu oko tan ti mole won an gbe e awon omo lo ma je ya re o ejo eje ka ronu o
0: ese ma dupe fun imoran te fun wa eje ka ronu ojo ro kan ti o ta koko nbe nitori opolopo awon eyan wa ni won ti kogbon nipa bo se ye ki won bu wa ege bi oko tabi ege bi yawo e ka le o. Oh, 9-1. Yes, Sekaleo.
9: Sekaleo.
0: Yes, sir. Okay, sir.
9: So, while I'm or tell me if I look at him, while you are for your mock in here, so about him for about my voice, I could just tell Banner. But you go, Yama, for I will come by a little to go, or that being young me, for my reason, I have on
0: you.
9: About my for the end, you come by here, or my young lady, who come in to call you like him.
0: All right, sir. Ese.
9: Omo bi tan ni opo bi aje to je lejo. To ba je ko ni ara ni mu ki eje bi anti to lo mo saba. O mo ale ye atawon agbagba kan lo ba oko ni. Ko pe kan le. O pe oko. Ise wo lo fe ki yawo e ma se. To fi ni ma ru. O ya ise ko se ni odun mo ko ni. O le je ko ma bo won ko o le je re soda bo ya ko tan kiri ye mi do bi to la ya ya o ko to ba de ni bo ni ra abi owu yo
0: Ah, oda. Hello, Eseun. Eseun. Okunrin mi o feran ki yawo re lo yaya. Okunrin mi o feran ki yawo e je nikan ti o lohun tutu. Elomi. Oju to fi nwo yawo re gege bi obirin ti o jama kankan. Ati rokunrin to nraso fun obirin ta ti o raso fun yawo nle. Ati rokunrin okunrin to nlo se party. Ti o mu yawo ole re dani to mo obirin mi nta. Ati ri lokolaya meji meta. Abi ju be lo ti won bara won ja. Ti won pari oro. Won de rira won gege bi ota. Ati ri awon eyan to jo pe won je momo molebi kan. Sugbon idagba soke ni keji o dabi ogbe okan se ni keji ni bipe bawo le gbon mi se nse dada temi o ti se dada elomi rira gege bi eni ti o jama kankan ninu molebi elomi nwa won ti foju lo mole e ma je ki a ma fo eni to ojo la awon mo nitori pe anireti ninu enikan ireti ta le ni ti o ba ti si ninu eni ta fe to o ye ko wa ninu olohun ba an be awon eyan wa e jawo ninu lilu iyawo tabi oko e jawo ninu wepe an fi omo funyan lati to te ba ti le to omo e ri wepe en te ba ma fi le lowo o je eje yin te le pe e de ma so fun mo yin ibi to nlo to o ba ti te lorun je kin mo e ja ka ma gbohun soke lati ri ona bayo samo kankan ta ba nla koja nitori ojo ola wa se koko awon omo ti o ba ti se daada nsin ti won ba debi kuru awon obi won o se se ki alagba to foriko lakotan la le oni e ja se ayewo ago ara wa won ni HIV wa nlu e wo HIV status yin e wo BP yin e sora pelu awon kankan te nje e ma ma le obirin kaakiri tabi ke ma le okunrin kaakiri elomi le mo lara o le singbon le o le laisan lara o hepatitis wa nta o ewe ati gbo le gbo lawon pa abi kan o le ma gbo feni to ba ko ah ni ri joba lo lale ni itokun di ojo bo ko lo lo yewa e ma gbo diamond ba se mura le fun bi awon mo wa se ma pada senu iwe kika won e ja sora nowo lose yi o oruko temi ni Adeolu Adetula. Ele tele mlo di Facebook. Prince Adeolu Adetula. Odaro.

0: ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin
1: tó jalè jako tó tàn kárí ayé
2: gbogbo anígboro ti mọ kí ló ń ààbùn
3: àpapọ̀ ọmọ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà dẹ́gùn gedere
1: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún
3: bí àbí fún mi bẹ́tùrẹ́bí bí àṣẹ́pp wá
1: pẹ̀lú Diamond FM ìgbádùn tí ò lópin ni
4: after working kí ló kù ìgbádùn ló kù ká wá jẹ
1: àní nínú ohun gbogbo ayé ọpẹ tún yọ.
5: ṣé ọlọ́run òbójú mi jẹ́.
1: Diamond FM ìkànnì aláyọ̀ ni wá.
5: ṣé ọlọ́run òbójú mi jẹ́.
1: obìnrin mi sọ̀rọ̀ tó tún rinlẹ̀ dòdò.
6: ìlú lẹ́gbọ́n tẹ̀mí.